0: ọdọ ẹjẹ n tẹwájú torí wọn bàbá yà lórí ọfẹ láàárọ wọn tí bàbá yà ní o ọwọ ọgá mi tọwọ mi lọwọ o mo rí ọfẹ bá yọ yọ lọ yọ yóò bá sì yọ jẹ yọ gẹtọ ẹ máa múra o pé tó ẹ máa múra o ẹ máa múra gíní yes ọrọ ọlọrun kọ ni pé a gbé oúnjẹ alẹ olúwa kalẹ láti ọwọ jésù kristi kí gbogbo onígbàgbọ gbogbo ọmọ ẹbí ọlọ́run lè máa kópa nínú rẹ̀ láti ìgbà dé ìgbà láti fi ikú olúwa hàn títí yóò fi dé ẹjẹ́ tó mú ntọ́ ọlọ́run wí nìyẹn o ó sọ nípa rẹ̀ pé a gbé oúnjẹ alẹ́ olúwa kalẹ̀ láti ọwọ́ jésù kristi kí gbogbo onígbàgbọ́ gbogbo ọmọ ẹbí ọlọ́run lè máa kópa nínú rẹ̀ láti ìgbà dé ìgbà láti fi ikú olúwa hàn títí yóò fi dé àwọn èròjà tá à ń lò òun náà ni àkàrà aláìwú àti èso àjàrà ẹni tó bá jẹ ẹ́ tí ó sì mú láìyẹ kí mo wí ẹnikẹ́ni tó bá jẹ ẹ́ tó sì mú láìyẹ ó ń mú ẹ̀bi ìjìyà ìbáwí wá sórí ara rẹ̀ kí ni ìwé matthew wí o ìwé matthew orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n kí ni ìwé luke sọ ìwé luke orí kejìlélógún ẹbẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ kẹta dínlógún sí ẹsẹ̀ ogún kí ni ìwé kọ́rìntì kínní wí ìwé kọ́rìntì kínní orí kọkànlá ẹsẹ̀ kẹtàlélógún títí di ẹsẹ̀ ọgbọ̀n àgbékalẹ̀ oúnjẹ alẹ́ olúwa ọ farahàn kété kété nínú àwọn ìwé ìhìnrere bíi matthew luke mark ẹ̀rí ń bẹ̀ dáadáa ẹ tún wò ó bó ti pè fún yín o the gospel according to saint matthew chapter 26 verse 70 to 30 the gospel according to saint luke chapter 22 verse 1 ẹtún wá ka verse 7 to 20 paul gbé ẹ̀kọ́ yìí lárugẹ nínú ìwé kọ́rìntì kínní orí kọkànlá ẹsẹ̀ ogún sí ẹsẹ̀ ọgbọ̀n nínú ìrètí àti ọwọ́ luke kọ sílẹ̀ a rí ìfarajọra tí ó wà láàrin àsè ìrékọjá tàbí àkàrà aláìwú àti oúnjẹ alẹ́ olúwa paul gbé lárugẹ ṣùgbọ́n nínú ìwé tí luke kọ a rí ìfarajọra tẹ bá mọ àsè ìrékọjá ní májẹ̀mú àkọ́kọ́ àkàrà aláìwú àti oúnjẹ alẹ́ olúwa ìwé luke 22 verse 15 to 20 oúnjẹ alẹ́ olúwa nínú májẹ̀mú tuntun jẹ́ irú àsè ìrékọjá tàbí àkàrà aláìwú ti májẹ̀mú láíláí exodus 12 verse 1 to 28 exodus 12 verse 40 to 51 èyí túmọ̀ sí pé bí ikú arọ́pò jésù kristi olúwa wá ṣe rọ́pò ìrúbọ aróní tàbí oyè àlùfáà ti àwọn ọmọ lẹ́fì fún ìwẹ̀nù mẹ́sẹ̀ fún àwọn kìrìsẹ́nì pẹ̀lú oúnjẹ alẹ́ olúwa ti rọ́pò àsè ìrékọjá gẹ́gẹ́ bí ìlànà ìsìn àwọn ìjọ kan máa ń pe oúnjẹ alẹ́ olúwa ní sacrament mo wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan èdè latin rẹ̀ ni sacramentum ó túmọ̀ sí àgbékalẹ̀ mímọ́ àgbékalẹ̀ mímọ́ ẹ̀wò kọ́rìntì kínní orí ìkọkànlá ẹsẹ̀ kejì àwọn onímọ̀ ìjìnlẹ̀ bíbélì ń pè ní ekuaristi ekuaristi eléyìí túmọ̀ sí ìdúpẹ́ ní èdè gíríkì àwọn mìíràn tó ń pè ní tábìlì olúwa tàbí ìdàpọ̀ mímọ́ ẹ̀wò kọ́rìntì kínní o orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìndínlógún àwọn tí ń kópa nínú jíjẹ oúnjẹ alẹ́ olúwa
1: o la npe ni communicanti awon akopa oruko ti gbogbo eniyan mo kari aye fun ilana yi o na ni o nje ale oluwa gege bi oluwa ti lo o nje ale oluwa se ti lori o se ma kopa nbe awon wo ni won gbodo je awon wo ni won leto si bo ni se sin re se gbodo lo ninu ijoko kan bo le je pe onje ale oluwa ti ropo asere koja ti a ba lo ofin akoko ile ta menu ba gege bi ona ikeko lori eko yi a o ri awon eko ile to se koko ko ati imisi ninu ona ti won gbe se ase ire koja ninu exodu ori kejila ese ikini si ikokale ni adota exodus chapter 12 verse 1 to 51 deuteronomy chapter 16 verse 1 to 8 ati kronika keji ori ogbon ese ikini si iketa di ni ogbon eyi o sese ti a ba bi ara wa ni awon ibere won yi ti a si dahun won pa ba bi ara wa lawon ibere won yi ti a si dahun won ibere akoko igbawo ati kini idi ti a fi gbe ire koja kale ibere lekeji ti a ni o ye lati kopa ninu ilana yi ibere lekeda awon eroja wo ni won lo ninu isin yi ibere lekerin awon wo ni won dari isin yi bawo ni won se ngbaradi fun ilana na bi apere eyi ni nibo ganeti ma se kini ipese ohun ti yo nani ati iru ti ara eni imurale ikanu ipa wo ni oni nipa ti emi ati bawo ni asense lemo si awon bere won ya ati down won yo pa yo ba onje ale oluwa mu awon bere won yi ati down yo ba onje ale oluwa mu ire koja na tumo si rire koja eyi ni idasi se igbagbe nu majema koko awon ti won ko wa leko fi yin wa pe sorry o fe farajora ba ba wa bi da wa lere awon bere kan oye kiku ta ni nipa o ja leluwa le mo konto o le mo konto o ti wa pe ati fi Kristi se aropo awon wo mo salaye e fun yin e je wa wo iwe exodu ori kejila ese iketala e wo iwe exodu ori kejila ese iketa de ni ogbon awon omo isali wa ninu igbekun ni Egypt se igbagbe exodus 2 e igbagbe iwe exodu ori keji ese kokola won si kepo oluwa fun idande exodu ori keta ese keje si kewa sugbon farao ko ko tun won sile o afi gba ti olorun mu awon isele buburu wa sori Egypt ilana ere koja ni afi lole ni ale ojo kan ojo afiyesi ti apanirun pa gbogbo awon akobi Egypt to si ri awon ju koja nitori eje ti o wa ni aterigba ati ara opo ilekun won eyi ti si apere agbelebu te gbagbe awon omo Olorun o si apere agbelebu oluwa se so fun won pe won o sere o eyi se apere agbelebu ti calvary aso ase iwu aiwu karamati ire koja asi pe mejeji ni ire koja Deuteronomy 16 verse 1-8 awon alagba ati alufa ti aya soto ni won ma nge awon eroja na ejo odo agutan alai laba won ati akara ewu won ko gbodo je odo agutan na ni tutu bi ko se ni sisun okan ninu egugun odo agutan da ko si gbodo fo ewo we exodu ori kejila verse 46 ewo we johanu ori kene verse 29 ewo johanu ori kokande ni ogun verse 36 eyi fi apere kristi han awon elori alejo okay sorry awon eleri awon eleri alejo alaikola ati awon keferi ko gbodo ko pa ninu re ki mo wi awon eleri alejo alaikola ati awon keferi ko gbodo ko pa ninu re exodu ori kejila verse 43-49
0: hey se gbo o be loro na ri o baba nso nipa onje ale oluwa be n loro ri baba nso pare

fẹ́ ńlá yín láàárọ̀ yìí. Aago mẹ́rin àbọ̀ róke. Ẹ̀yin náà ti mọ̀ ìjọ kìíní ọ̀la fàní àti wá ìjọ kejì wá ìjọ kẹta wá ìjọ kẹrin náà wá. Bọ́bá da aago mẹ́fà alóore padà bọ̀. Ẹ súnmọ́ àwọn ìjọ tẹ̀ ti lo gbọ́ ojúlówó ọ̀rọ̀ tó le tọ́ wa sọ́nà àkọọ́lẹ̀ bíbélì ni o. Wọn ò ní àdábọwọ́ o. Àkọọ́lẹ̀ bíbélì wọn ò ní àdábọwọ́. Tó a pàdé báago mẹ́fà bá ti rókè ẹ mẹ́gbàgbé mo ní àlejò kan láàárọ̀ yìí. Bàbá mi kan ní olúwa ni àgbà àlùfáà ó sì ní wọn àwọn àtàyà wọn àmọ́ bàbá alákọ̀ọ́kọ́ láǹfààní àtijọ́ ìrìn àjò kó tó di pé yọ̀ọ́ kàn án wá àti màmá mo kí wa o àkójúmọ́.

0: ọjọ́ kẹfà oṣù kẹsàn ọdún 2026 6th of September ọjọ́ Sunday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi Mayaba Kuzubilia Adagede Rubilia Bayana ẹ wá jẹ́ àtújọ yín ológun àjọbọ, ẹni tó ń ṣe wa agbára fún wa, ẹni tó pọ́n wa lé, ẹni tó dá wa sí. Ọ̀rọ̀ mọ níṣẹ́ fàyà tí gbìngín nìkè tó bá mọ̀ pé dá a sí ọ bàbá láàárọ̀ ìjẹ́ àjọ kálẹ́lúyà sí alẹ́lúyà méje 1 2 go.
1: Hallelujah.

0: woli temi to pe je Jesus se ma so kale na tori oke leyin ojo meji ne logoji transformation iye pada la kori tanu ye o gbe ni etu eya babo iso uru to ma waye lojo seni September 13 lodun yi iyana to wa le ko papa filling station to wa lori bridge wo road na loju ko ja jonku egbe egbere woli egbere jo lorun kaka agun mejo ale ni so wo ti bere egberu meji 2000 yen to ba ko de lowo to yen ma gba oyin ati ororo ti woli mo pa la tori oke lo fe awon olorin emi to nbo ni are tari ba tori se nga avin prophet suma ati bebe lo egbe 0902 520 2724 yesu meji re je ka jo pade nibe
1: mo se wa ninu ti oluwa fun mi eyi ti mo ntenu mo bi ojo bi melu bayi oyin ati ororo lati inu apata ṣùgbọ́n o kan wa ti mo fe se laaro yi kin to wo nu nti oluwa ran mi oni ni ojo kefa osu kesan ojo mefa ni ojo ti a da eniyan eyin kan wa nbi eniyan ni won fi gbogbo ti o eyin kan wa nbi eniyan na lo nwa ti ori eyin kan wa nbi eniyan lo ba ti eje eyin kan wa nbi eniyan lo soro re nibi ti olore fi ye ole eyin kan wa nbi eyan lo wa bi olore kini tumo ti mo so yi o ti mo so ni wipe eyan ni gbe niyan subu eniyan na ni gbe niyan dide eleyi tumo si pe bo ba ti e so pe enikan se o sa mo wipe o tun nilo enikan baba ka to gbadua fo ko laaro a fe bere fun eniyan idide ninu aye wa esa oluwa ma lo angeli ni aye awon omo israeli opolopo igba lo lo angeli o lo fun jacob o lo fun abraham opolopo igba lo lo angeli ninu bibeli ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín wípé bí olúwa ti ń lo ènìyàn ó pọ̀ ju bó ti ń lo áńgẹ́lì lọ ìjọ já mọ̀ pé ayé ènìyàn láwa yìí àwọn tó orí tán ga lẹ́gbẹ̀ẹ́ rẹ ènìyàn ni wọ́n rí sa àwọn tó orí tí wọ́n débi gíga ènìyàn ni wọ́n rí tí omi jẹ́ rẹ tá a bá máa lò kúrò láàárọ̀ ènìyàn la máa lo tí ìgbéyàwó rẹ bá máa lárere ènìyàn là á lò wo bí ìṣà o nílò ènìyàn o torí ẹ lolúwa ṣe rán mi gbogbo ẹyin ọmọ ọlọ́run tí ẹ ní orí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ mi láàárọ̀ yìí ẹ já sáré gba ẹyọ kan yìí kí n tó wọnú tí olúwa rán mi bí ò bá ti sí ènìyàn nínú ayé rẹ a dàbí pé o mọ̀ ṣe ni o ènìyàn ló nílò bàbá mọ̀jẹ̀ kan parọ́ tọ̀ ọ́ pé bí o bá sí ẹniyẹnu ayé rẹ olúwa yóò ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni olúwa máa ṣe é ṣùgbọ́n kó tó ṣe é èèyàn kan náà ni ó tún lò tó o bá sọ fún olóore kan pé kó máa kó rọ́ọ̀gì rẹ̀ lọ pé tó bá ká rọ́ọ̀gì olúwa yóò tẹ́ ẹ ní ọ̀gá ó mọ̀ lé pẹ́ kólúwa tó gbé ẹ nídé orí rọ́ọ̀gì tí wọ́n tẹ́ yẹn bóyá ò ti ẹ̀ mọ̀ ẹ́ lónìí tí wọ́n bá lọ tẹ̀ fún ẹlòmíì nǹkan lè dá lọ́dọ̀ ẹnìyàn o ẹ̀sà mẹ́jà fojú tẹ́ńbẹ́lú ènìyàn ènìyàn ní mú ní mọ̀nìyàn ènìyàn ní mú ní débi gíga àwọn tó ń bẹ ní àsọ̀rọ̀kì lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀ nù wọn ènìyàn ló mú wọn débẹ̀ kò sẹ́ni tó mọ̀nà lé ọba ènìyàn ní júwe lé ọba tó bá gbọ́ tí wọ́n bá sọ pé fìrìgbò òṣìlẹ̀kò àfẹn tó bá mú kọ́kọ́rọ́ ẹ̀ dání n tí wọ́n ń sọ kìí ṣe kọ́kọ́rọ́ èèyàn ni wọ́n ń sọ nípa rẹ̀ ohun ní ilẹ̀kùn a máa dáhùn sí ẹ̀sà ohun ènìyàn ni o bí ò bá sí ohun ènìyàn ilẹ̀kùn kò ní dáhùn bó mo ṣe mọ̀ bẹ́ẹ̀ já tibi yàrá rẹ wò sórí yàrá tiẹ̀ gan kọ́ kọ́kọ́rọ́ ọbẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ, ẹnikẹ́ni ò lè lọ ọbẹ̀ tí ò bá sí kọ́kọ́rọ́ rẹ tó o bá fún wọn. Ìyẹn túmọ̀ sí pé ilẹ̀kùn yẹn dá ohùn rẹ mọ̀, ilẹ̀kùn yẹn mọ ohùn rẹ, níjọ́ tó o bá ti bá sọ̀rọ̀ yóò ṣì fún ọ. Ẹ̀yin kan wà bí ẹni ìlú ènìyàn ni mo ṣe bẹ̀ yóò pé kẹjá jọ gbàdúrà kan yìí. Ẹ pe orúkọ Jésù, ẹ pe ẹ̀mí mímọ́, jẹ́ kí ọ̀rùn ènìyàn olóore jẹ́ ó ṣí fún mi láàárọ̀ yìí. Ọ̀rùn ènìyàn olóore jẹ́ ó ṣí fún mi. Ẹ ṣí ọ̀rùn ènìyàn olóore jẹ́ ó ṣí fún mi láàárọ̀ yìí. Jẹ́ kí ọ̀rùn ènìyàn olóore jẹ́ ó ṣí fún mi láàárọ̀ yìí. Jẹ́ kí ọ̀rùn ènìyàn olóore jẹ́ ó ṣí fún mi. Ó yá àdúrà. Àmẹ́mẹ́ta Jésù Olúwa wa, mo bẹ bàbá àti màmá tó gbọ́ mi, a fẹ́ gbálẹ̀ kan sí ká tó lọ nínú tí Olúwa fún mi láàárọ̀. Ẹ̀sà òní ni ọjọ́ kẹfà ọjọ́ ènìyàn ni. Ọ̀pọ̀ yín tẹ́ ẹ̀ tí gba ẹ̀tọ́ yín, ènìyàn lẹ́ẹ̀rísẹ́ wo bí ènìyàn lálò fún mi. Ní ọdún 2013 nígbàtí mo padà dé ìlú Èkó, ènìyàn lálò fún mi o. Ní ọdún 2014 ní ìgbàtí mo bẹ̀rẹ̀ májẹ̀mú mi, ènìyàn lálò fún mi. Ní ọdún 2015 ní ìgbàtí mo kú ò ní ìdímú police station, ènìyàn lálò fún mi. Ní ọdún 2015 lórí òkè ìrìò, ènìyàn lálò fún mi. Ní ọdún 2016 nígbàtí wọ́n gbé mọ́tò mi àkọ́kọ́ fún mi, ènìyàn lálò fún mi. Ní ọdún 2017 ènìyàn lálò fún mi. Ní ọdún 2018 nígbàtí iṣẹ́ ìránṣẹ́ mi gba ìtumọ̀, ènìyàn lálò fún mi. Ní ọdún 2019 bẹ́ẹ̀ ló ṣe lọ títí di òní. Ẹ̀sà ṣòwárí irúfẹ́ àwọn ènìyàn yẹ, ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n o, kìí ṣe nìkan. Ẹ̀sà ni mo ṣe mọ̀ pé o nílò ènìyàn. Wo bí o nílò rẹ̀ láti ìpele kan sí ìpele kan. Jésù gan tó jẹ́ Olúwa wa, èèyàn lálò fún. Maria Magdalene, wo bí ìríjú Susani, ìríjú aya Kusa, wọ́n lò fún òun náà. Ọkùnrin kan bẹ tí wọ́n ń pè ní Joseph ará Arimathea, wọ́n lò fún Jésù. Ọkùnrin kan bẹ tí wọ́n ń pè ní Simoni ará Kereni, Jésù wọ́n lò fún. Ẹ̀sà ọkùnrin kan ń bẹ tí wọ́n ń pè ní Pọ́tù Pilatu, ó ní àṣẹ láti pa Jésù, kò kò pa o. Ó ní àṣẹ láti nìkan lọ bẹ́ lórí, kò ṣe bẹ́ẹ̀ o. Kódà nígbà tó fẹ́ fi ìwé ikú rẹ̀ lẹ̀, ó fọwọ́ rẹ̀ kò tó ṣe bẹ́ẹ̀, torí ó fẹ́ káwọn èèyàn mọ̀ póun ò lọ́wọ́ sí. Wo bí o ní ìdí èèyàn, èèyàn ló ní ìdí tí ṣọ́ọ̀bù ẹ bá máa tóbi, èyàn ló níìdì tí iṣẹ́ bá máa lọ ìpele mi èyàn ló níìdì owó ló ń wá ìtò mọ̀ ni pé ọwọ́ ènìyàn lówó wà ènìyàn lè fún ni lówó owó ò ní ẹsẹ̀ owó ò lè rìn ẹsẹ̀ ènìyàn ní ẹsẹ̀ owó tí owó bá máa rìn dọ̀dú ẹ èyàn ló máa tẹ̀lé wá ẹsà wo bí bó bá ti ẹ̀jẹ̀ transfer àdán fẹ́ ṣe fún ọ owó ò lè dá transfer ara rẹ̀ èyàn ni ó sẹ́ndì ẹ̀ ìyẹn túmọ̀ sí pé èyàn ló ní tẹ́ bá fẹ́ sẹ́ndì owó sí ọ téèyàn kan bá dìnà rẹ̀ báǹkì ó ṣeé ṣe kó má gbà ẹsà wo bí ohun tí mo nílò láti sọ fún ẹ lélẹ́yìn ó nídìí èyàn ẹ pe orúkọ jésù ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹ pe ẹ̀mí mímọ́ parí ìjà tó ń bẹ láàrin èmi àti olóore ẹ parí ìjà ìjà tí agbára òkùnkùn dálẹ̀ nínú ẹ̀mí ẹnìkan ní ìtì mo lóore mi wo bí lójú ooru wọn ti ní ẹ lọ bára yín jà ẹsà nínú ẹ̀mí ẹ ti bára yín jà tẹ ẹ bá dẹ̀ bára yín jà nú ẹ̀mí ẹ lérẹ́ lójú ayé so olóore rẹ ò lè wá sọ́dọ̀ ẹ nítorí pé wọ́n ti kọ̀ yín yín síra yín máa adẹ́kọ́ àdáyádá dáàsà parí ìjà tó ń bẹ láàrin èmi àti olóore mi mo fẹ́ lọ bí gíga parí ìjà tó ń bẹ láàrin èmi àti olóore mi ènìyàn tó fẹ́ lò fún mi parí ìjà tó ń bẹ láàrin wa ó yá àdúrà bẹ̀rẹ̀ àkàlẹ̀ àgbàdá yà má dọ́lé àgbàdá parí ìjà parí ìjà parí ìjà parí ìjà parí ìjà parí ìjà parí ìjà parí ìjà parí ìjà parí ìjà tó ń bẹ láàrin èmi àti olóore ẹ̀yà manábarúbalẹ̀ àgbàdá yà má lọ́dọ̀ parí ìjà tó ń bẹ láàrin èmi àti olóore ọba angẹ́lì àti ènìyàn àmì mẹ́ta jésù olúwa wa lórúkọ babọ́mọ àti ẹ̀mọ́ ìjà láàrin ìwà àti olóore lónìí onímájẹ̀mú parí ẹ̀ mo ní lónìí onímájẹ̀mú kó bọ́ parí ẹ̀ òbí ohun tí olúwa fún mi lónìí yàtọ̀ díẹ̀ ohun ẹlẹ́ẹ̀kẹta tí ènìyàn ó bá jẹ oyin àti òróró láti inú àpáta àkọ́kọ́ ni pé yóò jáde mo ti sọ nǹkan tó pọ̀ nípa yẹn ohun ẹlẹ́ẹ̀kejì tó nílò ni pé o nílò láti wọnú májẹ̀mú ṣùgbọ́n láàárọ̀ yìí ohun tó olúwa rán mi yàtọ̀ ohun ẹlẹ́ẹ̀kẹta tó bá jẹ oyin àti òróró nínú àpáta o nílò láti kojú fáráò rẹ ẹ̀sà jẹjẹ́ mọ̀ pé mose sá nítorí fáráò ni tó fi lọ sí ìlú midiani tó fi lọ bá jethro tó fi ń gbé pẹ̀lú jethro ibẹ̀ ló ti fẹ́yàwó ṣùgbọ́n nígbà tó máa padà tí olúwa fi ara rẹ̀ hàn olúwa sọ fún pé ohun tó sá fún ló lọ kọjú sí tó bá kọjú sí ohun tó sá fún mo bí ohun tó sá fún ò lè sá fún ọ ẹ̀sà ọ̀pọ̀ yín ẹ̀ tí ì kọjú sí ohun tẹ́ ẹ sá fún ohun lẹ́ tẹ́ ẹ sá fún ò fi lè sá fún yín mo bí olúwa rán mi sí ọ olúwa ní kí n sọ fún ọ láàárọ yìí ó sọ wípé ilé yẹn le jù ó lè gbé bẹ ibẹ lẹnìkan gbàdúrà lórí òkè pé ẹ jẹ wọ bẹ bẹẹ ni sà ó sọ pé ìlú yẹn ti le jù ó lè dúró bẹ àwọn kan ń bẹbẹ fún visa láti lọ bẹ báyìí mo bí ibi iṣẹ tí wọn gbàdúrà pé olúwa mú mi kó bẹ làwọn kan lọ sórí òkè náà pé olúwa mú mi lọ bẹ ìjọ jẹmọ wípé o nílò láti kọjú sí ohun tó ń dojúkọ ẹ ni tó o bá dojúkọ ohun tó ń dojúkọ ẹ ohun tó ń dojúkọ ò lè kò lè padà ẹsà mose lọ bá fáráò sọ fún un pé èmi ni tí ń jẹ èmi ni mo sọ pé kó jẹ́ kí àwọn èèyàn mi kó lọ fáráò ní ọlọ́run ṣé o mọ tó ń sọ fún mi ni mo mọ̀ sábẹ́ mọ̀ ni ó lè mi mo rán ọ tára ò bá ní ó dáa tó o bá fẹ́ rán mi àkọ́kọ́ akálòlò ni mí èmi ò lè lọ ẹ̀sà olúwa ní gbẹ́nu rẹ̀ sọ̀hún ṣèbí aróni wà bẹ́ aróni ó mọ̀ jíṣẹ́ fún ọ yóò mọ̀ ṣògùn fún rẹ mo sì ní mi ò lè lọ torí kò sí tí fi kojú ẹ̀ olúwa wá sọ fún pé kí ló mú dání ọ̀pá ló wà lọ́wọ́ mi ọwọ́ rẹ̀ ń kọ́ ó wà lọ́wọ́ mi tí mo abíyá nígbà tó ti ọwọ́ rẹ̀ bu abíyá ọwọ́ rẹ̀ dẹ́tẹ̀ ó ní sùn ti rí iṣẹ́ àmì nìyẹn ọ̀pá tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹ mú tó bá ti débẹ̀ kò sọ́ọ̀lẹ̀ ọ̀pá yẹ yóò di ejò olúwa ò sọ pé kó já ewé olúwa ò sọ pé kó bu yẹ̀pẹ̀ ó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ lolúwa ní kó lò ọ̀pá yìí ló ti ń lò látijọ́ yìí tí ò mọ̀ pọ́pá yẹ gan ni agbára o wo bí kí lóde tí mo fi ń sọ bẹ́ẹ̀ o nílò kan míì ohun tó wà lọ́wọ́ rẹ̀ ló nílò bẹ́ẹ̀ ni ìwọ kan nígboyà láti kọjú sí tó kọjú sí ọ o ti rojọ́ káàkiri pé ìyá ọkọ rẹ ni ò jẹ́ kó o lè gbélé ọkọ wo bí ẹ jọ gbé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni sà o ti pariwo káàkiri pé ìyá ìyàwó rẹ òun ló fẹ́ gbàyàwó ó fẹ́ gbàyàwó rẹ lọ́wọ́ rẹ irọ́ ni ẹ jọ gbé bẹ́ẹ̀ ni ìwọ náà ló jókòó ti pe sẹ́ ibi ìbá wọ́ọ̀kì torí kò síbi tí mò ń lọ bẹ́ẹ̀ ni sà o nílò láti kọjú sí fáráhùn rẹ bó o bá jẹ oyin inú àpáta ọ̀pọ̀ wa ti sá jù a ti sá kò níbi ta tó yẹ ká ti ṣe rere torí ẹ̀ la fi jẹ́ alárìnkiri gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí mẹ́rin kiri mọ́ lọ kọjú sí tó ń kọjú sí ọ jókòó mọ́ bẹ́ẹ̀ múra sí àdúà dojú kọ wọ́n máa bọ́ lọ́hùn sọ̀rọ̀ máa pariwo orúkọ wọn máa tẹ̀mọ́ lọ́hùn létí gbogbo ẹni tí ò fẹ́ gbélé ọkọ olúwa jẹ́ kí wà á mọ̀ sọ tó o fẹ́ kó dé bá wọn wà á mọ̀ sọ fún wọn bẹ́ẹ̀ ni sà ìtò lè ṣe nìyá o tó o bá dojú kọ fáráhùn rẹ ò ní jó lọ o tó o bá dojú kọ fáráhùn rẹ ogun ayé rẹ ò lè fi ọ́ lẹ̀ o wo bí òtolúwa rán mi sí ọ nìyẹn o àwa fẹ́ gbàdúà torá fẹ́ dojú kọ fáráhùn aláàrọ̀ méjì péré la lórí ọ̀fẹ́ láti gbà gbogbo tó bá dẹ̀ bá mi gbà á mo kíye kú oríire ẹ pe orúkọ jésù kẹ pe ẹ̀mí mímọ́ ẹ̀yin ogun tẹ́ sọ mí dalárìnkiri lórúkọ bàbọ̀ bá tiẹ̀ mọ́ olúwa fa ìjọba yíyà ẹ̀yin ogun tẹ́ sọ mí dalárìnkiri olúwa fa ìjọba yíyà ẹ̀yin ogun fáráhùn tẹ́ sọ mí dalárìnkiri olúwa fa ìjọba yíyà bá ń fa ìjọba wọn yá ogun tó sọ mí dalárìnkiri ẹ fa ìjọba wọn yá ó yá àdúrà àyà nàbàlẹ́ àdàdà yá bàrú àbàdà ogun ni tó sọ mí dalárìnkiri fa ìjọba wọn yá fa ìjọba wọn yá fa ìjọba wọn yá ogun tó sọ mí dalárìnkiri fa ìjọba wọn yá ọba angẹ́lì àti èèyàn fa ìjọba wọn yá ogun tó sọ mí dalárìnkiri fa ìjọba wọn yá fa ìjọba wọn yá ogun tó sọ mí dalárìnkiri ọba angẹ́lì àti èèyàn fa ìjọba wọn yá ìyẹn dada barúbà lágàdà yẹgẹdẹ lẹgẹdẹ lágàdà ọ̀sà fa ìjọba wọn yá ọba angẹ́lì àti èèyàn ogun tó sọ mí dalárìnkiri fa ìjọba wọn yá bàbá mi fa ìjọba wọn yá ogun tó sọ mí dalárìnkiri àmì mẹ́ta jésù olúwa wa ṣẹ̀rí ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ pé o gbà dáadáa o ogun tó fẹ́ bọ́ mi sí o olúwa bá ń já wọ́n o ogun tó lò bá bọ́ mi o ogun tó fẹ́ sọ mí dalákìsà ẹ já sí o ogun ibi tí mo ti lọ́kọ ogun ibi tí mo ti níyàwó ogun ibi tí mo bímọ sí ogun ibi tí mo ti dàgbà tó fẹ́ sọ mí di oní òhò olúwa ẹ bá ń já wọn sí òhò ẹ já wọn sí òhò ó yá àdúrà ogun tó fẹ́ sọ mí dolí òhò ẹ já wọn sí òhò ọba angẹ́lì àti èlèyàn báyà dọ́lága báyé gẹ̀dẹ́ lẹ́gẹ̀dọ́ lé àgàdà ogun tó fẹ́ sọ ní dolí o ẹ jáwọ́ sí o ọba àwọn ọba bá jáwọ́ sí o bá jáwọ́ sí o ẹ jáwọ́ sí o àmì mẹ́ta jésù olúwa wa wà kọ́kọ́ tí màá fẹ́ kéde rẹ̀ ní àárọ̀ yìí fún gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi rèé òní ni sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án lua wa ran mi ni ise to ni agbara ni aro yi gbogbo eniyan to ba ni ore ofe lati gbo mi gege bi mo ti so nigba ti mo fe bere pe oni ojo kefa ojo eniyan ni obi ta ba de so nipa iranti bi oluwa ba ranti re bi eyan o ba ranti re inu igbagbe lo si wa Oluwa ti ranti Danieli bo ti bere adua esa koda o ti lo angeli fun sugba agbara kan da angeli na duo obi ohun oluwa le jade ileri oluwa le be lori re bi a o ba ri eniyan ti a o lo fun o yo le gan lati le da olo oluwa ti ranti Mordekai ki oba suwerusu to ranti e bibeli so pe sugbe ni ale afiyesi kan oba o le sun oba o le wo o wa so pe give me the book of chronicles e fun mi ni iwe awon oba esa ojo na la ranti Mordekai wo bi sa o ye ki wo gan ti jubi to wa ye lo a o ranti e ni oluwa ran mi ni luwa ni ni ki gbogbo awon eniyan ki won lo wa envelope fufu o meta ni won fi sinu e akoko ni ti won ko ebi adua papa julo awon ti won fe ki oluwa ko ranti won oluwa ni omo mi kan ko ebi adua sinu e akoko niyan elekeji ni ki won fi oruko won sinu e obi isa bi aba mo oruko re a o le ranti e bi aba mo oruko re ko le kan o a o pe o pelu oruko re ni nigba ti aran ti awon omo to jade latara Jonathan ti David fe se iranlowo fun enikan lo daruko Mephibosheth oruko la fi pe o la de fi ni ko wa iwo na mi lo re so elekeji ni eni to ran mi ni mi kan fi oruko wo sinu e eleketa je kan fi ore sinu e woli nbe ni ilu awon meji won de wa nkan kakiri iye Saul ati omo odo babe won wa eran kusi to Saul kiri omo odo lo wa so fun Saul pe eyan yi lo waju woli eyan de fe koluwa ranti ohun eyan nilu ore ja mu ore lo si waju woli yo so fun wa bibi ti eran baba re wa e ke si sa ore ni eleketa so ohun akoko ni pe ebi adua ni o wa nu envelope yen elekeji ni oruko re eleketa ore 1000 naira odidi eyo kan wa fi sinu e now o meteta to ma wa nu e niyan gbogbo eni to ni ore ofe laaro e mama so wi pe bi eniyan ba le gbadua olohun kan wa to da wa dua ko si bi ibi to ye ko wa ju bi adua lo laaro e ko si bi to ye ko wa ju iwaju oluwa lo jajo pejo kajo gbadua gbogbo eyin te wa ni ilu Abeokuta a ma gbadua papo ni aro ni ati ago mefa laaro kutukutu si ago mesan gbogbo ibi kibi to ba ti fe darapo eyin te gbo mi lati sagamu gbogbo eyin te wa ni Ijebuode gbogbo eyin te wa ni papalantoro gbogbo eyin te wa ni Sango eyin te wa ni Togate oju ore gbogbo ibi kibi to ba wa o le darapo si Abeokuta laaro yi to ba ti de ilu Abeokuta so pe o lo si Sapon post office to wa be eyin kan wa nbi ti ma be pe li aro yi iwo na wa pelu igbagbo re ko si to da to be so laaro yi ma ma gbadua pelu ogunlogun awe eyan envelope yen lo ma mu dani ato meta ti o wa lo e fi oruko re sinu e fi ebi adua re sinu e wa fi ore 1000 sinu e eyin kan mo ma so fun pe wo bi mu igbagbo re dani bi igbagbo eniyan ba ku dada adua eniyan ma gba e wo bi eyin te wa ni ilu Ibadan laaro yi mama gbadua pelu ogunlogun awe eyan bi iwo na ba lori ofe iwo na darapo ni aro yi gbogbo eyin ti e wa ni ilu Iworo ni Iworo ni Ibadan a ma pejo ni church wa ni Iworo gbogbo ibi kini to ba ti nbo ni Ibadan to ba ti dori bridge Iworo koju bi igba to lo ojo bi igba to lo general gas ma bo waju be wa koja ile epo akoko roswale koja isiwaju wa ri ile epo elekeji popular filling station egbe ile epo yẹn ni street church wọlé lẹgbẹ ilé epo yẹn bèrè church ọlọrun kankan wa nawo ẹsẹ o ma kó fún agbára gbogbo yìí tẹ bá wà ní ìlú apẹtẹ ní àárọ yìí ago mẹwàá ní ìsìn máa bẹrẹ ní apẹtẹ bọ tó bá jẹ ní ìwòrò ago mẹsàn tó bá ń bọ tó bá jẹ pé church wa ní apẹtẹ ló ti fẹ jọsìn tó bá ti dé apẹtẹ ọjà bí ọkadà sọ pé ò lọ sí jẹjẹ àrọpọ àdúrà rẹ yóò gbà nọmba ilẹ̀ lè pèsè fún ìjúwe wòlíì ẹgbàdúà fún mi àbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ whatsapp group wa mo ti sọ fún yín pé o nílò láti darapọ̀ mọ́ whatsapp group yẹn níbẹ̀ ni mo ń fi program sí láràárọ̀ tó bá pẹ́ jí wà á lè rí program yẹn ń bẹ̀ àti pé ìpàdé kan ń lọ lọ́wọ́ lála ìpàdé tó kún fún agbára ni so lọ join whatsapp group wa kó wo tí olúwa yóò ṣe 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless you.

0: and seven baba yi in Jesus name. Yes.
1: So issue kan wa sele ni office wa te pe ta ba ti meet up tori bank mo tin sise. So ta ba ti meet up target am our observation after observation ta ba ti le jade an lo le ni
0: o le yan lo
1: ben sir. So mo o pe ba omo ye fe se tori o ti e ti sure pe ma wo observation yen mo ti e ti wo
0: e ti mo pe e wu le meet up.
1: So mo ti wo pe ba omo ye fe se Olorun. So a wa lo si Aleshinloye. Aleshinloye mo sha ti meet awon people awon na wa ra nkan ni Aleshinloye yin. So bi mo sha se meet awon ma yen wa ni awon ti la account pelu bank wa pe so pe ohun o le sha account mo ba lo baya we e jo ma o wa ni ohun o le sha account pe ton ba ti e ma si pe awon mo lo ma si fun ti ma le wa sile mo sha ro pe owo ko se nkan to ma sele ma lo be ma
0: le lo le
1: mo lo le won mo lo be ni sir
0: owo ina ni.
1: So mo sha lo le won ibe sha ni olohun ti se ti iya yen sha ti ni pe ki ma ipe o ma share account yen omo mefa ipe o ma ba mi fund awon account yen nu ni te ti dun ibe la ibi ta sha ti nsoro tori mo tun so fun pe boya ton ba le ba mi connection ise mi pe tori ma wa target kiri o ti su mi won wa ni ibi ta sha ti nsoro bi iya yen sha se ni pe o ni two bedroom flat kan pe kin de ma wo pe awon eyan tin so fun pe ko n fi le rent pe oun ni oun le fi rent pe eyan kan ni delay yi
0: church
1: pe oun sha fi le yen sile sibe so oun sha fun mi ni ile yen pe ki lo ma gbe mo se pe kan kin kan lo ma gbe be ni so wa ni to ba di monday pe a ma lo wo le yen bo se wa di mo se dele mi ti e se meni mi se mo yin se mi bo bo si pepe mi mo bere ejo yi mo bere orin mi ti e ki e tawon nebo mi ba n gbo mo sa bere si ni korin ibi ti mo ye korin yen ton ti mo jo ton mo wa pe won pe kin dupe o pe won seun eni o bi mo ye pe won ba no ba ni oko awon so pe ka won ma wule duro di monday mo pe to ba di ola friday
0: ko ja yin ko bo nbe
1: bi pe to ba di ola friday kin wa lo wo to ba ti te mi lorun n bo di friday mo sa lo be ti mo de be ile tuntun ni two bedroom flat won gbe be ri
0: ile ti ese ko ni
1: be ni sa won tun se shop si waju e so mo se inu mi sa dun ba se wa kuro nbe na wa ni ojo ti ma ti ready kin wa gba key just mo sa lo gba key na wa lawon fun mi ni o pe awon gba pada so leyin yet
0: won fun yin ni
1: ben sir
0: won ya yin won bo yin
1: ben sir
0: se eh ya je nwo se le ti an bo yin re eni su ngba won wa fun yin kin le wa se
1: ah mo ti send testimony gan mo fe ya
0: me lo mo fe ri pe
1: mo fe in fact
2: ohun gbogbo ti a ba ṣe lẹ́ẹ̀kan lọ́dún ọdún ni la ṣe ní ọdọọdún ni sẹ́pọ̀rúwé ọdọọdún báyìí náà lè rù wá wà ọdọọdún la rọ́mubì lórí àtẹ nàríwò wá ní kádún kó mọ yọgbágún ọdọọdún báyìí náà làgbàdo ń yọmọ tiẹ̀ àdúpẹ́ o fún birthday bàbá mi o tó tó kù fún tọdún 2026 ìdí ẹ̀rí etí gbogbo lọ́balọ́ba ládéládé nínú ìjọ Comfort Life Mission International ṣe ní àwọn da ìdùnnú àwọn papọ̀ mọ́ Prophet Odekunle Epaphras bàbá mi o gbogbo ọjọ́ keje oṣù kẹsàn-án gbogbo ọdún náà ni birthday yín kù olówó orí ìyàwó Tèmítayọ̀ Odekunle ní birthday last year àbáyín yọ àbáyín dúpẹ́ àwa dúpẹ́ lọ́dún tá a wà yìí torí pé ẹ̀mí wa ó tún celebrate birthday tọdún tá a wà yìí pẹ̀lú yín Prophet Odekunle Epaphras bàbá mi o ẹ fọwọ́ pawú ẹ fìrìgì jubi ju ẹtù ẹ iwájú wájú báyìí náà lójúgun gbé ẹ ò ní wálẹ̀ apẹ́ lóníkẹ́ pẹ́ àtẹ̀ lóníkẹ́ tẹ̀nẹ̀pẹ́ bí ò rí bá fojú kòòrùn inú rẹ̀ máa ń yọ ni ọmọdé àgbọ́kùnrin atobìnrin wú ìjọ̀nú sí ṣe bẹ́ẹ̀ lọmọ ìbàdàn nílé olúyọ̀lẹ̀ ìlú ògúnmọ́lá olódògbo kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lójú ogun ìlú ìbíkúnlé alágbàlá jáyàjáyà ìlú látòsà àárẹ̀ ọ̀nà kankanfo ìbàdàn ọmọjòrò sùn ọmọjẹ́ ìgbín yóò fi kara ohun fọ́ orí mu Prophet Odekunle Epaphras bàbá mi o general ofasia àti ìjọ Comfort Life Mission International olówó orí ìyàwó Tèmítayọ̀ Odekunle àbáyín yọ àbáyín dúpẹ́ ẹ̀mí tó ṣe bẹ́tùdé tọdún yìí ni ó ṣẹ̀ mí gbogbo ládéládé lọ́balọ́ba ti ìjọ Comfort Life Mission International ni wọ́n ní pé ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀ bẹ́tùdé lókè rúpẹ́.
0: Nice. Kábíyèsí o mo kí gbogbo àwọn kábíyèsí wa bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ẹ̀mí yógún o ní agbára ẹni tó ní ayé àtọ̀run ẹ ṣe mọ̀ ń padà bọ̀ lónírà bájì gan láti kí n abẹ́ẹ̀ gbọ́ tí mò ń gbọ́ yìí ni ẹ̀wọ̀n tí sista ìsọ̀kalẹ̀ odidi ilé two bedroom flat wọ́n fún lọ́fẹ́lì ní irú táìmù báyìí sálàánú sì tó kù tó báyìí ẹ jẹ́ fi gbogbo ẹnu sọ báyìí wípé ìsìn kan péré la ó ṣe láàárọ̀ yìí lágbára ọlọ́run àǹtẹ̀.

0: inu mama ti be bere si mujo bo ti be mo jo nbi o mo be mo jiju ope ni o engineer e fi mic si mama ina le ni
1: praise the lord
0: hallelujah
1: oruko mi ni sis fagbade lati adu ekiti
0: adu le ti wa
1: se so na so si adu ekiti osha mi ni nibe mo dupe lowo olorun gba mo gba so iya lara mi
0: mama kan si ami o si gbe to yen mi a gba so iya lara
1: omo mi bi mo li UK o je risagba olohun baba gbe last year emi ni mo ni mo ko mi lo si UK
0: e ko mi 77 lo UK
1: omo mi bi to bi to ro bi o dupe lowo olorun olorun so layo salafia mo ba toju omo osu marun
0: osu melo
1: osu marun
0: le lo UK
1: be last year
0: e si wa UK
1: be sir
0: nice
1: o tun di year yi omo tun ni mommy e ma bo
0: o tun ni e ma bo UK
1: be sir ba se se 77 march ni mo lo mo se de ni tuesday ni mo dupe lowo olorun olorun ipe lagba ti mo ti dara ko mo ipe yi lati 2024 mo ti dara ko mo ipe yi mo n ke pa olorun olorun su da lo esu gbogun gidi tori ta ta ko mo sick o ye pe ori fifo láàrin ọgọ kì í fọ mi láàrin lójú ọmọ ọgọjọrùn ló máa ń fọ mi orí òkè lọlọrun ti bá mi ṣẹgun ẹ
0: ọṣẹgun ẹ
1: bẹẹ sà
0: àmì ọmọgun tó gbé débì ìfọkè yìí náà kó ṣẹwọlẹ mi.
1: bàbá mi ẹ jọ sá mo fẹ ẹ bá mi gbàdúrà fọmọ tó ń gbé mi ọsìn lóyìnbó yìí àbúrò ẹ wà lọrun náà ó lọ ń bá mi ṣíjú àánú wò wọn àwọn àbúrò wọn náà tó wà bí náà ó lọ ń bá mi gbé wọn sókè ó lè mú àwọn àbúrò wọn
0: lọ sọ
1: ẹ ni wọn tọjú mi dádì
0: ẹ sì lọkọ
1: mi lọkọ ó tọjú mi
0: àwọn ọmọ yín ti dọkọ yín
1: bẹẹ sà àmọ bí lọkọ mi.
0: mo fi májẹ̀mú pẹpẹ ìsọtẹlẹ àtẹyin tó bá báyìí ṣe àmì náà káwọn ọmọ tiwọn náà kí ọlọ́run kọ́ máa gbé orí wọn sókè gbogbo ọmọ tẹ gbogbo àwọn ọmọ yín pátápátá.
2: Nice.
0: ẹ jẹ́ mọ́ ẹ lọ church aago méje lápàdé láàárọ̀ yìí ẹ mú padlock yín lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́jọ mẹ́jọ pẹ̀lú ẹyin méjì méjì on lap break bàbá ṣe ń parí báyìí Jesus ti yá àwa ti bẹ̀rẹ̀ 77 special àti ń débẹ̀ mọ́mì ẹ mọ̀jẹ̀ ń sọ púpọ̀ mọ́ a pàdé ní church ní ìsìn láti ìwòròdì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè church ọlọ́run òjijì ń bi gáràjì yẹn gbogbo àwọn tó ń bọ̀ ní ìkò yìí ẹ bá ti wọ mọ́tò láti anywhere ní ìwòròdì ẹni kò gbé yín lọ sí ìkirè mọ́tò ti ń lọ kiri ẹlẹ́fẹ́ sọ̀ ní yànà kò yìí tàbí kẹ́ ẹ ní Jesus City láti mọ́kọ́lá Jesus City gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ látọ̀nà ondo tẹ́ lágbára ọlọ́run aago mẹ́jọ lábẹ̀rẹ̀ ní ọ̀la monday bí jésù olùwàlá ṣe wà láàyè nìyẹn ètí mo fẹ́ fi parí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sun ọrẹ májẹ̀mú yín o ní ìdá mẹ́wàá tó fẹ́ san o ní ọrẹ àdúrà mi gbà olúwa gbé ìrànlọ́wọ́ dìde fẹ́mi náà ẹ lo account number yìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde account number church ni bí èèyàn bá wọlé ẹ lè lo eléyìí 2017 42 90 47 Comfort Life Mission International ló ló gbé jáde First Bank nìyẹn ẹsẹ bíbélì ta fẹ kà lónìí rè o fún ọmọdé àti àgbà ìwé ebéru hebrew chapter 1 títí wọ chapter 10 hebrew chapter 1 títí wọ 10 ẹ̀yin ọmọ ọlọ́run ni wọ́n bí lónìí òní ni wọ́n náà sọjọ́ bí 6 and 7 náà the same náà ni mo náwó kí olùrànlọ́wọ́ kó dìde fún ọ bẹ́ẹ̀ ṣe ń mark birthday yìí tàbí wedding anniversary yìí ẹ lọ kan àlàjá tí ò ní bímọ kó tó wá dìwò yìí next year báwọn èèyàn ṣe ń sọ testimony bẹ́ẹ̀ ni wọ́n náà máa sọ in Jesus name happy birthday long life and prosperity mo gbàdúrà fún president àti gómìnà wa ẹ máa tinú ògo wọnú ògo in Jesus name ìsìn níbi kí n ti dé church ìsìn kan àti ní gbogbo sona church only one service 7 to 11 it is well. Number to share testimony in CA 080-88-71-65-66 080-88-71-65-66 send the message. God bless you.

0: ló kọ́kọ́ jáde sínú church
1: inú láti tàtí ẹtí ń bọ̀
0: mo rí pé ìmọ́lẹ̀ kan ṣáájú wọn wọlé ìmọ́lẹ̀ yẹn tó ṣáájú wọn wọlé yẹn mi rí wọn yẹn yẹn rí o ìmọ́lẹ̀ yẹn ga ìmọ́lẹ̀ yẹn tán mi àmì rí ẹ̀ rí ṣùgbọ́n bí ó ṣe lídìí wọn wọlé bẹ́ẹ̀ náà ni àwọn akọrin wọn wọlé sáàyè wọn lọ sáàyè wọn kankan lọ sáàyè ìmọ́lẹ̀ yẹn wà ń bọ̀ lọ́dọ̀ mi
1: n gbọ́ lídìí àwọn akọrin wọlé
0: tán ọ̀dọ̀ mi ló wà ń bọ̀ bó ṣe wá ń bọ̀ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ lọ́wọ́ dúró síwájú mi ní ibi tí mo wà lórí ní gallery
1: yẹn ní gallery tẹ́ jókòó sí
0: bó ṣe wá dúró síwájú mi bẹ́ẹ̀ ni wá ń wo ara mi wá rí pé mo wà lójú mo wà ní mo ń wo ara mi nínú ohadi mirọ mo wá ń wo ara mi nínú
1: nínú náà yẹn
0: ìmọ́lẹ̀ yẹn wá rí pé mo dọ̀tí láti orílẹ̀ kẹ́ni ẹsẹ̀ mo dọ̀tí gan mi ò rí irú ìdọ̀tí bẹ́yẹn rí pé bí ìgbà tí wọ́n bá gbìyànjú sínú ìgbẹ́ tí wọ́n bá gbìyànjú jáde tí wọ́n bá gbìyànjú kalẹ̀ wọ́n ní ṣé mo ṣe nílá rèé gbogbo ìṣẹ́ tí mò ń sìn torí pé nípa ẹ̀sìn mùsùlùmí ìrún márùn-ún mi lójúmọ́ kì í yá màmá kí má ìrún márùn-ún lójúmọ́ ni ìrún mo sì máa ń pè wọn ní àsùnbà ni àìlà ni àlàsáì ni mẹ́gàrùn-ún ní dísáì ni mo máa ń pè wọn tó bẹ̀ tó yẹ pé àwọn àfáà mi wọn ì jẹ́ kí n jẹun fúnra mi wọn ì ní àkókò àwẹ̀ àwọn máa ń bọ́ mi so everything àwọn máa ń ṣe fún mi mo lè yá aróhà sí fún wọn orí tí wọ́n bá lọ tí wọ́n bá mú dání orí ò tí ì dùn so aróhà sí ni mo jẹ́ fún wọn bí mo ṣe wá ríra àwọn bẹ́ẹ̀ ń bá ní olùwàsí wàá sọ̀rọ̀ mi pé olùwàsí gbogbo ẹ̀yìn tí mo sì yìí ṣé bí mo ṣe wá rí náà ni mo dọ̀tí láti orílẹ̀ kẹ́ni ẹsẹ̀ wá ní mo ṣe mo kàn wọ́n pé jésù sànú fún mi o mi ìdá àmọ̀ràn fi sẹ́nu mi jésù sànú fún mi o jésù dáríjì mi o jésù gbà mi o jésù sànú fún mi o jésù sànú fún mi o jésù sànú mo ṣe ń pé mo ṣe ń pariwo àwọn tí wọ́n jù wọ́n tì mí wọ́n ti tìrú kù lẹ́gbẹ̀ẹ́ mi
1: pẹ̀tọ́ gàmẹ́jì fẹ́ wọ̀
0: àwọn haúsá wọ́n ti bá yí mi ká lókè pé kí ni ó ṣe rẹ̀ bẹ́ẹ̀ àwọn pásítọ̀ gan wọn lè bẹ̀rẹ̀ ìsìn torí pé ariwo kí ń wá látò kéye wọn pé kí ló ń ṣẹlẹ̀ nípa bẹ́ẹ̀ wọn lè bẹ̀rẹ̀ ìsìn rárá so mo ṣáà ń pariwo jésù sànú fún mi o jésù gbà mí o jésù dáríjì mi o jésù dáríjì mi o mo ṣe ń pariwo jésù dáríjì mi jésù dáríjì mi o bẹ́ẹ̀ ni mo gbóhùn kan láti ọ̀run ó ní àdáríjì ọ̀run bó ṣe pé adáríjì ọ̀ bẹ́ẹ̀ ni ara mi wá wálẹ̀ sẹ́ ẹ̀ àwọn ṣàwọn ará láti wá àríjì mi dáadáa àwọn tí wọ́n sì fún ẹgbẹ́ mi lọ́wọ́ padà sáàyè wọn so wọ́n wá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ sí àkókò yẹn wá jẹ́ àkókò àjíǹde so ìrìnàṣẹ́ ọlọ́run tó wà ní tó sọ̀rọ̀ yóò náà ń pè ní pásítọ̀ adéfidípẹ̀ ọmọ iléṣà ni
1: pásítọ̀ adéfidípẹ̀ ọmọ iléṣà ni wọ́n
0: ló wá sọ̀rọ̀ ọlọ́run nípa pé bí yóò ṣe wá sáyé bó ṣe kú fún mi bó ṣe jìyà fún mi bó jẹ́ pé ẹ̀ṣẹ̀ mi ló kàn má gbèlé bù ú ẹ̀ṣẹ̀ mi ló gbé lọ sórí igi ẹ̀ṣẹ̀ mi ló ni ló kàn jésù mọ́ igi oró so torí èmi ló ṣe kú tó ṣe jìyà torí náà ó ṣe tán láti gbà mí tí mo bá ti fàyè mi fún so bó ṣe wá ń sọ̀rọ̀ yẹn bó ṣe ń sọ̀rọ̀ yẹn nǹkan tó wà lọ́kàn mi pé bí èmi rò pé bá jésù ẹsẹ̀ kú ní àkókò yẹn ni ìmọ̀ fún kíkú tipẹ́tipẹ́ so ìfẹ́ jésù yẹn wà ń wọnú ọkàn mi ìfẹ́ jésù yẹn ń wọnú ọkàn mi gan pé ṣé ẹni tó lè kú fún yàn tó lè yọ̀ǹda ayé ayé rẹ̀ fún yàn ọ̀yẹ̀kẹ̀yàn tẹ̀lé ní jésù yìí gbà náà o bí mo ṣe
1: yọ̀ǹda nù
0: bí wọ́n ṣe ẹ̀ bàtà bí sọ̀rọ̀ ọ̀rọ̀ tán mo láti lọ bá pásítọ̀ yẹn pé mo láti lọ wáyé lákìnrin rí pásítọ̀ tó sọ̀rọ̀ yẹn pé bàbá ìjọ ò fẹ́ máa gbé lọ́dọ̀ yẹn ó ní kí ló dé mo ní mo sì fàyè mi yìí mo dọ̀ pọ̀lọ́dọ̀ tí mo ń gbé mùsùlùmí ni ò ní gbà fún mi mo ní olùkí mọ̀ wò ni kí n máa lọ lónìí náà olùkí máa lọ lónìí náà
1: kí n máa lọ lónìí náà
0: ìná dé bàbá di sáyẹn tí ń bọ̀ kí n máa rí mi so mo ṣe wá lọ lónìí yẹn o nígbà mo délé ẹ̀gbọ́n mi tí mo gbé ọdún yẹn ó wá pè mí abdulrasaq mo ní sáà ó ní gbọ̀ngbọ́n pọ̀ lọ́sọ̀ọ̀ṣì lónìí tí wọ́n ń kà wọ́n bẹ̀ wọ́n ò pé ni èmi ò lọ ṣọ́ọ̀ṣì o so mo bá dákẹ́ sí ṣùgbọ́n ó tún ṣe ẹni pé mo tún bí mo ṣe ní àárín ọ̀sẹ̀ yẹn se nkan eyin tele mi ya shoshe bo lo won lo won lo nkan san tele mi leyin bi bi pe eyan kan tele mi shoshe bo lo but ma tun di sunday to tele mo tun a yo lo si church ngba ti mo lo ah mo tun gbo oro olohun mo tun gbo oro olohun pe jesus se o jinde ku yin oku o jinde fun idalare mi o ti wa saye lati wa gba mo ti ku o ti tin jinde ku nuku olorun alaye ransin ise olorun awon oku pe jesus ti so wa di omo omo ni wa je a ki se rumo ah so mo sa se mo jo do ba ni se lohun yen ni o fi mi si bo ba ya ma ju en awon kan ti o do ko to ma ni ti mo gba do awon gba ni after service awon se program ah mo ni okay so mo wa lo le mo sa lo le mo se lo le odo boda mi gan mo lo straight mo ni boda mi o ni sa mo ni ebi mi le din je je pe se mo lo si chop mo lo so si mo ni pe mi o lo mo ni mo kuro fun ni mo ni mo lo mo ni mo tun lo ni mo ni boda mo ni jesus ni oluwa o so de ki je mo lo yin mo ni jesus ni oluwa ati lu bala raye o o ni oru re ti daru mo ni o ni o daru jesus ni oluwa mo se ba jesus ni sin aye mi
1: che ran ti date at month
0: 1962
1: ni April 1962 ha ira jo emi leto aba wa ta n ni Pastor J.O. Oyedeji lati nujo Building in Holiness Ministry International adupe na wo Olorun se gbo baba igbala ta wa nso yin awu lo wa fun
0: ah awon elese lo wa fun mo so fun yeye pe mo ya ra mi ke bi o do ti lati ri kene ese ngba mo ri imale yen ni imale yen en ti ba ti je lese o na lo ni lo igbala o Jesus si lori en na Jesus wa saye so Jesus wi pe omo yen de lati wa awon ti o nu kiri ati lati gba won la so abi yen
1: o je mi sa
0: lati gba won la so Jesus wa saye lati gba elese la nigba mo ye elese Jesus wa saye wa gba mi nigba ti mo wa ri male yen mo ri pe ah ko si nkan ta le fi male yen we o
1: ko si ta ni fi
0: we yen wa ki fa yen fun Jesus
1: afi ki yen fa yen fun Christi
0: be ni Jesus ni bala araye
1: lo ni bala araye
0: wa ni lati wa gba elese bo ba ti je elese ki la de pe ni ese ise ni ru ofin Olorun
1: ru ofin Olorun
0: ki la pe ni ofin Olorun ofin Olorun ni se e ma se wa ni bibeli ti wa ni Olorun so gbogbo en to n de se o mọ pe o n de se e to se nkan ti o da o n se nkan ti o da sugbon ti en ba ti wa iwo ti en ba ti ni Jesu Jesu Kristi agbaru yen be la
1: yo gba la
0: agba la
1: o ni mo ti ni Jesu lo re ojo n gbogbo fun mi o ni kan lare wa ti okan mi fe o ni tona igbado irawo owuro onikalale wa ti okan mi fe
0: adupe eyin wa te ngbo wa le ti gbohun baba n fi Kristi lowo na to ni no mama so fin lori tin aje mi Kristi ki si esin
1: ben
0: olugbala gbogbo aye ni o ni e ke pe mi emi o si dan o ni enikeni to ba wa sodo mi enikeni lo pe anybody Kristi ki si esin
1: ben se ti o le gba
0: ko se ti o le gba olugbara aye ni adupe lowo olorun le ti gbo lati enu baba wa ni oluwa yen bi won na ba wa fe lori ofe lati sumarin ajo tabi lati darapo mo won ninu ijo rebuilding in holiness ministry international lati te waju ni waju Kristi baba nga won yo mo fe yo yin lenu
1: yes
0: boya number mi wa ta tori ba ni re pe number ti yin ta awon eyan ni ipe won ti se okun atagbara gbe
1: ah ogbe
0: ogbe at 80 plus ninu Jesu aba ipe number yin ta tawon yen le pe yin si
1: number mi akoko oni 080 080 55 55 47 47 58 58 66 66
0: ipe le kan si
1: 080 080 55 47 47 58 58 66 66
0: number keji
1: keji
0: oni 081
1: 081
0: 601
1: 601
0: 5
1: baba ati mama ni won wa pelu wa lori eto lokan ni ki baba lori ofe tori mo pe eran ti gba do ba so ko ti bere se iranse lati 1981 eran ti gba ti baba so pe oluwa ti gba oka won la ta won ti ni igbala ki kono christi lati 1962 eh to okoko ri gbala na to do mo olorun ko to di po di ko ati reju alumi ni ati nu yin oluwa ti pe mi to awon iba yen jiyan Oluwa ni ase eja doke lohun aba doke lohun a n pada bo irajo emi ona le to eto si se kini on te so waju e ku kale
2: to e ku ojumo o yara ile e tun kaabo sori eto yin eto wa gbagede tokotaya mo ki pa ku isimi oni o loruko Jesus Christ isimi la ni je fun wa ina mi alufa yin o pastor dr samuel oluseye folabi lati ni ijo Christ Apostolic Church All Nations Assembly akobo ni ilu ibadan daddy ba mi pe mommy sitosi mommy eyi na pe daddy sitosi ka tun jo wa gboro olorun ti o se wa lanfani baba ayeraye tun ba soro re loni o ko re jasi ibukun fun wa be ni ko ri Jesus Christ oluwa wa amen momo tun tesiwaju lori oko ti mo te so bayi lati bi osu kan meji mindsets that build or break marriages mo de gba we pe wasu ti mo tin se lati bi osu kan meji meta e ati so di iwe iwe yen lagbara gan ni eyin na le bere fun owo tasore ni 1500 naira pere ele pe mi ori ago mi leyin isin elo mi o so pe sonu wasu yi ori nkan so ni asiko ta nlo lo kere ibi ta se nlo jina iwe ti mo ntu fun wa ni isin bo se je pe we yen opo to o lo bi almost 30 pages now mo ti so awon negative mindsets bi meji di lobun ni mo ro pe mo ti so bi mewa nbe mo wa shift si positive mindset mo ti so bi mam ye kin tun mu mi loni o team mindset eleyi gan ni opaku tele igbeyawo yen ni pe ajo nsepo we are not competitors we are partners mo mo se bibeli mi lati Ecclesiastes chapter 4 verses 9 to 10 oni wa so ri kerin se kesan si ke two are better than one for they have a reward for their labor if one falls the other will lift him up eni meji san ju enikan lo tori won ni re fun lala won ti kan ba soju e gbe eni keji re ide egbe ni fun eni to ni kan wa to ba subu ti o re ni gbe dide when a couple has team mindset they see marriage as a teamwork not rivalry you see your spouse as your teammate who is complimenting your effort not your rival ah ni soko tabi yawo wa di ani ta jo n ta gbodo roso ah kini rival ota ta jo n dj ta jo n dj yen ni pe a jo mo se gbogbo nkan po a fowo wewo lowo fi mo oto atosi when this mindset is present for a couple or in a couple they work together to achieve a common goal they unite in their deliberations they unite in their planning and decision making they unite in financial matters they unite in prayer they unite in taking decisions they unite yen ni pe won jo ma fun isokan ninu gbogbo ton ba fe se won a gbimoran po won a gbegbese po toro owo ba ste won a jo pa owo po ke pe owo ti eni owo ti mi ni mi fowo ti mi fun mi dasi won a jo dowo po lati se nkan won jo n gbadura po won jo n ka bibeli po won jo n lo church po won jo n bomo wi po se ri ngba to lohun ba ran mi lowo ma tun ba soro lori unity in marriage 14 areas of unity to ma exemplify team spirit ti mo so yi so won ni mo bura won pe iwo lo nawo na kuna iwo lo sese ku se won jo ri pe wahala to sele wahala wa jo ni aseyori yen aseyori jo ni gbogbo wa ni e to gun ba de ajo logun ni ti segun ba de ajo segun ni se ri o mama mu kidi le tesiwaju what are the positive effects it enhances unity mutual respect yo mu ki isokan won o po gan ni yo to wa mu ki bowo fun ra eni ko po gan ni number 3 it encourages cooperation won a fowo so wo po se gbogbo nkan number 4 it encourages shared goals afojusun kan na ilepa kan na erongba kan na mo de mo so fun ise ri toko ati awo ba jo doju buko kankan na to je nse wa tete debe ju pe okan da ti e se ohun da ti e se lo won ni tete debi tun lo then it creates a sense of belonging yawo mo ri pe emi atoko mi ajo wa po ni oko mi iya mi soto ko iya mi pa oko mi o mo pe mi ati awo mi ajo wa po ni ah then another benefit here number 7 ni pe it sends third party away gbogbo awon third party won omo go ni rayo ko saarin won family oko family yawo ni rayo ko saarin won ore atebi o ni rayo ko saarin won igbeyawo won yo wa dun daddy se be ni le yin ri mommy se be ni le yin ri to olorun ran yin lowo e mo ra nu gba to mo tun tin lo loni imi na le alofa yin o pastor dr samuel oluseyi afolabi o e le pe mi lori ago mi 08034127021 le kan si o 08034127021 o na ni whatsapp number mi o a pade lose to nbo alaafia.

0: kan mun lo foro na lede nilu Abuja kiloko ni tohun nigba ba doju agba mi edokire foto ni ibe lati jayin tan
1: oja eje mu iroyin meje eleyi tori pe inu iwe iroyin kan na won ko si awon mejeji o si ni se pelu nkan nkan na won ni ajo eleyi ti o ni se pelu egbe awon onimo segun oyinbo lorilede wa Nigeria Nigeria Medical Association eka ti ipinle Oyo ni won mo ti kesi gomina ti ipinle Oyo Oluwa Seyi Makinde wipe e wa woro ko fi sada lati bojuto awon to ni se pelu ajele ati awon ajemonu kokan eleyi to je pe o ti ntora re ejo to ti po nle biba ti kini on si ti wa di wipe o ti mu ki awon dokita akose mose ti ile eko fasiti ladoke akintola university of technology teaching hospital ki won ma koroju tebi wipe bi an ba ti nsise bayi won o si ma mi won o si ma gbin kan won ma mi ami kan won ni gbogbo n to nfa awon nkan won yi ko sai je ko sai ni se lori awon ajele ajele ajele owo eleyi to ti we lori ara won to ti wa se be to ti wa po te si nwo pe bi kini on ba ti awon lowo yo mo ni bi ti o di ninu igbesi aye won ni gomina e jowo e tete wa ojutu si oro na be kedere won ni ijoba ti ipinle plateau ni won ti fi ase mona wa isita wipe gbogbo awon ile eko to je ti aladani ati ti ile eko ijoba iba je ile eko alakobere abi ti ile eko girama to wa yika ti butoro ipinle na won ni e ti eko koso agadagodo sina e koko gbe won ti pana lori kini won ni okan gbese ta won gbere o latari ati ri daju pe aisan ta mo si diphtheria won ni ko bere si ni mo sora re di na nu erun ti o bere si ni mo tan kale ni ipinle na
0: o da won eje kan wa si ipinle Oyo oludije fun ipo are labe egbe oselu APM Allied People's Movement tutun je gomina ipinle Oyo lowo bayi Oluseyi Abiodun Makinde o ti gba awon ori ade orun leke nimoran wipe ki won takete ki won jina gedegede lati ma kopa san ninu oselu kini gomina ipinle Oyo ri lobe to fi garu owo ngba ta ba doju agba mi edo kiro yin foto ni ibe lati jayin tan
1: okay o inu iwe iroyin punch ibe na mo si wa gaga bi iroyin eleyi bi won ti se fi oro re sita o pe ajo olominira to ri si eto odibo nile yi ta mo si Independent National Electoral Commission ati ile ise olopa ile yi iyan Nigeria Police Force won ni won mo ti jeje wipe awon o gbe igbese tako eyikeyi awon oloselu ti oba ngbe oro kale eleyi ti ndukuku laja ma awon alatako ibaje oloselu ibaje egbe oselu ti ba ndukuku laja mo awon alatako won ni awon o gbe igbese to ye lori oro re o latari bi omi eleyi to ni se pelu eto abo bi igboro re bi se rokeke rokeke fun todun 2027
0: huda be je kin tun mu mi koyin papapa iroyin lo nfide e mule wipe oludije fun ipo are labe egbe oselu ADC egbe olowo bowo Atiku Abubakar o ti benu atelu isakoso are Bola Tinubu lori owo kan tun gbe kale ti won pe apapo owo na o je bilion 23 o le marun dini ogorin ye 33.75 billion naira ele to pe ni cash transfer payment ta fin so owo sawon idile ti orowo hori ni Nigeria labe ijoba yi ti idile won o je bi million 3.29 million naira a million vulnerable households ona ni won fi sowo si o atiku ti foju lami to o pe ọgbọ́n àti fẹ̀yìn panwó òlù dànù síbì kan ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ o.
1: Ókè ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ nílẹ̀ yìí Òsínbàjò òun náà lọ́mọ̀ ti fi ọ̀rọ̀ síta o ẹ̀rántí Yẹmí Òsínbàjò wọn ni ó ti fi ọ̀rọ̀ léde wípé ètò àyẹ̀wò tí wọ́n ṣe níbùdó àyẹ̀wò tá a mọ̀ sí laboratory test lórí mímu ti ọsàn tá a mọ̀ sí orange juice eléyìí tí ìyàwó òun ṣe wọn ni òun náà ni èsì rẹ̀ ńlọ́wọ́ wípé ohun mímu ọ̀hún òun náà ni ọ̀yẹ fún mímu eléyìí tí ọmọnìyàn tó lè máa gbé ẹnu sí tí débi wípé yọ ọmọ ganu sí wọn ni kò yẹ o Òsínbàjò ló fi ọ̀rọ̀ ń léde o.
0: Ó dá ọ̀kan náà tún rèé tó ń bẹ wájú tèmi o lè tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ sí sanwó ìfẹ̀yìntì fún òṣìṣẹ́fẹ̀yìntì ìjọba àbílẹ̀ kan tó kọ ẹ̀ ń jẹ́ Michael Ọdẹ́sọ̀yà wọn ni lẹ́yìn àbọ̀ròyìn kan tí wéròyìn punch tó gbé kalẹ̀ tó sọ àwọn ìpèníjà èyí tí òṣìṣẹ́fẹ̀yìntì ọ̀hún tó ń kojú kódà tó ti di ẹni tí ń tọrọ jẹ tí ń gba bàárà kiri ìgboro wọn pé nígbà tí àbọ̀ròyìn ọ̀hún tó dé etí gbọ́ ìjọba ìpínlẹ̀ Èkó wọn ni mọ̀nà wà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti sanwó ọ̀hún o.
1: Ókè ìjọba àpapọ̀ òun náà lọ́mọ̀ ti ṣe àgbékalẹ̀ ìgbésẹ̀ kan mọ́ńkíá kan eléyìí tó ń fi ọ̀rọ̀ léde o ó ti pa á lọ́ran yàn wípé àwọn òṣìṣẹ́ ìjọba pàápàá jùlọ tí wọ́n wà lẹ́ka ti federal public service wọn ni tí wọ́n bá wà ní ìpele ìpèsè tá a mọ̀ sí procurement cadre ìka tìbútòrò iléeṣẹ́ ìjọba gbogbo wọn ni wọ́n gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ professional certificate wọn gbọdọ̀ ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n wà ní ìpele wọn ni wọ́n ti fún wọn ní oṣù méjìlá tọ́jẹ́ pé oṣù méjìlá yìí òun náà ni wọ́n fi gbáradì látàrí àti rí i dájú pé wọ́n ní ìwé ẹ̀rí eléyìí tí ó jẹ́ ti akọ́ṣẹ́mọṣẹ́ nínú ẹ̀ka ìpèsè ibi tí wọ́n wà professional certificate wọn ni bí bẹ́ẹ̀ kọ́ kí ni ó ṣẹlẹ̀ okun ìgbéga tó wà léjìká wọn wọn ni ó sì ṣe bẹ́ẹ̀ wọ́n fa gíga abẹ̀ wọ́n fa lulẹ̀ wọ́n sì wá mú ètò kéré sí wọ́n lẹ̀ mọ́ wọn ní èjìká.
0: Ó dá ẹ̀wà jẹ́ kẹ́mi náà ó tó mọ́ kakò yín ìròyìn ló ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ́ o wípé iléeṣẹ́ ọmọ ogun orí omi ilẹ̀ wa Nigeria Navy òun náà ni wọ́n ti rí àwọn epo tí wọ́n jí gbé tó jẹ́ epo rọ̀bì tí lítà rẹ̀ jẹ́ 10,000 ní ìpínlẹ̀ Delta níbo gangan wọ́n ti rí nígbà bá dojú agba mi ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ fún tòórọ̀ yìí ibẹ̀ láti jà yín tán.
1: Ókè kó tó di wípé a sáré lọ wò wá lẹ́ka polówó ọjà ẹ jẹ́ ń gbé eléyìí níbi tí ẹni tí ó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo ọ̀mọ̀wé Ọláyídé Adélaní náà lọ́mọ̀ ti rọ àwọn tí wọ́n wà nínú ọgbà ìtúnwò ọmọnìyàn rọ olókùúta wípé bẹ́ẹ̀ ṣe wà ní ọgbà yìí tẹ́ ń tún ìwà ara yín rọ ẹ mọ́kàn wá máa wò pé ìwọ ọlọ́run bó o wá ní nǹkan ṣe wá rí báyìí tí gbogbo ẹ̀ tó wá porúkú musu wọ́n ní àsìkò rèé eléyìí tó yẹ kẹ́ ẹ fi kọ́ àwọn ẹ̀kọ́ ipa iṣẹ́ ọwọ́ kan àbó míì pẹ̀lú bí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ fún yín wọ́n ní eléyìí yóò fààyè gbà yín látàrí àti rí wípé ńgbà ẹ bá gba òmìnira yín wọn ni ẹ lè mọ rí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ṣe débi wípé ẹ lè mọ mú ọwọ́ lọ sẹ́nu o.
0: Ó dá bẹ́ẹ̀ ẹ wá jẹ́ kémi náà tún eléko yín pápápá ìròyìn lè ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ báyìí wípé àwọn olóṣèlú lẹ́sẹ̀ kùkú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ léta àtúrí Alhaji Akeem Ili Omar àti ọ̀nàrẹ́bù Akinlolu Ọlálérè Alhaji Maruf Ọládèjì àti madam Morọ́mọkẹ́ Ọláníyì Ìyálájé òun náà ni wọ́n ti ń kí ọ̀nàrẹ́bù Akinjide Kazeem Akiola léta àwọn èèyàn mọ̀ sí AKA pàápàá jùlọ o lórí bí wọ́n ṣe yàn gẹ́gẹ́ bí igbákejì adarí fún ìkànsí aráàlú lẹ́sẹ̀ kùkú tí wọ́n pè ní grassroots engagement and mobilization ìyẹn fún ipolongo ibo Ààrẹ Bọ́lá Tinubu iye Tinubu iye President Tinubu 2027 campaign organization iroyin bo lori e lekun keke o
1: oja eje asare de eka polowo oja ngba ba pada de a tu gbugbe fun
2: edokiri Ba dada, emi lomode isifu ogbon. Fo lu pa ni.
3: Wo, ore mi ko si ile eko tin ti mo lo. Odo ni gba wale.
2: So gbon pa Gracefield ni.
3: Nibo lo wa?
2: Ah, je nja otan. Gracefield Private School ati Gracefield College ni ile iwe ti gbogbo bi to fe oju olarede fa awon omo won. Ibe

0: nínú ayé onígbojúgbò níwò ní tèmi tó pẹ́ẹ́kẹ́ jésù ṣe máa sọ̀ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́nú yìí ó gbè ní ẹtú ẹyẹ máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge world ládojúkọ jájọ nkú ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan agun mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́dé lóru ọjọ́ yẹn máa gbá oyin àti òróró tí mo ní ìmúpọ̀ látòrí òkè lọ́fẹ̀ẹ́ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni láre tẹríba tọ́lísẹ̀ yẹnga avin prophet suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 0902520 2724 jésù méjì rẹ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Ẹ káàbọ̀ padà lẹ́ka ìpolówó ọjà wa ẹ̀dọ̀ kìrìn tó ń kilẹ̀ halẹ̀ fún tòní ó lẹ̀ ń gbọ́ lọ́wọ́ bẹ́ ṣe ń gbọ́ wa kétékété ní kẹ́ ẹ lọ gbójú ò wá live and direct lórí facebook wa lágelu 96.7 fm òkè tó ga jòkè nílẹ̀ ìbàdàn àyín ẹ jẹ́ kémi ó tẹ̀síwájú láàrin gbogbo ẹ àwọn ògiri ìròyìn tá a ti fún yín kó tó di pé a lọ sẹ́ka ìpolówó ọjà lábẹ́rẹ̀ sí máa kó àbàrá bo sẹ̀kẹ́rẹ́ rẹ tí ó sì máa pọ̀tọ̀ fún ẹ lẹ̀ ìròyìn lè tó mẹ́wájú tèmi ìlú ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ìní wọn pe gbogbo àwọn ìlànà tí wọ́n ti ń fi léde àti àtúnṣe àti àtúntò òun ló ti mú kí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà kó dúró ṣe mú báyìí ilé tó pe ilẹ̀ wa nàìjíríà òun náà ló ti wá ń súnmọ́ kí ìdàgbàsókè àìlẹ́lẹ́gbẹ́ kó bá o alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè kejì ìyẹn minister of state for foreign affairs ìyẹn ambassador sọlá ẹnìkan láyé ìyẹn ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ àbámẹ́ta saturday nígbà tó ń ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn oníròyìn pàápàá jùlọ ìyẹn lórí àpérò èyí tó jẹ́ ti àjọ ecowas pàápàá jùlọ tí wọ́n pe ó jẹ́ ti ẹkùn ìlà oòrùn àríwá ilẹ̀ wa nàìjíríà tó wáyé ní bauchi níbi àpérò ọ̀hún níbẹ̀ ó ní alákòóso fọ́rọ̀ ilẹ̀ òkèrè kejì ọ̀hún ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ń ṣe tó tọ̀ kódà àwọn pé ìka tó tọ́ ni wọ́n fi ń remú ìjọ ẹ̀ kí wọ́n ṣe lásìkò tó yẹ ni wọ́n ń ṣe ilé sì ti ń farahàn lórí bí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà ṣe gbéra ṣọ ilé tó sì ti dúró ṣe ni mo báyìí.
2: Òkè èyí tí wọ́n kọ̀kọ́ fi ṣíde rẹ̀ òun náà ni mo náwọ́ gan láti inú ìwé ìròyìn daily post eléyìí tó post ìròyìn ọ̀hún síta o wípé gómìnà àgbùké fast ìpínlẹ̀ taraba òun ló ti buwọ́ lù ú wípé lẹ́yẹ ọ̀ṣọ́kà ẹ ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ìfẹsẹ̀múlẹ̀ òfin tuntun tá a mọ̀ sí new tax force látàrí àti wegbo dẹ́kun kọjú oro tí ìwakùsà lọ́nà àìtọ́ àti mímọ̀ ba àyíká àti agbègbè tó wà yíká tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún mọ̀ bàjẹ́ wọn ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe jẹ jáde nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n ki ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 2026 tí wọ́n kì í mọ̀ lára tó sì ní ìbuwọ́lù ẹni tí í ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀hún olóyè gibbon timothy katabs tó nì nínú wọn ni gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún bó ti ṣe fi ọ̀rọ̀ léde o ikọ̀ ìfẹsẹ̀múlẹ̀ òfin náà ni wọ́n kàn ń pa fún wọn wípé àṣẹ láti ilé ìjọba eléyìí tí ìjọba bá gbé kalẹ̀ tako ìwà kùsà lọ́nà àìtọ́ àti mímọ̀ ba àwọn ijù tó wà yíká tìbútòrò ìpínlẹ̀ mímọ̀ bà wọ́n jẹ́ wọn ni òun náà ni wọ́n mọ̀ rí dájú pé àṣẹ ọ̀hún fẹsẹ̀ múlẹ̀ tọ́jẹ́ pé bí àṣẹ bá ti jáde báyìí wọn ni ọ̀kadà yóò bá gbé ó di alelelelelele tí ó sì gún tí ó fi ìdí rẹ̀ tí ó fi sọlẹ̀ báyìí tí ó sì dúró tìrì níbẹ̀ wọn ni ìgbìmọ̀ ọ̀hún ló jẹ́ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́jọ eléyìí tọ́jẹ́ pé ẹni tí ọmọ léwájú ìgbìmọ̀ náà gẹ́gẹ́ bí alákòóso apàṣẹ wàá fún ìgbìmọ̀ náà ta mọ̀ sí kọ̀máńdà wọn ni òun náà ni mẹ́jọ ọ̀gágun am gàálì wọn nígbà tí balógun kr ọ̀dẹ́núsì tóun ọmọ dúró gẹ́gẹ́ bí 2IC rẹ̀ ìyún second in command wọn ni ìjọba lọ́tẹ̀ wájú fi ọ̀rọ̀ léde o wípé ikọ̀ ìfẹsẹ̀múlẹ̀ òfin náà ńlọ́jẹ́ pé àwọn ikọ̀ tọ́jẹ́ ikọ̀ ìṣọwọ́ṣiṣẹ́ operational personnel ni wọ́n mọ̀ ṣe àtìlẹ́yìn fún wọn tó sì jẹ́ pé àwọn ikọ̀ ìṣọwọ́ṣiṣẹ́ yìí òun náà ni wọ́n mọ̀ fà wọ́n yọ lati ajo eleto abo eleyi ti oro na to gberu latari ati ri wipe o da soro won ti won le se ise won gege boti to ati boti ye o won ni gege bi igbese afomo ati igbese isatunse won ni gomina kefas nlo ti buwolu leyi osoka wipe igbimo to wa nle tele won ni etu igbimo nka etu ka etu won ka ki omoku nkan kan be o won ni be kedere awon iko ifese muli ofin eleyi ti o je pe ise kan na ni won o ma se pelu awon eleyi won ni awon yen etu won ka e je ki iko ifese muli ofin tuntun yi ko je pe awon gangan ni won ma le waju igbese igbogun ti iwa kusa lona ito
1: o da o e je kemi na o tun mele ko yin papapa iroyin lo nfi di e mule wi pe oludije fun ipo are labe asia egbe oselu APM Allied People's Movement
2: okay
1: gomina ipinle oyo oluseye abiodun makinde ti gba awon ori ade orun leke ni moran pe ki won jina gedegede tabi ketekete o si oro to ba jomo ka ma kopa nu oselu lasiko yi makinde soro na di mimo lana ti soju aba meta nigbati o nro awon ori ade orun leke ti nbe ni ti butoro ipinle oyo wi pe kan ma lowo nu oselu pin o fi di oro mule lasiko eyi ti won pe o nfi ami eye kan ti fi nda eleyi ti won fi lasiko ami eye kan eleyi ti won wi pe eleru ati eruwa oba samuel adigbola ona ini o nfi ami eye ohun lo fi nda won lola nibi eto na to waye nlu eruwa papa julo to je kun ibarapa nibe ni gomina makinde ti soro wi pe awon ori ade orun leke wi pe e to ba jade eta ti ba wa nse atileyin fun oloselu kan tabi egbe oselu kan nse na lo je pe pe ko so se o nitori pe iru eni be o fe kura re si yoyo ati ikolu nu oselu to je pe o sese ki adena re ko mo waye ni o makinde soro na di mimo wi pe awon ori ade lo je pe ilekun afi won gboro si le gbaragada gbaragada fun gbogbo oloselu patapata ni ti won si mo sure fun gbogbo awon eyan hun lai se wi pe nise ni won fi ti egbe oselu kan se tabi won ti nba egbe oselu kan lo wi pe ko to ki oba ko wa jade ta kokoto ti eni to hun sere tabi te egbe oselu to hun sere gege bi gomina makinde ti pinle oyo bo se fi di oro mule o
2: okay eje n tun pada sodo gomina ti ipinle oyo oluwa seyi makinde won ni agbarijopo egbe awon akose mose onimo segun oyinbo ta mo si nigeria akabo embomi sawo na oba nkan oba onje ani nigeria medical association nma ni won mo ti ro gomina ti ipinle oyo seyi makinde leyi osoka lati wa ojutu si awon ajele ajele eleyi titi ntora re nipele nipele to si ti wa ga bi akitan eleyi ti an ti ndale si fun opo odun won ni be kedere ki an wa ojutu si awon nkan to ni se pelu igbaye gbadun awon akose mose dokita ti won gbowo lowo ijoba resident doctors eyi ti won wa ni ile ewosan ikoni ti imero ti fasiti ladoke akintola iyun ladoke akintola university of technology teaching hospital won ni egbe ohun ninu ajako eleyi ti won ki o ki ojo karun osu kesan 2026 ti an ki mo lara to si ni ibuwolu eni ti se are egbe nma dokita afeide omoti nibe ni o ti kominu lori n to se apejuwe wipe gbamagbama ni ipenija to ni se pelu igbaye gbadun awon dokita won yi nlo ti nkan awon dokita yi ku to si je pe won ko giri mo igbaye gbadun won lawon ni ile ewosan na gege bi egbe ohun lati pase are won bi won ti se fi oro lede o won ni oro yi o na ni o le pagidina eto lera awon eyan ti won gba itoju to si je pe ko ni je ki abo ko wa fun awon tin gba itoju eleyi to je pe bo ba fi te waju bayi won ni kini on o ni da o bi igba ti kokoro ba wo osan iyun ta nga lo to dun lati mu to si je pe bi o si mo pa yan pe kin ti e fun omi re so fun won ni egbe NMA nlo te waju wi pe opolopo ikorita deun eleyi ti awon de pelu ijoba ti ipinle oyo nlo dabi pe awon la won gbe igbese ta won won ni ijoba ipinle oyo laarin opolopo osu ta won fi ndire be ta won si nbe won pe e mo jo e adeun ta won jo he si e mo tele e bowo fun adeun yi e tele nti e ti le se fun wa won ni bi se ngbe ti otun wole ebe ni ngba to si jade o pe ijoba ipinle oyo o se nkan kan lori re egbe ohun ni won te waju pe e mo wo awon dokita ni won sise fun opolopo wakati labe labe iwa kan mo ni to si je pe asiko ti won fi nsise yi won gbodo seju pe be ati ibi ti won si tin sise yi won ni e mo gbagbe pe nse ni won gbe ara lule ti an gbara lope latari ati ri daju yi pe eto lera awon eyan o na ni o peye won ni boro ba wa te waju bayi to si je pe ise asekudorogbo ni won nse be kadere won fo won gbara lule gbara lu ope to wa je pe ni gbeyin gbeyin owo ti won gba gege bi owo osu ko ja mo nkan kan to si je pe igbaye gbadun won e ko giri mo won ni kini ohun yo kan eto lera awon ti n gba itoju be kadere ko si ni da ni ipinle oyo egbe on ti wa ke si gomina makede pe tete wa nkan se lori adeun ta won fenu ko le lori
1: o da papapa eje mele ko to di pe a lo seka ipolowo oja iroyin lo fidi oro mule
2: pe
1: wi pe awon oloselu ese oku gboogi merin ototo ta ti ri alaji akimu ile omak honorable akinlolu olalere alaji maruf olade oladeji ati madam romoke olaniyi alaji won ti nki honorable Akinjide Kazim Akin laiki ye ku orire lori eyan sipo re gege bi igba keji adari fun kikan si ara ilu lese kuku le ti won pe ni grassroots engagement and mobilization for the President Bola Tinubu 2027 campaign organization awon adari won se apoju eyan sipo Akinola gege bi pe o jere wa re ni o en to lo torun to si je pe oduro ti egbe APC ni gbogbo igba ni bo ti le je pe awon fiagan fiagan waye ko je ko da omi tutu si lokan ipo sise egbe takutakun won si ni gbagbo pe iriri to ti ni ati idari re yo tubo je ki o kan si awon yan ni ese kuku le ti o si ko ipa ti e lati je ki are Bola Tinubu ko jawe olubori ninu eto ribo ti mo lona ni 2027 ati ki erongba ireti otun are Bola Tinubu ko le ba ajo be ini won wa ro igbe ko lo iyan sipo ri ohun lati ise sin ilu pe Ledumare yo wa fun ni ogbon imo ati oye ireti o fi ise na lasi tarakan sepo eja polowo oja npada bo

fún gbogbo ẹni tó ń jàrún kan kọ́lọ́run ó kọ́lé ayọ̀ fún un ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sáà díẹ̀díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-3956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.

0: ẹ káàbọ̀ padà ẹ dọ kí ìròyìn lọ ń tẹ̀ sọ́wọ́ wájú yorùbá bọ̀ wọ́n ní ẹṣin kì í kọ eré àṣà lọ sílé àjọ olómìnira tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ yìí ìyún independent national electoral commission àti iléeṣẹ́ ọlọ́pàá alẹ̀ yìí nigeria police force ni wọ́n mọ̀ ti jẹ́jẹ́ láti gbé ìgbésẹ̀ tako àwọn olóṣèlú tí wọ́n bá ń fi gbólóhùn ìdúnkùkù lájà tàbí wọ́n ń dúnkùkù lájà tako àwọn alátakò látàrí bí n tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbogbò bí ìgboro rẹ̀ ṣe ń rọ́ kẹ́kẹ́ rọ́ kùkù báyìí ìyún fún tọdún 2027 wọ́n ní àjọ inec àti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bá ìwé ìròyìn sunday punch akọ̀ròyìn rẹ̀ ni wọ́n ń bá a sọ̀rọ̀ o lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń tako obìnrin rẹ̀ tí wọ́n ń takòtò rẹ̀ sí wọn ní iwájú eléyìí tó ní ṣe pẹ̀lú ìlànà tí àwùjọ fi ń wo ìwòye àwùjọ lórí bí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òṣèlú bó ṣe ń bí agbo rẹ̀ bó ṣe ń rọ́ kẹ́kẹ́ rọ́ kùkù báyìí wọ́n ní ẹ ti mọ̀ wípé agbo òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò tá a wà yìí ni ìgboro rẹ̀ ló ti ń kún fèrò táwọn ará èkó sì ti ń wálé lórí ọ̀rọ̀ náà wọ́n ní àjọ náà ni wọ́n ń fi ọ̀rọ̀ léde o wípé ìṣe ètò ìdìbò electoral act ńlọ dáso agbára rú àwọn láti gbé ìgbésẹ̀ tako èyíkéyìí ẹgbẹ́ òṣèlú tàbí ọmọ òye wọn eléyìí tó sì jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá làwọn náà ti fi àáké kọ́rì wípé gbólóhùn tó ní ṣe pẹ̀lú èyí tó lè dárú gúdù sílẹ̀ wọ́n ní ó ti wá di ẹsẹ̀ ìwà ọ̀daràn tẹnikẹ́ni tí ọ̀gbọ́dọ̀ lọ sí igbó rẹ̀ ọdẹ akọ́dẹ ọ̀gbọ́dọ̀ lọ́gbó rẹ̀ lọ́lé pẹran wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ẹnikẹ́ni tí wọ́n bá wá rí wípé ajeri ọ̀rọ̀ ńlọ bá sí mọ́ lórí wọ́n ó fi sẹ́kẹ́sẹkẹ̀ àti àbàwọ́n òfin wọ́n ó fi gbé jàǹtò tó sì jẹ́ pé tuurutu bí ó bá lóhùn orin wọ́n wọ yóò dílé ẹjọ́ ẹni tí í ṣe akọ̀wé àgbà executive secretary ti ìyága africa samson itodo tó sì jẹ́ pé òun náà ẹnìkejì rẹ̀ ti ṣe jìtì ògúnyẹ̀ tó ń jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn agbẹjọ́rò ajàfẹ́tọ̀ ọmọnìyàn human rights lawyer wọ́n ni wọ́n wà lára àwọn èèyàn ọ̀hún eléyìí tí wọ́n ń ké sí àwọn tẹ́ wà lẹ́ka ètò ààbò àti ìfẹsẹ̀múlẹ̀ òfin láti rí i dájú wípé yàtọ̀ sí mímọ̀ ké sí wọn ẹ kìlọ̀ gidigidi fún àwọn olóṣèlú kí wọ́n ta kété sí àwọn gbólóhùn eléyìí tí ó lè dárú gúdù sílẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá wá rí èèyàn tó wá bẹ gbólóhùn tó bẹ́ẹ̀ lọ́wẹ̀ sí ìgboro ayé wọ́n ní ẹ mọ́ bẹ̀sù bẹ̀gbà láti wọ irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kẹ wọ kò dìlé ẹjọ́ o.
1: ó dá o ẹ jẹ́ kémi omele kò yín pàápàá ìròyìn ni ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ambassador taovic arapaja ó ní ó ti kó àwọn ikọ̀ rẹ̀ àwọn tó jẹ́ alátìlẹyìn rẹ̀ dénúdénú ó kó wọn sòdí ẹni tí ó tó jẹ́ alága àpapọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti àwọn tó jẹ́ olùdíje fún ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ òun ni wọ́n jọ lọ sí ilégbè ti senator sharafadin abiodun ali tó wà ní bodijà tó ń jẹ́ olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá apc all progressives congress ambassador arapaja nínú àtẹ̀jáde tó fi ìta láti pàṣẹ olùrànlọ́wọ́ ẹ̀ pàtàkì lórí ètò ìròyìn bamitale ibrahim ìyẹn ló ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àbẹ̀wò ọ̀hún ìyẹn ló túmọ̀ sí ọwọ́ tọ́ ní mọ́ ọwọ́ tọ́ ọ wá nítorí pé ṣáájú ni senator ali ìyẹn ló ti ṣe àbẹ̀wò sí arapaja nílẹ̀gbẹ́ ẹ̀ tó ń bẹ ní fẹ́lẹ̀lẹ̀ ló sì wàá fìdí ọ̀rọ̀ múlẹ̀ o pé gbogbo ikọ̀ arapaja pátápátá òun náà ni wọ́n ti farajìn láti rí dájú o wípé gbogbo àwọn olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc òun ni wọ́n dìbò wọlé nínú ètò ìdìbò tí ń bọ̀ ní 2027 ọdún màláyé rẹ̀ wípé iṣẹ́ òṣèlú ti bẹ̀rẹ̀ báyìí látàrí bí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìpolongo ìbò fún 2027 tó sì kéde pé gbogbo ikọ̀ tó ń pátápátá o ìyẹn ikọ̀ arapaja pé àwọn ò ní fààyè gbà kí ìbò wọn kán ṣòfò tàbí kí ẹnikẹ́ni kọ́ wá lọ mọ́ ìdìbò fún ẹlòmíì yàtọ̀ sí ààrẹ bọ́lá tinubu olùdíje fún ipò ààrẹ apc nípínlẹ̀ ọ̀yọ́ inú ètò ìdìbò tí ó wáyé lóṣù kínní 2027 inú ọ̀rọ̀ rẹ̀ oni gbogbo yin na la gbogbo wa la ti rin tin sele ni ipinle wa bayi o la si ri bi pe gbogbo ilekun moja le moja ori ati bi to fe ja si oni awa ni igba keni keni ko oluwa tako omo iya wa to je yoruba ele to e pe oninu re ni to si fe si daada fun wa arapaja o te waju nu alaye bi pe awon ara ariwa ni Nigeria Northerners won lori di ojun mejo lori alefa sakoso are Nigeria lai labula oni fun di eleyi eni keni ko gboro wa mo taku tinubu le yoruba tinubu na o sodun mejo re ti o pe pere pere ki ekun kekun kan to mo to pe an ti e fe ki agbara ko wa sodo ta won oni e wa wo ni ipinle oyi ni ipinle oyo yi oni awon oloselu awon ma awon eyan to ye pe ni se na ni won ka to to je pe won ni eyin ju anu lati se ilu debi ge to je pe ori ofin ni ta teru tomo wi pe awon oni gba o keni keni ko ma se arubajo ko ma pin ro lewe lati ma fe fi tako tinubu tori pe gbogbo asire won o ti pada tu fun aye bayi inu oro ile ti senator Sharafadin Abiodun Ali ile ti o fi ma fisi o dupe dupe pe okun se eni aba se lore ti o dupe bi olosa ko nleru loni fun arapaja ati awon iko re ti won se abewo si ni legbe re be lo fi dan loju ta o iyen fun igbimo na wi pe seri ebi ti nkan de duro bayi gbogbo lere tan ba se fawon oludibo on la won mo se ni kete tan ba si dibo wole o ni 2027 aliwa ro gbogbo omo egbe oselu APC ni tibutoro ipinle Oyo ki won tubo tepele mo akitiyan won lati ri wi pe egbe APC o dibo wole pelu alafo gbana gbana inu eto dibo ti nbo lona lara awon eyan ti won ko worin pelu ambassador Taufik Arapaja igbakeji gomina ipinle Oyo lo sibi eto na on lati ri magaji Abbas Oloko honorable Akim Olatunji Akogun honorable Jimoh Fadipe honorable Sunday Babatunde Shina Olapoju Alade Sarafa Ismail Akinpelu Baba Kamaru Sofio Mrs Kemi Adeyemi Taufik Oladejo Sunny Wasiu Banjo Biga Akinlabi Maruf Omocho Fidelia Marufu Yoburu Akim Oluwake Mutaru Iyola Olumide Oduola Alayaki Onara ati Falade Oluseye.
0: Okay, omi ture ye. Ton fi oro lede o wipe saju eto dibo gbogbogbo todun 2027. Wane omoye fun ti Ibadan Northwest Southwest Federal Constituency. Labi asia egbe oselu People's Democratic Party PDP. Honorable Samson Opeyemi Fatola wane atun ati awon meta mi ti won je omoye fun ti ile asofin labe egbe oselu PDP yi won ni nisansan ni won si so loju ilana tele ti iselu ta mo si legislative roadmaps eleyi ti won ni to si je pe won se ifilole ipolongo won ni ojo simi Sunday ti si ojo kefa osu ta wa nu re yi nilu Ibadan won ni eto na o na ni ireti wa wi pe yo mo gbera so o laago meji osan 2 PM ni olu ile egbe to wa ni ipinle eyin olu ile egbe oselu PDP PDP state secretariat eyin to wa nilu Molete won ni ireti si wa wi pe lara awon ti won o peju pe se nbe o na ni awon ekan ekan ekan oloye nu egbe oselu PDP awon adari egbe to fi won awon alaboju to wodu wodu won ni awon ekan ni di oselu atawon ti oje alati leyin eni to fi mo awon ore ati molebi won yika ti butoro ekun dibo na won ni bakan na ewe ninu nti won mo si so loju awon ilana tele awon oju opo ti iselu legislative roadmaps ti oje ti honorables man siju ade adedibu won ni bakan na ti oni eni ti se omoye fun labi ati egbe oselu PDP fun ti Ibadan Southwest Constituency 1 won ni bakan na o na ni won o si so loju ilana antele to ni se pelu iselu legislative road maps ti honorable Jimo Taiwo to ji omo oye tun fun ti Ibadan Southwest constituency 2 won ni bakan na o na ni won o si so loju ti honorable Hakim Ola Leye Obadara ti si omo oye fun ti Ibadan Northwest state constituency won ni eto na o na ni yo fun awon omo oye won yi lawon anfani lati te pepe awon afojusun won iran won papa julo awon eto ti won ni to ni se pelu iselu eyan isofin legislative priorities ati awon eto lolokan ojo kan to je ti eto idagbasoke development agenda ti won ni fun ekun won ati egbe oselu won saju ti odun 2027 won ni Fatola te soju e won ni eto ti ere iyun te soju e agenda won ni Fatola eni to je onisowo gbajugbaja onisowo to lewaju leka osowo ni oki okun to si je eleyin ju anu oloselu ese kuku ni ote pepe awon eto re ta mo si manifestos ninu eyi to ti ni se pelu ikogirimo igbaye gbadun ati mimu ayipada de ba ayika won ni ninu re o na ni yo ri daju pe awon to ni se pelu ekun omi o na ni won pagidina re be kedere won ni awon ojusan omi ta mo si river channel dragging won ni yo kogirimo o won ni gbogbo awon agbegbe ti erofo titi ngba mawon eyan lowo won ni nilana ti igbalode o na ni yo bojuto to si ri to si je wi pe awon ilana a tele to lagbara lakaki o na won o gbe kale fun ati daabobo awon ti won wa ile home seekers won ni bakan na o na lo je pe loro omo niyan ati idani ironi lagbara leka oro aje economic empowerment won ni o te pepe ilana ti o gba won ni be kedere lara awon eto ohun lara awon ilana na lo ti se agbe kale eto kan ta mo si eto iran awon akeko gboye lowo lati ni ayipada ti igbe aye rere ta mo si graduate transitional assistance scheme won ni ninu re lara awon ilana atele awon afojusun to ni o na ni imu ayipada de ba awon ibudo ti o so aye eni di bo ti da ti o dun wo ti inu eni o si dun rehabilitation center won ni be kedere o na ni agbekale ti Ibadan Craft Tech and Digital Academy ati awon nto ni se pelu isofin abo isofin legislative protection eleyi ti o je pe yo dabo bo awon onisi owo won ni bakan na o na lo tun menuba igbaye gbadun awon awujo ninu eyi ta ti ri merit scholarships ninu eyi ta ti ri agbekale owo ya ti o ni ni ele kankan ninu fun awon obirin wa ti won awon iya loja obirin won ni be kedere leka eto lera yo tun gbowo si eka na ti o je wi pe yo ma san owo ranwo lori re yun subsidize health care won ni be kedere awon ibo awon ti won je awon agbagba senior citizen won ni oko girimo bakan na o won ni be ko fi awon akeko le tori pe o ti la eto kale fun won eto eleyi to je pe awon iowo idanwo national examination fee won ni o ti mura re le pe awon ti won ba ji akeko ti an ji omo agbegbe ohun o na ni omo gbo bukata re lo ni won ni eni to ti fi igba kan ri je igba keji gomina ni ipinle Oyo ti o si je omo oye fun ti ipo gomina labi ase egbe oselu PDP fodun ti eto dibo 2027 barista Azim Bolarumi won ni ireti wa wi pe o na mo wa ni kale ati awon asiwaju adari egbe to fi ma awon ekan ninu egbe won ni saaju ni ojo simi laaro ni Fatola lo ti ko awon je si aso awogba bolu lo ti ko fun egbe agba bolu re ta mo si te soju e football club pe je si re oya e ma wo won ni ballu re be ba n lo si ode ballu te si mura ballu gbigba on to re o to ko fun won won ni be kedere atawon nkan to ni se pelu ere daraya gege bi eto ati afojusun to ni fun ti se igbelaruge fun awon odo lagbon ti e won ni o te waju won fi oro lede bi oro un bo ti se gun ama e je ki n se enu mi ni dede sibi
1: o da be je ki awa odide fuya lori edo ki iroyin fun to ro oni baba se ndide eto yin eto wa akoko yin yo gori afefe pelu titi layo akinsola iyawo li ago mejo ni sa ago mewa gerege titi igba na temi tayo oye ladun aboro inu oko mi eseun tentati si wa o
0: akanji ko yin re enju olodumare ti o se figigun okun joseph ajo ko bi en tin fe na nlo ko temi nje o ire o

0: baba lo fi aye mi dara temi fi njo gbogbo eni ba lori ofe ati wa nikan ni banidore Facebook ti lagelu iwo na ori bi mo se njo ori te baba faye temi dara mo wo eyin wo ni mo wo ipile mo wo ana mo wo eni mo tu wa nronu ti o sele lola pe gbogbo go o je tolorun ada para sodo e toro ohun na ni o ko se elomi ta le fun ohun na la ma gbe fun ni gbosa na la gbe fun o oluwa o jowo jare gbo pe ati yin wa o ma da si wa laya ma so po se mo pelu wa a gbe gbogbo ogo yen fun o gbogbo ola gbogbo eyin ada para sodo re o si olorun wo lo mu okonu lo lati bi ose meta seyin to ti nflenjo kiri igboro ha mori ni bi to ti nflenjo mu ni okonu o da nkan le o sa lo o ni ha o fe flenjo aye mi ni ngbo tunde e fun le ranta ina ni ni emi se bi gbo flenjo re o ti da bi so lara o meta olorun ni mo npin onje ko e gbagbe bo se sele o onje ko ni muyan sora ni muyan to bi o ti eyan ba ti ni tendency ati to bi repete yo to ko si nte le so teyan ba kan okonu nbi to ti ndeun te ba kan okonu e kan bi to ti ndeun ri be eyan ba gba lalejo pe e wa kimi ni nkan ti si orun o tori onje kekere o to je kini den se ngba e wa wo eni ti ndeun na ewo se we di tin jala alajeki ewa alajeki ohun bo se alajeki ohun ti se ri se ma poro ewo ka je pe onje ni mo muyan to bi ni elomi o ba ti fale ya sugbon ola olorun ni ola latodo olorun wa ni ni da gbogbo re pada si odo eyan ngba to ba je tan ma ro pe o mo se olorun ba nikan lo fu e se o tun fun wa se laaro e na ni adupe lowo re amo lore amo riri re olorun o tori po se ninu aye wa anu re do lai lai gbogbo eyin te n gbo wa na akin e se pupo e ku be se n gbo wa e ku be se teti e ku bi o se su yin bi o se re yin e ku gbogbo igba e ku ojo gbogbo amo lore o olorun eyin kan le mamo amo lo ta wo ba teyin o ba lanfani ati gbo wa ki la wa nse alanfani e gbo wa alanfani asoro jade e wa yi kuro nbe eni be na ni ko duro si a dupe lowo yin o amo riri yin o e wo ikunle wa re ijoba le wa re ese te wa nbe fun wa ni gbogbo igba ati ni gba gbogbo akin wipe aku isimi alayo fun toni o opo re lase loke epe ni gbogbo wo lanfani lati se aki gbogbo awon eyan wa to wa ni Facebook e je nkokko lo sodo won ni tarata tori won ti lete nbo sibe gege bi ise won mo ri aromodomo iya oniru aran ni yaya wa nbe Abiola Aderemi Ibrahim Muhammad na wa nbe Shedrack John Alaji Muidin Adeleke Adeyemo Ayobami bákan náà mo rí raifu tawa kalitu abiodun àna ti wà nbẹ good morning happy for sunday ẹ ṣe razak yakub adisa àna láǹfààní àti wà nbẹ wọn ní good morning ma from ìsẹyìn ọmọọba fashina láti ruwa àna ti wà nbẹ bàbá mi kúnlé dagun dúró bàbá rédíò àna ti lé tebọ nbẹ kódà wọn ti tẹ àjíṣẹ sí mi láàárọ yìí wípé àwọn dúpẹ o páwọn olórí ọfẹ láti jísáyé láàárọ yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti túfọ̀ rẹ̀ ṣùgbọ́n tí wo rí bẹ́ẹ̀ ọlọ́run àdúpẹ́ o àmọ́ lórí abẹ́yìn náà dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń bá wa dúpẹ́ àwa náà bá yín dúpẹ́ lágbára ọlọ́run amọ̀rí yín bá ní gbogbo ìgbà àti nígbà gbogbo nẹ́ẹ̀ ọ̀rẹ́ mi àbúrò mi dáadáa ó ní títí o ìwọ lọ́mọ adéjọkẹ́ àdè àwọn náà ti láǹfààní wọ́n ti tẹ àtẹ̀jíṣẹ́ àárẹ̀ àtẹ̀jíṣẹ́ yín àárọ̀ wà láti sẹ́yìn náà ti o ti tẹ àtẹ̀jíṣẹ́ okiwa arowa asalúùtì rẹ náà samuel amọ̀wó wọn ti lórí ọ̀fẹ́ láti kàn sí wa àríyìn amọ̀rírì yín ọládi púpọ̀ dipson àná ti wà nbẹ o wọn ti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa àríyìn ẹ ṣeun adúpẹ́ o amọ̀lóore ọláyíwọlá kẹ́hìndé awon na ta te jise won ni good morning ma ari yin dada osula ye akikun mi afis won ni good morning ma from Ido of Erua Road Ibadan e seun o amo lori amoriri yin o adupe oladi pupo dipsin awon na tun te atejise le keji woni I love your dress ese adupe amoriri yin o back back na ni osunleye na tun ko ateti oni good morning iyawo li adupe baba mi na ni ogo feledumare mo la adupe o fe tola ade kun mi woni well done ma from igbora eseun asari yin bjs kuma kalencheri won ta te di se ari omo tayo salewa ati ri oju ti yi na olusoji felix ati ri ate di se yin lori facebook te na le te nbe ola itan oje awon na tun ti ri yin o ese agba mo lori ola itan from seyin ese aku simi alayo futu ni opo re gbogbo lanfani lati se loke pe sunday akoko re ninu osu kesan were osu kejo mo tun tenu bodu ati wa nu osu baba baba yi o olorun je ko ba ire si odo eni kokan wa ni o ola itan dami lare ojo moye kola des international kola uno ti atejise md agbojo oro po mo ti ri atejise ti na ina ki wa pe happy sunday adeyemo ayo ba mi okedepo julius oluyemi abidemi adisa mo ti ri atejise ina ni aku ojumo aju ojumo ire o ojumo ire na lo ma mo wa bakan na dan milad ojumbo yolusola omokemi iyafa amo na ya ba na ti tatejise o ati leyin na ari ye elete nbo ese o e ba nki baba o e mo tesiwaju busari e omo bori ola sukan mi ana tatejise o md agbojo oropo won tatejise si wa o won ki wa na ni adupe lowo yin o kola des international awon ti en wo wa ketekete bayi na ni omo alalubarika o sa alubarika dojo ale ni adeyemi ogunniyi ahmed leye adewale atiri atejise san wole san ya olu oluwa segun atejise san wole ni sa fi eni ka atejise tan lori facebook ni jesu dun sin adeola oluyemi atiri owo ti na eje nki awon eyan mi awon ejika ti ki je ki aso ko ye to je pe ni gbogbo igba won ma nwa nbe ni fun wa adupe o lowo okun fun mi norma e ri pe baba se nwole ori okun fun mi norma na ni a ma nlo tori pe kun fun mi norma o nse norma adupe o adupe pe okun oju oni ti ni damu la se letumare e mo ri owo na agbana ko ni wonu owo yin o nagbara olohun ayin ati baba wa up baba oh baba antony bodunrin iyin olowo ogiri oko kun fun norma olorun esu aye ese eniyan won ni ya yin o nagbara letumare e mo tesiwaju ni gbogbo ona itesiwaju yo mo ba ruko yin ni adura ni be se n gbadura yin lotun lo si yo si mo mo yin ko si meji ta fe gbe fun yin awo mo sadura fun yin na ni toru pe eni to ba tin wo bi pe ki aye omo la keji e mo baje aye to nu ni baje eyan wo yara pada emi lodun to koja lo won pe mi ya beje legusi ni mo ran pe awon oni number ya wo le o ki won ba won pe mi o ya ba ya ra pada emi o sa ran ya beje legusi ya beje legusi pe mi pe ya ra pada emi fe ba mi soro pe ajodun won o ti fe ku awon fe se advert mo ba ni jayo ti e da gogomo mo ba ni o ba pe mi ba ni iye bayi e so fun iye bayi e so fun iye bayi e so kila won wa se bayi mu e ja yanju e so na bi e ja se bayi nigba na lohun lo tutu koja lai mo yi pe won ni lanfani ati kopa nibi ajodun ti won e ti o tun waye ninu odun yi mi soro nipa ajodun 2025 ti won se lamuloko yin ni le jo sin won odun 2026 won lori eni ni jo lori ofe ati darapo ma won to ku lati do se ajodun o eremi adesina ni si mo ba lo ba won lo dari eto ni gbogbo ododun lagbara olohun eni na ni ajodun won tun ku lamuloko mo si nigbagbo pe eremi adesina yo wa nbe e je ka wa ki abiola yaliyali o gbiyanju tori awon atejise pelu oro ti ya yi ma nfi sowo ni gbogbo araro si abiola yaliyali gba ohun o le gbagbe Remi Adesina kini ka se mo mi mo ni e ja ran Remi Adesina ngbo je pe ina yin la nfani lati wa nule ile ijosin won leni oya e gba e lo re fun awon eyan ninu ile ijosin yi pe nta won na ni re lati fi ran won lowo pe awon o le gbagbe iya awon pelu awon adura ti won ma nse fa awon ni gbogbo igba ti ni gbogbo e ja ki bi o ba se daada e je ka ki ki sa ru so ki sa ru dun gbogbo ti mo so iko ko fe sugbon emi kan wo lokan pe e je appreciate won awon to wa le okere yin ejo e je ka ma appreciate won won gbianju won try e gan ni he iwo to wa le se na to je pe oro enu na lo fi sata won to iwo nu olorun o won gbianju ni o le fe nikan sugbon ki lo nse won gan kon le ba mo won ni kon le poruko rara o ko ri be o olorun lo ma ebun ni ififun ni mo ma nso ebun ni eni ti o ba ni ebun e ko sin te fe se si e ri nkan kan se si bo se won se dohun ti e lo se wu wa yen ta ba ti wa re ni be to je pe o nawo re sawon eyan e ja ki o kayin abiola yari yari adupe o amo lore o e se ina ni to wo yin o olorun ma je ke ma tesi waju o n bere pe elo ni ma bere lowo mi kin ti lati mo bere pe ni ilu ni won bere e ja ki oloye alaji kabiru jalaru won ti pada si abijan adupe lowo yin o fu gbogbo igba ati nigba gbogbo eyin na e se dada olohun si mo se dada pelu yin ninu aye yin o baba ase kiki oro kiki ase baba di oye baba with god ati mama adupe lowo yin e se gbogbo igba olorun a ma duro si yun kabiyesi adori oke won ni awon ki wa o akujo meta o a bere awon a bere yin gbogbo la mo bere yin gbogbo la mo bere yin lagbara olorun pelu ayo ati alafia gbogbo yin o fi dafi lori ofe lati ma consider wa orilede wa nigeria lagbara olorun e se o baba mi tajudin so pade ori ko body gbogbo yin e se o gbogbo atejise yin mo ma nlanfani lati ma ri gbogbo iki yin mo nlanfani lati ma ri emi wa ni nkankan le gbe su wale yin inde gbe gari wale yin inde gbe wa wale yin mun ti mo ni na mu fun yin bi pe ki olorun ko ba mi ko da yin si o ka tubo ri pepepepe oju oni ti ya ku isimi alayo fun toni o ọpọlọpọ ìsinmi bẹẹ lálàǹfààní láti ṣe lókè pé sunday àkọkọ rẹ nínú oṣù kẹsànán a tún dá gbogbo ògo padà sí ọdọ ọlọrun tóró náà ló ṣe òun ló fẹ wá títí adé àsìkò yìí ọpọlọpọ rántí ọjọ ìsinmi fún tèmi yìí gẹgẹ bí ọjọ ìbí ẹ ọpọlọpọ rántí ẹ pé ọdún kẹta rè tọkọ òun kú ọdún kẹta rè tábúrò òun kú ọdún kẹrin rè tí ẹgbọn òun ọdún kẹta rè ìyá òun ọdún kẹta rè ìyá bàbá òun bó ti ṣe rí nínú ayé nìyẹn bílẹ̀ ayé yìí bá ti ṣe kọ́ nìyẹn fún ẹnì kọ̀ọ̀kan àfi kí ọlọ́run kó máa dúró ti ẹnì kọ̀ọ̀kan wà kó máa fi wá sílẹ̀ ṣọlá rẹ̀ ó àjọ wà nù kúlò gbóhùnsáfẹ́fẹ́ fún ti àárọ̀ tó ní títí láyọ̀ akínṣọlá òun náà lorúkọ tèmi tí gbogbo yẹn mọ̀ sí ìyàwó olè mọ́ kí yín lẹ́ẹ̀kan sí i wípé ìsinmi aláyọ̀ tòní kò ní jẹ́ òpin fún èmi àti yín ẹ já lọ sókè lọ́hùn nígbà tá a bá dé a fura wa níbi táti yan ọlọ́run pé ó ṣe àánú rẹ̀ dó láéláé nù ayé wa.
1: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé ìwé girama tàbí lẹ́ńdì NCE HND, A level, post fẹ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Kára lẹ̀ka kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlà wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàì, Mọ́níyà ń Bàdàn tó fi mọ́ Irede City, Ìdó Ìbàdàn. Ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter, 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan. Tó bá dẹ̀ jẹ́ 500 square meter, 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens, Phase 1 ìjàyè Mọ́níyà. Àmọ́ ní Irede City, 1.7 million naira ni plot kan báyìí. Ẹ ṣe ra odidi acre kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀. Kẹ̀rí kẹ̀rá ni o. Àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
2: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sholarin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

Red Mi 70 èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì ẹ̀ẹ̀kan péré sì ni wàá fi iná sí ara rẹ̀. Red Mi 70 èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì ẹ̀ẹ̀kan péré ni wàá chaji rẹ̀. 7500 mAh ni bátìrì rẹ̀. Red Mi 70 ẹ̀ẹ̀kan péré ni wàá gba iná sí ara rẹ̀. Ó di di ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Kò tó síbẹ̀ o, pabambari rẹ̀ ni wípé pẹ̀lú 22.5W ó tún lè gba iná lára Red Mi 70 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí ó bá tó àkókò láti chaji rẹ̀ pẹ̀lú 45W, ìṣẹ́jú 15 péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí ó kọjá rẹ̀, ní Red Mi 70 láyò lónìí kí o

0: lẹ́nu mi ránṣẹ́ kò ní irú ẹ̀sẹ̀ yòówù tó ń ṣe yín ayé yín gba ìmúlẹ̀ dáadáa.
1: Àmì Jésù.
2: Àmì Jésù.
0: Agbẹ́yìn dìde.
1: Àmì.
0: Ẹ̀dìdì lórí
2: òkété.
1: Àmì Jésù.
0: Àlàáfíà wọlé tó dé.
1: Àmì.
0: Jésù olúwa wa.
1: Àmì. Àmì lórúkọ Jésù.
3: Ẹ̀lú.
1: Ẹ̀lú òta ló wà ń bẹ̀.
3: Ẹ̀dọ̀ ọba ẹ̀dọ̀ kí bàbá gbàdúrà fún mi náà kó lọ́ rán àná sí mi.
1: Bí ìwọ̀n bá ṣe jámù mí. Ẹ̀lú.
4: Ìyáwó ni.
1: Ẹ káàárọ̀.
4: Ẹnu ẹ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní gbòpò ọmọ àdọ́kọ́ ni o, ẹ̀yin náà ní dẹrù àrùká o, Akídádì náà o, Jésù máa fagbára dọ̀tún o. Orúkọ tèmi ni Kòfóṣì látolúndé Ìbàdàn. Dádì, ẹ bá mi bẹ náà, okùnkùn mo wà kọ́nà mú mi kúrò ní okùnkùn, mo fẹ́ wọnú ìmọ́lẹ̀ o, jẹ́ ẹ tó nípèníjà ojú o. Mo dẹ̀ mọ̀ pé kò sí tọ́lọ́ o.
0: Ìmọ́lẹ̀ tí òkùnkùn gbà lọ, Jésù dá padà lónìí.
1: Àmì Jésù.
0: Ojú yín kò gba ìmọ́lẹ̀ Ọlọ́run.
1: Àmì Jésù.
0: Nínú ipò òkùnkùn tẹ́ ẹ wà, ẹ gba àlàáfíà.
1: Àmì Jésù.
0: Ojú yín ríran.
1: Àmì.
0: Jésù olúwa wa.
1: Àmì. Àmì lórúkọ Jésù. Hello. Nítorí pé kò sí ti Ọlọ́run kò lè ṣe.
0: Yes.
1: Hello. Àwọn tó wà lójú òpó òun, wọ́n ń gbìyànjú.
2: Ṣùgbọ́n
1: dàbí ni pé ojú òpó òun fẹ́ ṣe apá kan jà. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bàbá. Wọ́n ní kọ́lọ́hún kó dá wọlé àwọn nínú àlàáfíà.
0: Mo rí àṣejáde, mo gbẹnu Ọlọ́run sọ̀rọ̀, mo mú yín wọnú ìṣẹ̀dá agbára lọ. Lórúkọ Jésù, omi ara yín gba àlàáfíà pípé.
1: Àmì Jésù.
0: Ẹ̀jẹ̀ ara yín gba àlàáfíà pípé.
1: Àmì Jésù.
0: Ọlọ́run tí mo fi gbogbo òru gbàdúrà fún, Ọlá òkè tí mo ti gùn káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ayé yín gba ìtúsílẹ̀.
1: Àmì Jésù.
0: Ẹ wà lálàáfíà.
1: Àmì.
0: Jésù olúwa wa.
1: Àmì. Àmì lórúkọ Jésù. Ta ló wà níbẹ̀? Hello. Hello.
2: Hello. Ìyàwó olú mi, ẹ dákun o, èmi náà fẹ́ kó o nípa ìní o, mo fẹ́ dẹnu láàtọ́ ọmọ ológo lórí àlàyé káwọn ọmọ tọ́mọ́ mi o, àlàáfíà fún ètò.
0: Ọ̀rọ̀ jáde agbára Ọlọ́run gbèrò, bàbá àṣẹ ìsọdí ńlá, àṣẹ ìsọdí púpọ̀, àṣẹ ìfọkànbalẹ̀ lórúkọ Jésù, ó yẹ kó wọnú yín lọ.
1: Àmì Jésù.
0: Bí ẹ ti wá ń di ńlá, ẹ ò ní sọ mẹ́nu.
1: Àmì Jésù.
0: Ayé ò ní kú fún yín.
1: Àmì.
0: Ẹ̀yin náà ò ní kú nílé wéréwé.
1: Àmì.
0: Jésù olúwa wa.
1: Àmì. Àmì lórúkọ Jésù. Hello.
3: Lẹ́sà. Ẹ̀gbọ́n o, ẹ bá mi gbàdúrà o.
1: Mo mú kú mu. Kò fi ya rẹ̀ lọ́kàn balẹ̀ o.
0: Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Màmá ọmọ tó mú mu kú mu yẹn, ọpọlọ rẹ̀ lónìí ọ̀run tún ṣe.
1: Àmì Jésù.
0: Láti mú kúrò nínú ohun tí ò tọ́ lọ sí ibi tó tọ́, ẹ̀mí mímọ́ kó dá wọlé.
1: Àmì Jésù.
0: Màmá o, inú lẹ́tà yìí gan wà, ẹ gba àlàáfíà.
1: Àmì Jésù.
0: Àti ẹ̀yin àti ọmọ. Ayé yín gba ìtúsílẹ̀.
1: Àmì Jésù.
0: Bẹ́ẹ̀ ló lọ́rùn àwọn ọmọ ogun wí.
1: Àmì Jésù.
0: Jésù olúwa wa.
1: Àmì. Àmì lórúkọ Jésù.
5: Hello, ma.
1: Yes.
5: Ẹ
1: káàárọ̀.
5: Yes, ma. À ń pè láti fẹ́lẹ́ lẹ̀ ní sà. Ẹ gbàdúrà fún wa ní Kọ́lọ́run aláàánú sí mi. Irú mi rọ̀ lọ́wọ́.
1: Ilé lẹ wà.
5: Bẹ́ẹ̀ni.
1: Kí lẹ ń ṣe?
0: Màmá o, ìrànlọ́wọ́ ojú ọjọ́, ìrànlọ́wọ́ tí ò ní gbìmọ̀ lórúkọ Jésù, ó yá kó wọlé tán.
1: Àmì Jésù.
0: Ohun tí ẹ béèrè fún ìlọ́po méje Ọlọ́run dá yín lóhùn.
1: Àmì Jésù.
0: Kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ ńlá gbà.
1: Àmì Jésù.
0: Jésù olúwa wa.
1: Àmì. Àmì lórúkọ Jésù. Ta ló wà ń bẹ̀? Ta ló wà ń bẹ̀?
3: Hello.
1: Hello, ẹ káàárọ̀.
3: Hello, ẹ káàárọ̀.
1: Yes.
3: Ìfẹ́ mo wá kọ́ bá ń gbàdúrà fáwọn ọmọ mi ìbìjókò ayọ̀ kọ́lọ́run ọba mi fún wọn ní ìbìjókò ayọ̀.
0: Ẹ gbóhùn olúwa lẹ́nu mi màmá, gbogbo ọmọ tó tara yín jáde ibùjókò ayọ̀ Ọlọ́run fi dá wọn lọ́la.
1: Àmì Jésù.
3: Àmì Jésù.

0: aago meji owurọ di meji irọle 7am to 7pm akori e just a walk gidi ara kan emi olorun pese ifami oroyo prophet olufemi oni yo fun won gbara jade ide ma ja ona ma la mi pese ide pastor dr david ademowale pastor dr peter madu awon lori ani baba tun ise mayo wa ona bajo olu ibi toye opolola kemi taiwo obi ogikira yo emo opaya bi praise prophet olufemi oni yo ma sure loruko jesus ya no ma sele lojo sunday 13 september 2026 latago meji owurọ 7am CSC Monthly Popular Ministry NTC Brand Go wa ni yajo kulifro NTC Gunman Loud Sipare Mbado Ogun aye re ma pare Ori agbara Jesu wa sibe
1: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé
2: ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa
3: orúkọ tèmi ni rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba splash fm media academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
4: orúkọ tèmi ni sarah adédọkùn inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
1: tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ná mi má jẹ́ kí ẹ̀bù tí elédùmarè jèǹkì fún ọ kúrúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí splash fm media academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ óyà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní splash fm media academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000
1: splash fm media academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́
6: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus Australia ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333

ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lajolu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lajolu 96.7 FM, Pastor Sularin Oluwafemi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkúrí ìtọ́nú yìí o gbogbo ènìyàn tí ẹ yá máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 ọdún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ pampers filling station tó wà lórí bridge world ládojúkọ ajájọ nkú ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan àgùn mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 èèyàn tó bá kọ́dé lówó 72 hours
1: with God. Ẹgbẹ́rún olórun máa rólẹ̀ bilẹ̀ títí ṣèyanu nínú ayé oníbojípo ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú olórun ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú olórun tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara èmi ò ṣe ohun tuntun ẹ̀sà 43:19 la kórí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru laago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé laago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru laago mẹ́kọ̀ọ́ alẹ́ ó jẹ́ ìròní wìtìwìtì ní mẹ́síkà kilometer 18 ìbàdàn ife expressway òsèǹgẹrẹ ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ìránṣẹ́ ọlọ́run alayé prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Deuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ikede pataki lati owo awon apapo ile ise aladani akonirin ajo fun umura ati haji tijoba Nigeria ati Saudi fowosi Association for Hajj and Umrah Operators of Nigeria ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji tilu Nigeria ti amosi nakon ti fun wa ni gbedeke asanpari owo Hajj 2027 ni ojo 26 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo eyin te fe ba wa ninrin ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ile ise to ba jo megbe ahun ni kan ẹ̀sánwó yín fún o láti mọ̀ wọ́n ẹ̀wọ̀n náà wẹ́rọ yín punch tó jáde lọ́jọ́ Monday August 31st 2026 tá a wà yìí tàbí kẹ́ẹ̀kan sọ́fíìsì wọn tó kalẹ̀ sí number 6 ọ̀dàdì púpọ̀ olúwọlé street ojoojú Lagos telephone 0706738 3369 tàbí 0816045859 ẹ̀rọ alátagbà àwọn ni ahunswz@gmail.com àti ahunsouthwestzone@gmail.com àlọ́bọ̀ àlọ́gbà àlọ́dé wá sóríire.
4: Country people, the Ember Motor then don't finally land on. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Motor with the Ember winning galore. First of all,

0: ya akẹ́kẹ́ lulẹ̀. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúrúkú mọ́ nínú. Mìíràn lẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Lagilu FM 96.7.
7: Àná mi sọ̀rọ̀.

0: ìjìnlẹ̀ nínú yìí.
1: A ní ìjìnlẹ̀ lọ́lọ́run wa.
0: Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
1: Mo ní kó má bẹ̀rù kó má fòyà. Kò sí nǹkan tó ń là kọjá tí ò rí.
0: Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
1: Gbogbo ẹ̀ ló mọ̀ pátápátá.
0: Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
1: Mo rí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń pè mí láàárọ̀ yìí. Ẹ̀fọ́ ara balẹ̀ mi ò ní gbé pè nísìn.
0: Òbí mi sọ̀rọ̀. Ẹ ṣé
1: o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ ń la oríṣiríṣi nǹkan kọjá.
0: Ẹ ṣé o. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
1: Ìgbà tí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe lánàá.
0: Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
1: Ojú mi máa rí níbẹ̀.
0: Ẹ ṣé o lórí ọ̀fẹ́ o.
1: Èèyàn ò lè di Ọlọ́run ni. Èyàn ò dẹ gbọdọ̀ sọ pé òun fẹ́ di Ọlọ́run.
0: Ẹ ṣeun.
1: Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni pé kí n rí Ọlọ́run ní kíákíá ń gbà yẹn ni.
0: Ẹ ṣeun.
1: Kí wá ní bàbá jọ. Bá mi yọ gbogbo nǹkan tó ń ṣe àwọn èèyàn yìí kúrò lára wọn.
0: Òní mi sùn.
1: Bá mi nira ò dáa.
0: Ẹ ṣeun. Ó dá mi lójú pé ọ̀la mi á sọ̀rọ̀.
1: Mo tún wá rí àwọn tó nílò ọkọ.
0: Ìjìnlẹ̀ nínú.
1: Tọ́ fine, tọ́ look good.
0: Ẹ ṣeun.
1: Gíní à.
0: Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
1: Àwọn tó nílò ọmọ ń kọ.
0: Ẹ ṣeun. Ìjìnlẹ̀ nínú.
1: Ní 55, 60.
0: Ẹ ṣeun.
1: Mo fẹ́ fàárọ̀ yìí bẹ́yìn.
0: Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀.
1: Ẹni tó bá lè dùn nínú.
0: Ẹ ṣeun.
1: Jọ má bà nínú jẹ́.
0: Ọmọ ní sẹ́.

0: wọ́n ṣe ti wọ́n àbí kọ́lọ̀ wo ni wọ́n mú ìgbà tó wá fẹ́ ṣe ti ẹ́ nísìnyí wàá rí kọ́lọ̀ tó máa jáde wàá wá mọ̀ pé ṣùú ní size olóṣó ní class
1: ìjìnlẹ̀ nínú ìjì
0: ẹ̀lẹ́ borí bá ṣàǹtẹ̀lì báyà
1: àná mi sùn
0: mo fẹ́ sọ fún ẹ pé Lazarus o ṣàárẹ̀ òwà kú tí ọlọ́run bá lè jí
1: mi á sùn
0: tí jésù sọ pé Lazarus come forth kò sí ìgbà tí àìsàn yẹn máa pa ẹ́ fọ́kàn rẹ̀ balẹ̀ wàláì ò ní kú ọlọ́run á wú ẹ̀sà gbogbo agbára tọlọ́run ni kalẹ̀ ó ṣe kátàbàláyà lédòmódìdá àṣẹkẹ kíkà tó mọ́mọ́mọ́ sẹ́ńtẹ́ níbàyà rí má ṣàlàbọ́lọ́bọ́ sẹ́kẹ̀tẹ́ níbà kàtúbà sàtàyà rẹ mọ́mọ́mọ́mọ́ sí kàláyà lédòmódìdá sẹ́kẹ̀tẹ́ níkà bùtàyà lẹ́kúnlẹ̀ báyà lédòmódìdá sẹ́ńtẹ́ níbà kàtàyà ẹkú pàtàrà bọ́ sẹ́ńtẹ́ níbàyà thank you jesus thank you jesus thank you jesus ekaba shanda bolobo seketeni maya eleya kana mosikatala wa shandali kamataya ribaba baba baba baba baba shandele geboro bosontoli maya kare moshikatamaya thank you jesus thank you jesus thank you jesus endaba shandale gebori bataya ba hande boro bosheteni maya

láti kàn ní lágèlú 96.7 FM. Ok, gajoke ilé funfun la kalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta tìní làmúra fọ̀yín. Òkú Joseph ní dọ́bọ lóko tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó súnyọ nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti fi ọ̀rọ̀ léde wípé àwọn àtúntò èyí ti ààrẹ ilẹ̀ yìí tó gùn lé yan ààrẹ Tinubu ló ti jẹ́ kí ọrọ̀ ajé ilẹ̀ yìí kí ó fẹsẹ̀ múlẹ̀. Àjọ NCDC ló ti ka àwọn ìpínlẹ̀ eléyìí ti àìsàn diphtheria ti rọwọ́ mu níbẹ̀. Àtúpà èéfín tá a mọ̀ sí volcano eruption èyí tó wáyé ní Indonesia ló ti fà á tí wọ́n fi wọ́gilé àwọn bàálù òfurufú láti gbéra fò. Messi Ronaldo ṣetán láti gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù kan náà. Àwọn ìròyìn ò rèé lẹ́kùnrẹ́rẹ́.

ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni ó ti fi ọ̀rọ̀ léde wípé àwọn àtúntò èyí tí ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu tó gùn lé ó ní ó ti jẹ́ kí ọrọ̀ ajé ilẹ̀ yìí kó fẹsẹ̀ múlẹ̀ tó ń ti dídàgbà sókè láìná ní bí owó ṣe gorí iye tí wọ́n ra nǹkan. Mínísítà kejì fọ́rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ yìí Ṣọlá Ẹnìkan Ọláyé ló yọjú ọ̀rọ̀ yìí síta ní ọjọ́ Àbámẹ́ta Sátọ̀dé nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan tó ní ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ìlanilọ́yẹ̀ èyí tí wọ́n ṣe lórí ètò ti káràkátà àjọ ECOWAS ìyún ECOWAS Trade Liberation Scheme fún ẹkùn àríwá ìlà oòrùn ìyún North East tó wáyé ní Bauchi. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó wà níbẹ̀ ni ẹnìkan ò láyé ló ti fi ọ̀rọ̀ léde wípé nísinsìnyí àti díẹ̀díẹ̀ ni ìlọsíwájú ló ń dé bá ọrọ̀ ajé tí ọrọ̀ ajé ilẹ̀ yìí tó sì ń tẹ̀ wájú pẹ̀lú àwùjọ èyí tó ń dàgbà sókè. Bákan náà lọ́tẹ̀ wájú fi ọ̀rọ̀ léde wípé ó mọ̀ wípé owó ló gorí káràkátà àmọ́ eléyìí tó jẹ́ àbájáde àwọn ìlànà àgbékalẹ̀ ọrọ̀ ajé kéréje-kéréje àti ọrọ̀ ajé ńláńlá tá a mọ̀ sí microeconomic and macroeconomic policy eléyìí tí ó jẹ́ ìgbésẹ̀ tí orílẹ̀-èdè kò lè ṣe aláìmọ́gbèyé. Nígbà tó ń tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn àtúntò ọrọ̀ ajé èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó gbé kalẹ̀ ni ó ti ń jẹ́ kí ìdàgbàsókè àti ìfẹsẹ̀múlẹ̀ kó wà. Bákan náà ni ẹnìkan ò láyé tẹ̀wájú yọjú ọ̀rọ̀ síta wípé ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ṣe ọ̀hún jẹ́ ọ̀kan àyàn láti lè jẹ́ kí ìlànà ilẹ̀ òkèrè orílẹ̀-èdè yìí kí ó túbọ̀ jẹ́ èyí tí ó súnmọ́ àwọn èèyàn tí ó sì pèsè àǹfààní tọ́pọ̀ yanturu lẹ́ka ọrọ̀ ajé èyí tí ó fi àyè gba ìṣòwò tí ó sì tún fi àyè gba àwọn okòwò tó fi mọ́ àwọn ìkàn. Agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà nílẹ̀ yìí tá a mọ̀ sí Nigerian Medical Association NMA ni wọ́n ti rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé láti bójútó àwọn àjẹ́lẹ̀ tó ń tí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn èyí tí ó kan àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tí wọ́n wà ní Ládòkè Akíntola University of Technology Teaching Hospital.

yìí laute ẹgbẹ́ ọ̀hún nínú àtẹ̀jáde yìí tí wọ́n kọ̀ ní ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 2026 tó sì ní ìbuwọ́lù ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ nma dókítà afeyide omoti níbẹ̀ ló ti kọ̀mìnú lórí ohun tó ṣe àpéjúwe gẹ́gẹ́ bí gbọmọgbọmọ ìpèníjà ìgbáyégbádùn èyí tó ń kojú àwọn akọ́ṣẹmọṣẹ́ dókítà ní ilé ìwòsàn náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ nma ipò tí ọ̀rọ̀ ń wà òun náà ni yóò kan àwọn tí wọ́n jẹ́ aláìsàn tó sì jẹ́ pé yóò mú àkùdé dé bá ètò ìlera bí wọn ò bá wá wọ̀rọ̀kọ̀ fi sàdá lórí ọ̀rọ̀ náà kò sa ìtẹ̀wájú láti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àdéhùn èyí tí wọ́n fi ẹnu kò pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló sì wà ní ibi tí wọ́n parí ẹ̀ sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù ìdírẹ̀ bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ìjọba náà ni ò gbé ìgbésẹ̀ kankan láti mú ìlérí ọ̀hún ṣẹ ẹgbẹ́ náà ni wọ́n tẹ̀ wájú fi ọ̀rọ̀ léde wípé lára àwọn tó jẹ́ ẹ̀dùn ọkàn òun náà ni àjẹ́lẹ̀ owó oṣù eléyìí tó kéré jù fún tọdún 2025 tá a mọ̀ sí 2025 minimum wage arrears bákan náà òun náà ni owó èyí tó wà fún ètò ìdánilẹ́kọ̀ọ́ àwọn akọ́ṣẹmọṣẹ́ tọdún 2026 tá a mọ̀ sí 2026 medical residency training fund lára rẹ̀ tún ni ṣíṣe àmúlò àwọn àjẹmọ́nú eléyìí tí ó jẹ́ ti ọ̀jìnì akọ́ṣẹ́ ìyẹn professional allowances pẹ̀lú àwọn ìlànà wákàtí iṣẹ́ àti ìpè eléyìí tá a mọ̀ sí call work hour regulatory policy wọn ò ṣàìtún mẹ́nu ba sísan àwọn àjẹ́lẹ̀ owó ìgbéga àti àwọn owó míì ẹgbẹ́ ọ̀hún tẹ̀wájú yọjú ọ̀rọ̀ síta wípé àwọn dókítà òun náà ni wọ́n ń ṣiṣẹ́ nílànà iṣẹ́ làgó ṣeku eléyìí tó sì jẹ́ pé ìwọ̀nba belenja òun náà ni tí wọ́n ń padà gbà sí àpò wọn ò ṣàìwárọ̀ mákindé láti dá sí ọ̀rọ̀ náà nípa pípàṣẹ kí wọ́n ṣe àmúlò àwọn àdéhùn eléyìí tí wọ́n fẹnu kò lé lórí.

mẹ́ta ní ọjọ́ àbámẹ́ta Saturday lára àwọn ìpínlẹ̀ eléyìí tí ọ̀rọ̀ náà gbèrú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní ìpínlẹ̀ Kano Kaduna Katsina Borno Bauchi Plateau Sokoto tó fi mọ́ ìpínlẹ̀ Zamfara kò sàì jẹ́ kó di mímọ̀ wípé àkọsílẹ̀ ló ṣe àfihàn wípé ìdá 80% 68% ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọn ò gba abẹ́rẹ́ àjẹsára òkàlẹ̀ ó tẹ̀wájú fi ọ̀rọ̀ léde wípé nínú láàrin ọjọ́ kẹrìnlé ní ogún oṣù kẹjọ sí ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ ọdún 2026 àkọsílẹ̀ àìsàn ọ̀hún eléyìí tí wọ́n fura sí òun ló jẹ́ 69 suspected cases tó sì jẹ́ pé nínú àkọsílẹ̀ yìí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti wà lára àwọn èèyàn 48 confirmed cases tí àwọn èèyàn mẹ́rin sì ti gba ìkúrujẹ lọ́wọ́ ẹbọra ọ̀kalẹ̀ kò ṣàìtẹ́wájú yọjú ọ̀rọ̀ síta wípé olórí lẹ́ka ìkànsíra ẹni eléyìí tá a mọ̀ sí risk communication ní àwọn agbègbè ságbègbè àti ẹ̀ka ti infodemic management pillars ti àjọ tó ń bójútó ìṣẹ̀lẹ̀ diphtheria ìyún national diphtheria incident management system ni wọ́n tẹ̀wájú yọjú ọ̀rọ̀ ṣe àfihàn àtìlẹ́yìn eléyìí tí wọ́n náwó rẹ̀ sí àwọn ìpínlẹ̀ eléyìí tí ọ̀rọ̀ náà kàn. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè àtúpà èéfín tá a mọ̀ sí volcano eléyìí tí ó wáyé òun náà ló ti ṣokùnfà bí wọ́n ti ṣe wọ́gi lé fífò àwọn bàálù ní pápákọ̀ òfurufú ti Indonesia eléyìí tó ti ṣokùnfà bí ọ̀kẹ́ àìmọye àwọn èèyàn tí wọ́n jẹ́ arìnrìn àjò tí wọ́n lo bàálù láti fi rìnrìn àjò bí wọ́n ti ṣe tàn àwọn aláṣẹ ni wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé bàálù tó jẹ́ mẹ́wàá lé ní igba ó dín ẹyọ kan ni wọ́n ti wọ́gi lé láti mọ́ṣe gbéra sọ láti Mount Anak Krakatoa látàrí bí wọ́n ti ṣe kẹ́ẹ̀fin rẹ̀ wípé ojú sánmọ̀ òun náà ni kò ní dà àtúpà èéfín yìí tá a mọ̀ sí volcano òun ló bẹ̀rẹ̀ ní alẹ́ ọjọ́ ẹtì Friday eléyìí tí ó sì ṣe bẹ́ẹ̀ tó sọra rẹ̀ di ìsẹ́mi àti tó sọra rẹ̀ di ìsẹ́mi tó ń ti ìrúpù eléyìí tó ń ṣokùnfà dídún àbàdì láwọn ẹkùn tí ó farayíká àtúpà èéfín méjì míì ló tún wáyé ní kùtù ọjọ́ ìsinmi Sunday eléyìí tí wọ́n sì yọjú ọ̀rọ̀ síta wípé ó lé ní àwọn èèyàn tí wọ́n jẹ́ 2,000 ní ogún 22,000 eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ó ti mú àkúdé débà lílọ bíbọ̀ wọn ẹ̀wẹ̀ wọ́n ti wá sun àsìkò fífò sí wákàtí odo mẹ́fà ẹ̀ta odo wákàtí GMT ìyún 0630 GMT mínísítà tí ó ń rí sí ìgbòkègbodò ní ilé ọ̀hún ló ti fi ọ̀rọ̀ léde wípé bí wọ́n ti ṣe figi gún gbígbéra fún àwọn bàálù yìí láti agbègbè ọ̀hún láti Singapore tàbí wọnú Singapore òun náà ni ó jẹ́ èyí tí ọ̀nàwọ́ já àwọn ibùdó fífò tó wà ní Doha Sydney àti Kuala Lumpur. Lákòótán lẹ́ka eré ìdárayá àwọn ẹni orísàdá nínú bọ́ọ̀lù gbígbá ìyún Cristiano Ronaldo àti Lionel Messi ó ní ó ṣeéṣe kí àwọn méjèèjì jọ wà nínú ikọ̀ bọ́ọ̀lù gbígbá kan náà fún ìgbà àkọ́kọ́ látìgbà tí wọ́n ti dáwọlé iṣẹ́ bọ́ọ̀lù gbígbá àwọn èjì òkò yìí orísàdá òun náà ni kó àwọn ni wọ́n fi iyùn ìtàn lọ́lẹ̀ nínú iṣẹ́ yìí tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ìràwọ̀ eléyìí tí ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn ìgbésẹ̀ yìí òun ló ti sọ àwọn méjèèjì di orogún nínú iṣẹ́ yìí tí wọ́n yàn láàyò pẹ̀lú bí wọ́n ti ṣe wọ́n kò tí wọ́n sì ti pàdé ní ìgbà eléyìí tó jẹ́ 37 ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí kò wà wọ́n wà torílẹ̀-èdè ara wọn ṣùgbọ́n báyìí ìjábọ̀ eléyìí tí ó ń wáyé òun náà ni ó ń fi ọ̀rọ̀ léde
wipe awon mejeji o ni won o sese ki won wa ninu egbe iko bolu gbigba kan na ele ti o je igba koko ti won o wa ninu iko kan na akojopo iroyin agbaye ti iyale ta tini ko ni juba ilu amo kin to mo lo egbe awon kokonu re lekan si ijoba apapo ile yi n lo ti se afomo wipe awon atuntu yi ti are tinubu to gole n lo ti fi ese oro aje ile yi to ti fi lole to je ko duro tiri ajo NCDC n lo ti ka ko awon ipinle eyi ti aisan diphtheria to ti ri ese wale ni ida mejidin ni ogorun atupa efin eleyi to bujade ni Indonesia lo ti se okunfa bi won ti se wogile fifo bi bale awon balu ni papa ko ofurufu Messi ati Ronaldo fun igba koko ni won jo mo wa ninu iko agbabolu kan na fun okan ojo kan awon iroyin to nti kan yi ta koso sita atawon iroyin yi ka gba nla aye wa mi e kan si itakun agbaye wa ni tana www.lageluefm.com ele tele wa ni oju iwe Facebook pelu itana Lagelu FM 96.7 lori abeyefo Lagelu FM 967 le fi darapo mo wa tode olawo ni olotu iroyin yi pelu iranlowo ibukun oluwa olagoju okun joseph enidobon loko temi esun tan gbadun wa e ma yi ku iroyin yi yo mo waye ni ede amulumola ede oyinbo ta mo si firin fitin

0: olówó ilé ìwé òfanilápòyà rárá ilé ìwé Gracefield ó ti gba àṣẹ àti òǹtẹ láti ṣe kòkàrí ìdánwò àṣewọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec Gracefield wà ní number 9 Sofumade close Ladepo avenue off Idimango Soka ìlú Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 Gracefield private school àti Gracefield college ọ̀gánikan láwùjọ òkúta.
1: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá ń sùn wọn lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yàwó ẹjẹ́ kí n jayé sí ti independence day cash pot àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ládìlú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ tẹ́jú ẹni bọ̀dù ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.

ẹkẹrin olúbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí baba àfin ẹrẹ eléyìí táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́ ìyẹn lórí ètò ta pè ní jẹ́kánmọ̀ níbi tá a ti máa ń láǹfààní láti mọ jájọ ọmọ gbogbo tó bá ṣe ń lọ ìyẹn lórí ìròyìn eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀kan lápá bíbílẹ̀ ti lè gbọ́ eléyìí tẹ́ ẹ ti lè mọ bó ṣe ń lọ lónìí ọjọ́ kẹfà nìyẹn ọjọ́ kẹfà ìyẹn nínú oṣù kẹsàn-án ó bọ́ sí ọjọ́ ìsinmi gbogbo wa pátá la ní ìsinmi ayọ̀ ìsinmi ìdùnnú ní ìsinmi a tún máa wò nira lọ́ọ̀kan kò ní tọ́ sí wa pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀ba mi ìdùmàrè gbogbo àwọn tó ń bẹ nínú òde kan tàbí kejì lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba òun lọ́ba tó ní ìtúsílẹ̀ lọ́dọ̀ ó ní ó ní òmìnira yóò fún wa ní òmìnira yóò wá ṣe àforíjì ẹ̀ṣẹ̀ gbogbo wa mi bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba babátúndé ọmọ ọláwúwo alex ferguson ìyá àgùntà sọ́ọ́lù ọkùnrin ogun àbí bọ́lá sadiq rékelẹ́wà ó ń lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ ẹ máa gbádùn mi yẹn lápọ̀ ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ń kọ́ àǹfààní tún ń bẹ láti wò wá yẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook àwọn ridwan láì àwọn dami àwọn lọ́sìn ayọ̀mídé owó mọ̀ ṣàfihàn wa ìyẹn lápá abẹ yẹn síkírú àyìndé ojú ìtèrè lórúkọ títè mi ọmọ ọmọ àkítíkorí nígboro ọdẹ ọmọ àkítíkorí wà ó yá pápápá kásún sọ́wọ́ iwájú àlọ́yè ní ti pèrègún péré ni tewé yeye àmọ́ ká tó máa lọ káàṣẹ nínú oṣù ẹ́mbà káàṣẹ tún gbé àrà ọ̀tún wọlé orígbé oṣù bàbàbà ìrírí àti ìdùnnú níbi títí jọ ń bà wá gbàgbọ́ oníkálukú ó ní àní nínú oṣù bàbàbà ìrírí ó bà wá ìdùnnú ó bà wá ayọ̀ ó mọ bà wá ìfọ̀kànbalẹ̀ yóò mọ bà wá ìdùnnú ẹ̀ta mọ ríra wa bá ẹ̀ta sì tún mọ rẹ́rìn pé ọlọ́run mi ló ṣe yìí fún irú ẹ̀ ni ó mọ bà wá o irú ẹ̀ ni káàṣẹ ẹ̀ gbé wọlé bá a bá ń sọ nípa ti káàṣẹ ẹ̀ḿbà káàṣẹ ẹ̀ḿbà cashport torí pé mílíọ̀nù tó ń lọ bí ọgọ́rùn-ún òní ń bẹ́ńlẹ̀ eléyìí tá a mọ̀ jọ mọ̀ gbẹnu sí ìyẹn nínú oṣù bàbà báyìí ẹ ti rí kálukú ọ̀fẹ́nu ara ẹ̀ béèrè ń tọ́ bá fẹ́ ni nínú oṣù bàbà bá ń táwa fẹ́ la béèrè yẹn ayọ̀ àti ìdùnnú tí káàṣẹ

pọ̀. Ìwòlì tèmi tó pa ẹ̀jẹ̀ Jésù ṣe máa sàn kalẹ̀ látòrí òkè. Lẹ́yìn ọjọ́ méjì lógójì transformation. Ìyípadà là kò ní ìtọ́nú yìí o. Gbogbo ènìyàn tún yẹ ká máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́ Papa Filling Station. Tó wà lórí Bridge War Road lálojúkọ Jájọ Nkú. Ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ wọ́n ní ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Àgùn mẹ́jọ alẹ́ ni ṣó owó ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọjá lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí wòlíì mú bọ̀ látòrí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni Lare Teriba Torise, Benga Avi, Prophet Suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902 520 2724. Jésù Kristi ìrẹ́jẹ́ kájọ pàdé níbẹ̀.

0: ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
1: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjá ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira, darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu tí ẹni kò kàn tán. Golden Chance Lotto Money Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira Independent Gift. O lè tàlàyé mọ́yé ìgbà. Mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto Stand Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo. O lè tà lórí online wa. Our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster. Nọ́mbà drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yíyó wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto lónìí, àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
2: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wà wá.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Túnde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
2: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: sọ̀kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́nú yìí o gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́gbọ̀n papa filling station tó wà lórí bridge world ládojúkọ jájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan àgọ́ mẹ́jọ alẹ́ ni ṣó owó ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000
1: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé ìtí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí ìtaná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cashpot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa? September 13 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Journey Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: fún gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́run kò lè ayọ̀ fóun ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ ra ilé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Gbọ́mọ ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: So ẹ ṣeun ti ẹgbẹ́ kúrò ní ìkànnì lágiri 96.7 FM ẹ já gbé àwọn ìpè yìí. Hello. Ẹ káàárọ̀ o. O ti dọ̀sán. Yes sir.
1: Àrùn
0: ẹ̀ ti ń gbọ́ oyin náà.
1: Alhamdulillah.

ẹ ṣe ṣe mọ̀ pé bí àrò wọn ṣe sọ̀rọ̀ yìí ó jẹ́ kí n tún wá rántí ohun tí mo ní màá wá sọ ṣe mọ̀ wípé àwọn kan wà tó jẹ́ wípé bówó ṣe ń wọlé òun náà ṣe ń nà bówó ṣe ń wọlé ni wọ́n ṣe ń prepare àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé àǹfààní àti ra nǹkan ní bóyá ní ojú pálí ni àbí ní dozen ní dozen àǹfààní yẹn wà fún wọn ṣùgbọ́n kan wọn ń lọ bẹ̀ but tí àǹfààní àti ra pálí bisikíìtì tó bá wà ẹ̀rà juice àbí drinki ẹ̀rà biro dozen àbí pálí tàǹfààní ẹ̀ bá wà ẹ̀rà ìwé dozen àbí pákẹ́ẹ̀tì ẹ̀rà téèyàn bá ti ní àǹfààní yẹn tó ti rà yẹn tó ti kúrò ńbẹ ìwọ̀nba ló máa ma worry because ká máa tàn yín àwọn ọmọ máa sọ biro náà máa sọ pẹ́ńsì nù kò wá ní ìjọjọ́ tá à ń lọ school láàárọ̀ tuesday àbárọ̀ wednesday lẹ máa ṣe máa sá kiri tẹ́ ẹ bá ti rà á síbẹ̀ tàǹfààní ẹ̀ bá yọ ni mò ń sọ o in fact téèyàn bá fọkàn sí ń gbà mí àǹfààní ẹ̀ máa tún yọ ṣe pé nǹkan téèyàn bá prioritize ni tó bá ti wá rà á ó ti rà á gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn dozen dozen dozen àbí bóyá lọ́sọ̀ọ̀sẹ̀ nǹkan tó máa lò lọ́sọ̀ọ̀sẹ̀ tó ti kà síbẹ̀ stress àti wo prepare for school yẹn ó máa tún mọ wọn you know hello àmì. Okay. Ben. Ben.

0: bẹ́ẹ̀ni ọ̀rọ̀ owó owó àpèkánukò ọ̀rọ̀ iṣẹ́ ajé ọ̀rọ̀ nípa okòòwò àsìkò tó ti tọ́ ní orí ètò lagelu 96.7 FM níbi tá a ti ń gbé ìyẹ̀wò cooperatives and business clinic ní gbogbo ọjọ́ mẹ́jọ ní dédé aago 2:00 to 3:00. A kí gbogbo wa kásán a kú akí ìsinmi agbáládúrà wípé ìsinmi ìní ìsinmi ìrọ̀rùn ìsinmi aláyọ̀ ní òjẹ́ fún gbogbo wa ẹ ṣe fún gbogbo àwa tí a ti lọ sí ilé ìjọsìn tí a ti ń gbàdúrà gbogbo àwa tí a ń gbé ìyẹ̀wò báwo ni ọ̀sẹ̀ tuntun yóò ṣe rí ní agbára lọ́wọ́ elédùà ọ̀sẹ̀ ìgbéga ọ̀sẹ̀ ìtẹ̀síwájú ọ̀sẹ̀ ayọ̀ ni yóò jẹ́ fún gbogbo wa ẹ káàbọ̀ sí orí ètò cooperatives and business clinic this is your cooperative doctor certified by the international labor organization to bring you necessary intelligence for your business and to ensure you are getting the right interventions ọlọ́wọ́ tó mi ó wà ní ìjòkó ìyẹn ìyálájí cooperative abimbola sodiq bẹ́ẹ̀ ni tó bá sọ pé a sọ̀rọ̀ cooperative ní wákàtí ó di àárín ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ìyálájí cooperative
1: agbọ́dọ̀
0: gbà sí lẹ́nu o ṣe ọlọ́wọ́ tó mi thank you very much bákan náà ní ilé agbára igun ti social media AY Lawson Ridwan Fẹ́ranmi àti àwọn tí ó di apá abẹ̀rẹ̀ mú àkìyìn ẹ̀kúṣẹ́ èyí tí ẹ ti wà ní orí ẹ̀rọ ti facebook ẹ ti rí wa ń bẹ̀ pé ojú ti pé àsìkò ti tó ẹ bá wa pe gbogbo àwọn èèyàn wa àwọn èèyàn tó wà nídìí okòòwò àwọn èèyàn tí wọ́n fi owó pamọ́ àwọn ènìyàn tí wọ́n ní ìpinnu láti fi owó ṣe nǹkan gidi àwọn èèyàn tí wọ́n yẹ̀ wò pé àwọn platforms wo ni kí a gbé ìgbà kí owó ikú lè wúlò fún wa pé a tún ti wà ní orí ètò lónìí gbogbo àwa ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àwa adarí ẹgbẹ́ àwa ọmọ ẹgbẹ́ àwa tá a lérò wípé ní ọjọ́ ọ̀la àwa náà a ṣe cooperative ẹ jẹ́ ká tún jọ súnmọ́ ìdí rédíò wa ká jọ gbé ìyẹ̀wò ọ̀rọ̀ tí ó wà níwájú wa àwọn ìdí tí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀nà tí wọ́n ń gbà ṣe owó ẹgbẹ́ kùmọ̀kùmọ̀ àbí owó àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ń ṣe kùmọ̀kùmọ̀ ogún àyànfẹ́ ti wà ní ìjókòó wà níwájú mi adéyẹmí adémọlá ọmọ wọn ní ìkìlọ àlùbẹ́ tí wọ́n nílẹ̀ òbí bámi kí àwọn ará lé
2: ẹ kásán ẹ kú dédé àkọ́kọ́ yìí mo kí wa kú sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án lágbára ló ń fi asanwasanwo asanwasa ìkúbalẹ̀ ọ̀rọ̀ àlàáfíà àlàáfíà lóṣù yìí o adéyẹmí adémọlá ògo àyànfẹ́ ni èmi lọ́mọ tí yàbí tó tún rẹ̀ bí
0: wá ń kíra ẹ̀kọ́ yẹn ok náà bákan náà ni Bayo Oladimeji tax collector my own circus
1: yes o ẹ̀yìn wọn ẹ̀ tún kú lé ní ọ̀sán yẹn ẹ̀lẹ̀ kú sunday àkọ́kọ́ nínú oṣù tuntun ọlọ́wà pẹ̀lú owó
0: ẹ ṣe thank you very much lénìí ibi tí a fi àdàgbà èrò ètò rọ̀ sí níjẹ́jọ ibẹ̀ náà ni a ti gbé ohun tó wà níwájú wa ni pé àwọn ọ̀nà tí àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí wọ́n fi ń ṣe asset àwọn ọmọ ẹgbẹ́ owó àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ṣe kùmọ̀kùmọ̀ ẹ má gbàgbé ní orí ètò yìí ní ìjẹ̀ẹ́dógún ṣébí ìjẹ̀ẹ́dógún ni tágbé ẹ̀ wò pé ọ̀nà àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ pé àkọlé níjẹ́jọ a ṣe microphone sílẹ̀ fún àwọn èèyàn wa láti pè wọlé a dẹ̀ tún gbé ọ̀rọ̀ cooperative ọ̀kan lára àwọn cooperatives to wa ni ago tailor lo si omi adi olorun
1: adugo awon gbe na fe
0: be ni ni agbara lowo olorun bi nkan ba se nlo a ma gbe ewo e se eyin ti e ti darapo mo wa ni ori ero ti Facebook ka kokko ki wa na Tomi wa Bolaji, thank you very much. Raifu, Tawa Kali tu, Abiodun, Olorun wa Lukman, Sunday Daniel, thank you.

0: gàdùkì.
1: Ogó òun lè Ọlọ́run ní fúnṣe ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Ọwọ́ pẹ́ láwọn ẹ̀rọ mímọ́ lọ́nà, ó sì jẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn-án lóru. Ẹ̀yin angẹ́lì dídán lùdùrù wúra, kí gbogbo yín jùbà tẹ́ ń wo ojú rẹ, ní gbogbo jọba rẹ báyé ti yí lọ. Iṣẹ́ rẹ yóò máa yín, iṣẹ́ rẹ yóò máa yín, fi ìbùkún fún olùwà ọkàn mi. Èmi evangelist Dr. Bolare ni mò ń kí yín pé ẹ kú dédé wọ̀nyí. Mò ń sọ fún yín pé ẹ máa gbọ́ orin ìgbàanì, èyí tí arákùnrin Délé Adéyanjú tí wọ́n ń gbé jáde ní gbogbo ọjọ́ Sunday. Ẹ ní fẹ́ gbé kúrò bẹ́ẹ̀ mọ́ òbí pé kí Sunday mi kó tún ti dé ni o. Ẹ máa gbọ́ o. Ó yàtọ̀ sáwọn orin ìgbàlódé wọ̀nyí o, orin ti ìgbàanì ẹ máa gbọ́ pẹ̀lú Délé Adéyanjú. Ó wà ń bẹ̀ fún yín. Àlàáfíà.

lójú òpó ti Facebook ẹyẹ ti ìkọ́ni lágẹ̀lú 96.7. Àwọn olólùfẹ́ ti wà ẹ̀yìn olólùfẹ́ ti ìkọ́ni ti lágẹ̀lú àti àwọn olólùfẹ́ orí ìgbàanì ti wà ń bẹ̀ lára àwọn ọmọ torí tọ̀mí wá Bọ́lájí. Bẹ́ẹ̀ náà mo ti rí bàbá Johnson the Noble Ògúnṣèyí tán. Bá mi ṣèyí ọ̀dọ̀fin olórántí Ayọ̀ Adé. Ìwé yín pátápátá mo ti rí àrùn ẹ̀yìn ìyẹn lójú òpó ti Facebook ẹ̀yìn ti ìkọ̀nì Lágẹ̀lú 96.7. Ok, láti ìgbà tó ti pẹ́ láti ọdún tó ti pẹ́, orin kan wà tó yẹ pé tó bá ti ń dinú àsìkò tá a wà yẹn. Tó yẹ pé kì ń sábà gbé last. Kì ń ṣe ní kì ń ṣànà kì ń ṣọ̀rọ̀ ọdún bíi mẹ́wàá síbi tá a wà yẹn. Tó yẹ pé tó bá ti ń dirú àsìkò yìí, ó di dandan ṣá ni ẹ máa gbọ́ káàkiri. Ìyẹn ni pé ta bá ń sọ̀rọ̀ nípa àwọn gospel evergreen music, èyí lẹ́yìn náà jẹ́ kan ìyẹn lára wọn. Ẹ jẹ́ ń kọjá lọ, ìyẹn sápá abẹ látàpá bí.

ọdúnrò ní yípo ní gbogbo ọdọọdún kẹ má gbòrè ara nkan tí a ń sọ nípa àwọn orin ìgbani ni pé àwọn orin tó jẹ́ pé kò sígbà tí ò bá mu kò sígbà tí ò bá lọ

0: lẹ̀ 7 AM to 7 bíẹ̀. Àkórí ẹ̀ just a walk. Gidi ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run ní pàṣẹ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já ọ̀nà máa là ní pàṣẹ ìdè. Pastor Dr. David Adébọ̀wálé. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àmì bàbá tún ní ṣe. Máyọ̀wọ́ ọ̀nà bájọ́. Olú ìbí tó yẹ. Ọ̀pọ̀lọlá Kẹ́mi. Taiwo Òbí. Òkìkí Ayọ̀ Emma. Ọ̀páyàmí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súra lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látàgọ́ méjì òwúrọ̀ 7 AM. CAC Monthly Public Ministry NTC Bra tó wà ní ìyájọ́ Kunis Road NTC Gunman láti pàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa parẹ́ torí agbára Jésù wà síbẹ̀.
1: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Bá a ṣe ẹ̀yẹ lẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Bá a ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1,76 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò rí pé ìwọ gan lọ́kàn láti di millionaire wa? September 13 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
1: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmi tọpẹ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: sọ̀kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkúrí tọdún yìí o gbogbo ènìyàn tiwẹ́ yà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ pop park filling station tó wà lórí bridge world lálójúkọ ajájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000
1: ní West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí ló ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbí lẹ́ńdì NCE HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Lagilu FM 96.7.

àwọn orin tí ẹ lè gbọ́ ṣá tó jẹ́ pé tí ìbá ṣe àgbà man ó ṣeéṣe kẹ má gbọ́ gbẹ̀ngà ṣe mọ̀ parọ́ ẹ́ òótọ́.

pẹ́ orí ìyá ti jáde ó ti láti lé dáadáa nígbà 25 years dáadáa 25 years ọ̀kíngbà kan wà tí àwọn tó ń gbé orin jáde àwọn marketers gbogbo wọn káṣà kan gbà yẹn wọn ní ẹ má lu gangan sí wọn kàn program bíi tí wọn dẹ̀ máa kọ common chorus àwọn èèyàn dẹ̀ ń ràn gbà yẹn àsìkò gbà yẹn lélẹ́yìí jáde. Aruniyaya Abidemi Adisa Felicia Olayinka Adesegun Okinye Happy Sunday Adelowo Adebayo Timileyin Yusuf Isiaka Ayanbami Jí láti Ọ̀yọ́ Aláàfin Ìlúpẹ́jú wà ná Adeyemi Adeyemo Okinye. Peter Imafojẹ Raifu Tawa Kalitu Abiodun Samuel Olatunji Olúrántí Ayọ̀ Adé Ṣèyí Ọ̀dọ̀fin Johnson Ogunṣeyí tán. Bẹ ṣe ń wò wá ní Facebook yẹn kò máa like ẹ máa like ẹ máa like. Lára àwọn orin bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń gbà yẹn tó jẹ́ worship songs lára ẹ̀rí ẹ̀ lè gbàgbé tí ẹ bá ti gbọ́.

ìgbà kan wà tó jẹ́ pé irú àwọn orin báyìí ó ní àwọn èèyàn fẹ́ gbọ́. Mo sọ̀rọ̀ nípa 2023-25 years ago. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ jẹ́ màmá nínú orin, ìgbà kan wà tó jẹ́ pé àwọn náà wọ́n jẹ́ ọ̀dọ́, wọ́n jẹ́ youth. Fún àpẹẹrẹ, màmá fún mi àràgbà ẹ before kan tó ṣe orin wọn tó popular yẹn, wọ́n ti kọ́kọ́ ṣe record kan ní 1989. Ọlọ́run ìgbàlà ó tiẹ̀ tó di ayé bàbá wa báwa táyé wa ṣe àbáyé sí òní ó fi ń pè wọ́n ní ìyá Zion.

0: Tamoto àti Tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ Tamoto ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
1: Scratch FM jẹ́ akẹ́kẹ̀ẹ́ kẹ̀kẹ́. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbájìdìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀rù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000 08071124000. Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olórun máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dà rán sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1# lórí ládìlú fm *347*1004*2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kaase.ng ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stadium ibodàn ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Ladilu FM 96.7.

0: Ọlọ́run ayin agbe oga. Adani mo gbagbe. Adani mo ku bi kan. Ah, where are they where? Awon wonu awonu osu kesan. Ya aya mi si luki. Omo mi baby mi ni na de mi se ko si eso mo ni mo nsu mo laju ni. Ah, Ọlọ́run a gbe oga. Aje won ofisi e. Le nki won lo si. Ọlọ́run a ki o, Ọlọ́run a ki o, Ọlọ́run a gbe oga. Ọlọ́run a si o ni oba awon oba. O fun a lori ofe atanfani o yonda fun a lati wonu osu kesan to di marun loni. Bi o ba se woni e ke bani. Bi o ba se wo nibo ni awa iba wa. Nigba ta lagbara ye fe fe gbara wa han o te fe gbara won te fe fi yan wa je oke ado oba ti o je kogun aye atogun oju orun o bori wa ogo ni foruko re ayo aso ni oba awon oba ama pe o mu wa la odun je pelu ayo atalafia la ise ni kankan nunu ebi ti wa be na ni awon olulufe le se laje lu nkankan oni ise mi eni ko kan wa ti gbogbo kan tin gbe wa Eku le o. Eka asan. Aku simi toni. Ibadan moja moja ta fi ku ara waju leru. Ibadan ilu ojo Ibadan ilu Ajayi Ibadan ilu Ibukunle. Awa lo ma gbo sasa mo sa mo gbo yaya mo ya. Ibadan ti meru teru e na tun meru. E mo gba soro won. Hey. Ha! Mo ki aloko Ọlọ́run oba. Mo ki aloko aso bora le Ibadan. Baba mi is Imperial Majesty. Oba Abdulrasheed Adewolu Akanmu Oladoja. Kabiyesi o. Arusa the first. Agba agba sowo agba oselu. O se be di gere gere o doba laafin. Odun kan pe bo ti baba mi o to gori apere. Ma da soro badan o. Mo e ba bura won koko ki wo tun bura won gbangba won ni enira won. Onigba won ba pari e si iwo ni si nbe. Mo nbe ni kan soro kan lo si ni aya ana mo ni ah ko mo kan o. E je wo ofisi e ka wo. Mo ke lo ko balogun le Ibadan. Baba mi o ba Tajudeen ni Ajibola. Baba mi e ku eye ori kadun te tun se laarin ose to koja yi. Opo elese loke pe Ibadan pojujo won sin eyin na logun Ọlọ́run. Mo ki aloko to Olubadan le Ibadan. Mo ki alogun ya lode o. Mo ki aloko are gbogbo magaji le Ibadan ka fata. Mo ki aloko balẹ gbogbo ti nbe nle Ibadan to je pe olori won. Baba mi ni. Ọlọ́run sọdún ọjà ayé ìgè. Ajọ ọkọ mẹ́ta pẹ̀lú ìyanu. Ọlọ́run sọdún ọjà ayé ìtún jẹ́gè. Àpapọ̀ ẹ̀wà ni báńtálẹ́. Olólóńdé tìlú olóńdé. Bàbá mi mo kí yín o. Ibi gẹrẹjẹ làá bá gbà. kule o gbogbo omo bibi ile ibadan ni gbogbo bi te ba lori gumere ni agbalaye mo ki teso teso mo keyin te si jologun nu won ki mo gaji ile toki omo ko logun o ma le agensa ku re mo ki o dada Ibadan seyin na logo lodo Olorun oba e ba nka re gugu mo gaji ile Ibadan oloye asini yo ari ori olosa kara o le gugu mo gaji ile Ibadan ara gugu wa ni o le baba mi npodun kan bo geregere se gbagbe eyin loko loko loki loki te fe ki baba mi pe ayeye odun kan ataye ori kado won eti ma bo le ise lagelu e mo je o to dabi tesi to di wolu kolu e le pe mi sori number mi abi ke ma bo yara akebi ati polowo oja gbogbo e ko wa logun logun e ko wa logbon logbon e ti mo pe e ba ti advert kan ni se lagelu gbogbo aye ni o gbo e mo gbe lo koro gbelu awon radio ti o la antenna bi te pe o npe abi won wa sori e se gbo pa kolubado ni eh ibi eso ibi eso won si wa aye o gbo be hun won o gbo e mo ya o tun e mo ya o se mo ko bo le ise lagelu baba mi o sa eye ori kadun won 80 ati 2 ojo ke dogbon osu inu yin o bo si o wa di ojo ke ni di logbon ti sosu kese ina ba kan na baba mi o tun pe ayeye odun kan to gori alefa baba mi e so po odun laye e ma fa eku ke ma fi degbera akamu mi akamu osa I will be any children in till law, only in till law. Come on, so far away, you pay if you keep it in Bawa, like, yeah. Oh, the band of Texas, my Bobby Moshe, we. Oh, you are not my one year loss, I see, Lebanon. Mokey, mokey, mokey. Ki mo gaji ile afonka oloye saidi aketunde awon ni oni oku sendi atolu ana ara awon mo gaji tin se daada nle ibadan ni mo ti so fun ni aya aje edogun pe mo gaji tin ba ti ri pe agbo le baba re o nawo atunse se eh ila ke mi bi eleyun won polongo ati gbogbo aye o gbo bi n ba si ri mo gaji kan to je pe ileke loke orun tin tali o le ah e gbo ko si jo fi bi se igbu aja oni kini aja oyo kika gbo ni ka gbo ku lai lai lagelu le ngbo 96.7 agbalo oba amurita ilu adebayo akande e keri gbogbo le ibadan ka fata awon eyan ku facebook mi denu oni won se akin loni Alaba Yusuf loju olomi ti wa nbe. Ara mi yaya aburo mi nkan oni si omo ko die die. Mo se bi tori mi ngba mi. Tori ba meji ko. Ibi abawole ale mo gba be jade. Ibadan ti Ibadan ni gbolohun aso wa wa mu gege wa ko wa pe wa wa gbe yun lo wa gbe leri. Omo gbo le kan na ejo ni a. E bi kan na ejo ni a. Omo si baba jo ni a. E mo ya o. E mo ya o. Iya to ba so lo be wu lo bi sokoto. E mo ya o. Agbole kan Ibadan ni. Ede kan ni esin so nu agbole won. Bo soro bobo soro oro aje bo soro oselu eni ori odibo fun ibadan na lo tun dibo re fun na ni ikan na ni e ma da soro won o se jaun ni gbegbe bigbegi bi amalari o se ni gbegbe atewedu to wa ko pon mo daada si ah yawura o mo ni wo se mo ni oro Emi injeun ija injeun ni ija e ba ja oni injeun emi o si jeun ni emi o ja mo ki ye kule ore ni ti o kini kule o ni pada nu e kabo awon eyan be ni facebook fun mi gan adeye mo olo ise mo ti ri yin ibadan o mesi o a mesi oro ago adewumi kazim adekazim mo kiyin I mafi oji ore mi mo kiyin mama ti mo kiyin Aziz Soli olugbe ni lati ilu ise Ige Kehinde Amos mo kiyin Adebayo ti mi layin ti boy Ti money mo kiyin dada Alaba loju olomi Amo oluyole e ka se gbogbo bi e ba wa Lori gumere ni agba nla aye mo kiyin re kan si Kehinde ojo awo mo kiyin o Rafiu tawa kalitu abi odun mo kiyin Yusuf Iziaka oye banji mo kiyin o Olami ki omo abile ore mi dada Anani yaya mo ri onbe Aro lati ilu ise eyan ore mi E seun se bi oju ona Adeye mo ola itan mo to ri yin be le kan si Oni baba 100 In ti e lo lu 100 ni laye Gbon ki mo sare ki si mo foju koku omo kankan Oluwa seun idowu won ti debe o Aboba ayoba mi mori yin be Abdul Samiu Oyewumi lati le Ibadan Ana wa nbe E ba ndobo e ba nshare logun logun e ba nshare logbon logbon E comment ke to like ibe Ba se ngbe le Ibadan te nse da oni won yin logun lodo Olorun ba ayo si ni fe kun mo le yin o La gelu le ngbo o Oke to gajo awon oke yoku egbe re lo. Radio ti o wale ti o si ni wale. Aware ale n to yibo gbodo ni laye boy bo niru e yo deru ewon. Bi o ni so n to yin ta ni to ebo gbodo ni be bo ba niru e wa lai nkan o se. Ibadan le oluyole. Aware o ma gesin ko sinu ile. Atun wa mesi oro awa go. Won da soro baba o fi won le o ani ni ra won ani lagbo ile ara won o eh o ma je ko ma di pe eh awon eyan pe kikan kikan se gba pe ni jejo mo soro kan Ikan lara awon ti o gbe le Ibadan ara ke so mo bibi le Ibadan sugbon ololufe le Ibadan ni O si sare ilu ebo Olorun ba ni ko ni toro ko bo lo wa pe ibo lo n le gbe gan Tohun oni kan wahala tohun oni kan yonu Iyawo re wa se wo si pe my dear a le gbe koja le Ibadan Ibadan ni oluyo ila lo baba ti ku on bi a wa yi ta wo ilu ebo ta wa iya Ibadan la da gba Tori pe Ibadan ni ilu to lalaafia ju nle Yoruba. Tomi si omi o to won ejije esin won esi jije omo iya. Ibadan la gbe o. Lo ba kowo lo ba rale. Ibadan. O se fence lo ba to gbe gate si. Ibadan ye o. Emi kan ti bonu le o si wo gate e o si wo gate ndanu. Tosi ti gbe ta laroye o baba mi olubadan le ibadan gbo omo ibadan ibadan e da soro yi o balogun le ibadan e da si o olubadan le ibadan e da si mo ke gbogbo olodilede le ibadan e dakun e gba wa Jesu pe oni le ibadan lo wu un ati gbe o se survey o se plan o ba ni eje nton lo re sisi aje die sin bi mu wa kin le ba pawo njo kin le ba tujo le kan na ki wa bere se ngbo se fence to ti gbe gate si tan amunibu ni eran bi yesi bo be o be su ko be gba ni se fo block lo wi gate da lo gbe ti olowo oye bi ye agba wa le ibadan eni o seru ejojo la ba waju ofin baba mi experience magic si olubadan ti le ibadan won ni be se gori ale fatan won ni anise awon o fe gbon ti je pe enikan o enikan o ma dori le enikan abile te enikan ti tafe enikan tu wa ni o lagbara ka bo mo yan kan abo nloko kan abo nga te enikan kan o ti e ga to awon o fe gbo awon o fe gbo kala o fi awon lori ile iru gbogbo o iru gbogbo la pala be un awon ti won se atokun barakunrin se nle ran le ibadan mo ti pe won laarin ose sugbe won mo ni e lo ni e yoju o a da ko ton daada a po oku e eni ori o mo le ibadan eni ori eni o eni ori o batan eni ori o jo eni ori won jo dore yo jolamba ko da bado feru e mo oluya le feru e mo gbogbo ti en pe ni le yoba pata lo le ibadan ibi ori ton ton o ti wa eru atoru ko ri o je iba ajo mo fe iba ajo me be iba ajo mo osogbo iba ajo mo kirun to ti je pe yoba ni o da bo ja wusa bo je ibo e lo sona ologun eru nle nle be o ile to to egberun bi mewa nbe lo re ka daada awon awusa loko e fo le lefo lawo nle ibadan e mo so aloko ta ije jamagaji yo fi le kan run ele baba mi ti lawon fe ni kenikan ko mo fi kenikan ko mo so lu ile e mo so le ilenu bi se owo yin o ba ka me lo re wa mi se ibadan ah ibadan yo aje nku nbe un ayeye odun kan baba mi It's Imperial Magic si olu ti le ibadan ti e pe odun kan ti gori alefa se gbagbe sesun eh lorun eh adebisi eh iro pe le mu olonjo yen
1: a kilode
0: ah won ni a mo po wa
1: o ti gba ye ose kan
0: won ni a mo po
1: o ti gba ye ose kan
0: bi bola gan won ti fun ka
1: gelu gan ti fa ye ose kan le pe ka lo fi ka lo mo po
0: aniwo
1: ka lo mo po o mo pe baba ti n po pelu ogun dugba ati wo ataki o ma kin gbogbo agbaye ni o ma gbo
0: o wa ni ko mo wa
1: ah iro
0: mo ni
1: o je ri ogun
0: won ni ko ma fa ani o fara bale won o ni o mo wa gan
1: mo je ri ogun
0: lo pe ero won o fe kero po nu gbangan
1: ni ro awon yi se ro iyan la wa
0: o da wo ti gbo wo eh in daro in ba mo soro are central council of the indigenous spoken barrister ajeni sulaiman o ma je wole e ku eto ibadan ati gbogbo awon to wa lagbeni yen mo kin daada the personal assistant to the Olubadan of the land the press secretary of Olubadan of the land gboyin mo ki e se omi ojo jimo e dakun o ai bere se o ejo o e ba n fe loju ni o ile ibadan je ile to gba aye to si mu alaafia dani
1: beni
0: e lo ye iwe tan le ibadan wo jagun jagun la won to tele ibadan do jagun jagun ni won won e sagbe won e si sonsowo jagun jagun ni won akoko ni pe bi ogun won se tele ibadan do tan ni ru won ogiri wa e lo gbo awon jagun jagun yen e to to yen wa nbe laarin won
1: beni
0: lagelu gan ife lo ti wa
1: beni
0: e lo ye iwe tan wo daada
1: beni
0: be la won loko loko ah lana ni lu oyo ejo le ni won gbe ohun imo bi ayi mo le se roku ra lana ko etede
1: alare ijagba ah nkan gbe nkan
0: omo bibi ilu oyo lati ilu oyo to ti wa do bibi ile ibadan to ti di o agba sowo le ibadan ilu je balogun ilu oyo lana
1: kabiyesi olodumare
0: eyi na to nti wa eyi na to nti wa awa la ni ibadan to fi dogbo mo so eyi na to nti wa eto egboniyan o eyi na to nti wa o to eyi na to nti wa awa la ni ibadan to fi dogbo mo so eyi na to nti wa se pe ẹgbọ́n ni ẹ rí pé àwa lá ní ìbàdàn tó ẹ lé dógbòmọ́sọ láyé kẹ bá dẹ̀lú ọ̀yọ́
1: bẹ́ẹ̀ni ẹ sì gba ìbàdàn kọjá
0: ẹ wá mọ̀ gbọ́ kínní kan o kò sí agbo létí ń bẹ́ lú ọ̀yọ́ tí ò fẹ́ sí ilẹ̀ ìbàdàn
1: bẹ́ẹ̀ni
0: kò sí agbo létí ń bẹ́ lógbòmọ́sọ tí ò fẹ́ sí ìbàdàn ẹ lọ wo la ojú bàbá sọ̀hún àná ṣe pé sọ̀hún tò ní òkọlà sọ̀hún àná ẹ lọ wo la ojú wọn bàbá wa Adéyẹmí ẹ wo la ojú wọn àtàwọn bá bẹ́ẹ̀ ńlẹ̀ ìbàdàn ilẹ̀ nílà náà ni wọ́n ń kọ́ ńlẹ̀ ìbàdàn ìlú fi jẹ́ pé tó bá dásọ̀rọ̀ ńlẹ̀ ìbàdàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tú ọ lọ́ mo jẹ ni nkan fun 10,000 kan pe lo wa bere
1: wa bo sori facebook
0: lo wa fora lo wa fori oto gba to lo si pele pele pele won yanju oro won o adebisi
1: yara won ti yanju e
0: kini kan wa wa mo oro badan ti o ye nikan kan laye koda bi mo se je won bi le badan to ko ye mi dola se nja yin tan
1: lo ya
0: gbogbo ọtí bàdàn bá fà látago mẹfà láàrin ìdajì àbí òye jago méje àbọ̀ sí mẹjọ olù kó tó dago mọ́kànlá wọn parí ọrọ̀
1: àwọn
0: ti yanjú ẹ torí pé gbogbo wọn ọmú kan ni wọn mú yàrá kan ni ẹ ti tọ́jú wọn ilé kan ni ẹ ti wò wọn
1: ọmọ láìpo ni
0: ká ń bá wọn dá sọ́rọ̀ wọn kọ́ntínú. Hello. Eban gba mo ke.
1: Lanti.
2: Baba dara fun yin.
0: Ase idumo da teyin na.
1: Teyin na.
2: So wa bi so wa da gidi bade so wa do mo bade ni e je ka ti eteru. Itori o mu wa lo ku bade. Ba bi ni ti wa lo. Ah. Le ko isi ise nla ni o.
0: Olorun e jaki.
2: Iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe o.
0: Ọlọ́ọ̀ni ẹja kí.
2: Gbogbo ibi àgbáyé gan lẹ̀ ń bá sọ̀rọ̀.
0: Ọlọ́ọ̀ni ẹja kí.
2: Ọlọ́ọ̀ni ẹja kí. Ọjọ́ kí. Ní ṣe o. Ní ṣe o. Ní ṣe o. Ní ṣe o. Ní ṣe o. Ní ṣe o. Ní
0: ṣe o. Ní ṣe o. Ní ṣe
2: o. Ní ṣe o. Ní
0: ṣe o. Ní ṣe o. Ní ṣe o. Ní ṣe
1: o.
0: Ní ṣe o. Ní ṣe o. Ní ṣe o. Ní ṣe o. Ní ṣẹ́rí tàlejò bá ti kó sí wọn láàrin ọmọ ìdára wọn mà gan mọ̀ ní. Ẹ wo ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín lónìí sáà Ìbàdàn mo gbé fún ọ má tẹ ọkùn ọ ẹ wo kí wọ́n tó kú ṣẹ́rí kí Ìbàdàn tó kú lọ sí campaign àbí òye yìí wà láì mo ti jọ ríra wọn. Yóò dá wuyi bàbá yìí. Ẹ bá gbọ́ bó ké.
2: Lanti.
0: O kọ yí.
2: Àrùn àbẹ̀ láti ìṣe.
0: Yóò dá wuyi.
2: Mo kí n gan kú sórí ipò.
0: Ẹja kọlọ ọlọ́ọ̀nì kan ni ẹja máa kí.
2: Kò ní rẹ̀ mo kí gba ọ mo kí gbogbo àwọn kí èyí tó wà ní ẹ̀yẹn kúṣẹ́. Kẹ́rí olúpo. Àyá ó ti bẹ́ẹ̀lẹ̀ ti bí ari ti pẹ́. Ẹ wo ni agbára ọlọ́run fòun ṣe fòsì lẹ́yìn àti kábíyèsí bá mi Olúbàdàn. Lágbára ọlọ́run ẹ̀mí ọlá ogun.
0: Àṣẹ.
2: Kẹ́rí láì àfẹ́ kí ẹjọ́ agbalẹ̀ onígèètì yìí àfẹ́ kí ẹjọ́ rẹ̀ oko lọ fà á àfẹ́ kó pẹ́ rárá kẹ́ẹ̀dì kéde fún wa yí pé ó ti yẹ bú. iru nkan bayi ere ye rugbe ere ba lo da ko ma ye eyin ibade lara uja lara
0: e mo wori
2: bo ti ba se la fe ge ko da ko inupo e bo le je ta gbo kan ba re ayo lori re
0: e
2: ko tu
0: e gbo logun olohun
3: hello e ba ngbo mo ke
0: lanti lanti
3: soli olugbile lati seyin ni o
0: e baje
1: seyin o ro omo ebe di mo
3: ko adupe e ko to ko ni baje o
0: ami o
3: olohun ma mu yin te siwaju
0: ami o
3: ojo e ma pe baba olubade lati fe po to
0: ko ni e ojo nu odun kan ti pe
3: olohun je o pe lori ko
0: baba won ase wa
3: o se pe won se ji na o
0: ase wa ase wa
3: ko won yi ni bade yo ma da lo
0: se
3: yo ma da
0: ta ti
3: nigeria yo ma da
0: ase o ase o
3: ti to ni ko kan wa ni wa da
0: be amen
3: so ni olubade lati seyin
0: e ni baje o ojo
3: so ni ti ase o ase o
0: e ba n pa mo se
1: lanti lanti
4: lanti lanti
0: o ko yin ati bi e tin pe yin
4: Abile ko agore deja sola latago ori yama ni daru
0: ami olohun
4: ati yin mama se ba se ni baje
0: ami
4: o alomo polongo lo ologun ma le gbogbo awon ma daru olohun pa le won mo gbogbo ma ko ni won ta bi se o si le wo ni
0: ah le wo re
4: awon na
0: bi tete ni le wo re
4: bo ile eje ki ti awu e je ga n te ti oru ewo ko ti mo darin ke so mo pa wa
0: yo fi dan yo fi dan e ba n gbo mo oke
1: lanti lanti
2: lanti lanti
0: mo n gbo yin oju mi inu nnu mi ndun
2: e ku
0: e ja ko
2: ni olohun e ba ni lagba olohun
0: aseun aseun
2: abu temi oye wu mi lati elegun sale lodi
0: mo je ri yin
2: mo ki yen fun etoko ni baje ibalohun mo da bi
0: amoye
2: gan na gbogbo won
0: wala amoye gan ni
2: amoye gan gbogbo wa patapata
0: eh gbori kan ni
2: e ta wo
0: e mo nbo wi ko kele bi o pe bi e mo o e wo mo egan e wo mo aburo kele bi o pe bi e mo o e wo mo egan e wo mo aburo
1: kele
0: e ba gbo mo oke
1: lanti lanti
2: oruko
0: enam
2: papa ni
0: oju
2: mi fi ma ju so ba se ko
0: to odupa o
1: ami
0: ami
2: agbade wa lo ni pele
0: se ami
1: ami
2: wa ba ti ko mo ki ka je si wa
0: is in very emergency
2: ta
0: ami esu
2: ni ba ti baba ti fe jo ba ti mo ni so mo ni ba jo ba jo ba la ni ri
0: wallahi
2: Ijin Oluwawo mi se mi o san.
0: Oluwa gba mi le mi o la.
2: Oluwa gba mi le mi o la.
0: Oluwawo mi se mi o san.
2: Oluwawo mi se mi o san.
0: Owo yin mejeji n le ma fi bo, e ma fi bo ti le oni o fi su. Niwo yin
1: da.
0: Niwo yin ojo mejo, igboro yeyo logo lodo Olorun. Be ni o ri, be ni o ri, be ni o ri, be ni o ri. Oluwo san lobo Olorun ko lo wo yin san. Olugbala ni ko lo gba yin la.
1: Ami ase.
0: E ba n gbo mo oke
1: lanti lanti
2: lanti lanti
0: eh alaba
2: olupo alelu
0: eh baje o
2: omo alelu je joba
0: oju odi ni
2: se ko ni se ni bo ni se mi alaba ba bi lati jo lori akedemi mo ti baba wa kabiyesi eni mo gbo se mi gbo olohun
0: ase o ase o
2: olupo ile ba no bi o fe ni ko ki ba mi to wa gbe na o olohun ni je baje o
0: ase o
1: ase o
0: E ba n gbo mo oke.
1: Lanti lanti.
2: Lanti lanti.
0: Ah, baba.
2: Baba olupo alelu.
0: Oju oni yin ti bele ni te.
2: E le so mo lagba olo.
0: Ami ateyin na o.
2: Olaba lo ti.
0: Ami, ami.
2: Lagba olo atomi ju ati yeju e le mu kokan funa o.
0: Ami Olorun, ami o yara bi. E se mo dupe o.
2: Oruko temi ni Oji Omo West.
0: Omo West.
2: That is United States of Ileto Akedemi.
0: E ni damu.
2: Ah, mo fa ko yi ki Olubadan.
0: Ah, e wa le se lagelu ni o. E te fe se won ebi le ebi, ebi le fe jorun owo ba o. E ba ti fe ko Olubadan le Ibadan. E pe yen pe mi sori ago. Bi number mi o ba ti le gbe atete, e ma bo le se lagelu. E mo je ni yan ko so fun pe radio yi na won gbo, won gbo n to mu lohun o. O gbo antinari o da o. Hello.
2: Hello.
0: Hey, e ka se. Yes, sir. Lanti.
2: Olórí Ajíbádé láti Mẹ́lẹ́dé ni o.
0: Ojú òní yín ti.
2: Àmì. À ń retí ni ọdún kan bàbá wa. Gbogbo wa náà láti wọn. Tí bàbá gan bá gbé lórí Ajíbádé láti lódún tọwọ́ Mẹ́lẹ́dé ni lódún mọ́kọ́lé sí bàbá.
0: Ẹ ṣeun, iṣu, ó ti fẹ́ mọ lọ bí ìkéde báhùn. Èyí náà sí mẹ́pọ̀ ní ọjọ́ kẹfà ní oṣù tíṣẹ́lẹ̀ kẹsàn-án kó kó di pé owó oṣù mi lẹ́lọ́ fẹ́ fi ẹ̀díìtì báwọn ẹ bá fi ẹ̀díìtì owó oṣù rẹ̀ ní.
4: Àwọn bá ń gbọ́ mọ̀ òkè.
0: Láti ọmọ tí rè.
4: A kú ọdún kan di bàbá
0: wọn. Ọdún kẹmi o.
4: Àṣẹ o.
0: Inú mi a mọ́ dùn. Ẹ̀gbóni ni owó ku kọ́bọ̀ kan lọ́wọ́ mi. Má fi sọ ọmọ Ìbàdàn lálejò. Ọmọ Ìbàdàn ò jẹ́ báhùn. Owó ku kọ́bọ̀ kan lọ́wọ́ mi. Má fi sọ ọmọ Ìbàdàn lálejò. Ọmọ Ìbàdàn ò jẹ́ báhùn. Ẹ máa ń gbọ́ mọ́ òkè.
1: Láńtí onídàbọ̀.
0: Proud of myself. Bàdàn ní Olúyọ̀lé. Ẹ bá ń gbọ́ mọ̀ òkè. Àwọn ti lọ níbẹ̀ ni o. Àbí sójú òpó lè fẹ́ bùn ni. Ẹ bá ń gbọ́ mọ̀ òkè.
2: Láńtí.
0: Oko yín àti ibi ẹtí. Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ká lè gbádùn ara wa dáadáa.
2: Orúkọ mi ni Àfá Muhammadu Buhari Bàbá Ẹ̀yẹ́dí ẹ̀ lábẹ́rẹ́ méjì.
0: Ọ̀rẹ́ méjì ńlá Ìbàdàn, ọ̀rẹ́ méjì Agúgù.
2: Ọ̀rẹ́ méjì Agúgù.
0: Mo kí yín.
2: Ẹ lọ bá gbà mọ́ ni.
0: Àmì àtẹ̀yìn náà.
1: Àtẹ̀yìn
2: náà. Àmì. Ṣé o fẹ́ láyé mi?
0: Àmì ọlọ́run.
1: Àmì àtẹ̀yìn náà.
2: Bó ti a rí ìfọwọ́ da fẹ́ẹ̀ di pé yóò dá báwọn ọmọ yìí dìrì.
0: Àmì náà kò fáyà kù.
1: Àmì.
2: Ẹ̀mọ́ tó dúpọ̀ àwọn èèyàn dò sínú lẹ́yìn òní bàjẹ́ láyé.
0: Àmì ọlọ́run.
2: Amen. Wàhálà àṣìyí tẹ̀lé Muhammadu.
0: Ami.
2: Bàbá Ṣahálí Ṣahá.
0: Ami.
2: Àlá tẹ̀lé Nàìjíríà.
0: Amina.
2: Iná.
0: Amina.
2: Wàlá àwàdà.
0: Ẹ ṣe mo dúpẹ́. Ǹjẹ́ èyí ni mo dá ọjọ́ kẹta oṣù kẹsẹ̀yìn fún Abíyàbá?
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ jẹ́ kí n nọ́mbà tẹ́ pè mí sí àbí òye yín. Màá pè ní ìsìn ẹ fi àkáǹt nọ́mbà yín ránṣẹ́ sí mi. Àbí òye yín, inú mi dùn ara mi sì yá, inú mi dùn. Ẹ ṣe mo dúpẹ́.
2: Ẹ̀mí yín ó dùn.
0: Amina. Ẹ ṣe mo dúpẹ́ o.
2: Ẹ̀ṣẹ̀ yín ikú òní yà yín.
0: Amina. Ẹ ṣe mo dúpẹ́ o.
1: Ẹ ṣeun.
0: Ẹ bá ń gbọ́ mọ́ òkè.
1: Láńtí.
0: Orúkọ yín àti ibi ẹ ti ń pè yìí.
2: Ọlárẹ̀wájú ní kí ọmọ ìbílẹ̀ láti Àpáta gbàngàn.
0: Yóò dá fún yín.
2: Lẹ́sẹ̀ olúko.
0: Bàbá.
2: Nǹkan ní ṣe mi lágbára ọlọ́run. Ẹ̀mí ṣàìsọ̀. Ẹ̀fún òní mú tanátaná kó máa taná. Gbogbo ohun tí ó di kẹ́sì ní ṣètò ọlọ́run yóò ṣẹlẹ̀ sí. Gbogbo ẹran báyìí ní dáríjọ ọgbọ́n ẹ̀dọ̀ láti rí tọkùnrin tó kiri. Wọ́n á fún rere, wọ́n á fi wá erí. Lágbèlú náà wà ní Bàjẹ́. Òkè yóò máa lọ. Lájọ Fẹ́mi náà wà ní Gbàrú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Wọ́n máa fa lọ́run. Wọ́n ta náà àríyá. Ọlárẹ̀wájú ní kí ọmọ ìbílẹ̀ láti Àpáta gbàngàn.
0: Ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run ní ìfẹ́ yín. Ẹnìkan níjọ́ tí wọ́n ti ń ṣàdúrà fún òun ní kò tí ì gbà. Oníjẹ wọn tọ́ lé pè náà. Ẹ bá ń gbọ́ mọ̀ òkè.
4: Láńtí.
0: Orúkọ yín àti ibi ẹ ti ń pè mí.
4: Alhamdulilayi. Orúkọ mi ni Abdulrahman Akọ́láwọlé Àjàdí. Ekè Babalákúrẹ́. Mo ń pè láti Arówó Jẹka, Ayégbé Olómi.
0: Ojú òní ti yín.
4: Ṣé ẹ rí bí mo ṣe ń gbọ́ yín láti bíi 30 minutes? Orí mi dẹ̀ ń wú.
0: Tó.
5: bọ́lọ̀ ṣe ṣe nù.
6: mo wa kọ orin kan tí mo ṣe ń kọrin yẹn mi ò tí kọ tán ẹ̀yin náà wa kọrin yẹn pé tó bá kú kọ́ bọ̀ kan lọ́wọ́ mi
7: má fi sọmọ
6: bàjẹ́lálejò
7: ọmọ ọgbọ̀n dàdà
6: mo jẹ́ ṣètẹ̀ pro ẹgbẹ́ ọmọ ìbàdàn ní ondo state.
5: yóò dá fún yín.
6: irú gẹ́gbà tí a fẹ́ kó ẹgbẹ́ wa jáde ọmọ epo àkàlà pé tí àkùnrin ẹ̀ ń gbà yẹn. torí ta bá ti ń gbọ́ ìbàdàn inú mi kan mọ́ ẹdùn ní sẹ́wárí bí ẹ̀yin méjèèjì tún ṣe wá ń ròyìn ìbàdàn orí mi kan wú. lẹ́ẹ̀kejì mo kí bàbá wa olùbàdàn oríire ọdún kan
5: oríire ni ìpínlẹ̀ kan mo ní tí bàrẹ̀ bá ń lọ campaign. mo dára wọn mọ́ ó mo sì dágbo lé ara wọn mọ́. láti 1979 tó fi dòní lẹ́yìn ìwé ẹ̀tì ẹ̀ tó ti ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ hun. ǹjẹ́ tó gbọ́rú ẹ̀ mọ́ níbo bí ó ṣe ń jagun ẹnu tí ń jagun ètè bẹ́ẹ̀ náà wọn ó tún máa jagun owó sápò ara wọn. ìwọ lọ ilé òbí ṣẹ̀ṣẹ̀ lé apẹ̀rín ńlẹ̀ ìbàdàn gbogbo ẹgbẹ́ òṣèlú ni wọ́n máa ń ṣe lé apẹ̀rín. wọn ò torí ẹ̀ sára wọn lọ́gbẹ́ ríjọ ti bẹ̀rẹ̀ ẹ bá ń gbọ́ mọ́ òkè
1: láńtìláńtì.
6: láńtìláńtì
5: ojú òní yín ti
6: olúpo
5: sá
6: ojú òní tí ẹ
5: o àṣẹ àtẹyin náà
1: ìmàrí àtẹyin náà
6: lágbára ọlọ́run àbáwọn kájọ
5: ìbàdàn àmì ọlọ́run
6: ọ̀jọ̀gbọ́n ọlánìyàn ọba
5: ọbaṣá bàbá mi
1: láti san yóò.
6: mo kí bàbá mi imperial majesty.
5: ẹ wà ó ti fẹ́ bọ́ polówó ọjà báyìí mọ́ bínú bàbá mi ó ti fẹ́ bọ́ polówó ọjà. mo kàn mọ́ bá ń ṣíjọ ní tráfíìkì ni nígbà bá dì parí oṣù nígbà ni owó yóò mọ̀ pé wọ́n wà ní níjọ́ kan tí ẹnìkan kọ́ lúbàdàn ṣe pé níjọ́ náà mẹ́rin ni ó wà ẹ̀díìtì ẹ̀ ó bà ní sẹ́ńjì yòókù rè gbàmí ìkọlẹ̀ bó fẹ́ káwọ́ ọkọ̀ báwọn. ẹ má bínú o ó mọ dàbí ìgbéraga gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lájò tẹ́ ẹ jọ́mọ àbàdàn ẹ pè mí kí n bá yín ṣèkéde àti polówó ọjà rẹ̀ kẹ́ mọ́ kó lùbàdàn tán àbí kẹ́ ẹ kàn sí iléeṣẹ́ alágẹrù lórí ẹ̀rọ ayélujára gbogbo nǹkan ó kàn mú yẹ̀sì ni ọ̀sẹ̀ kan láàsì fi ṣe tètè ròyìn odidi ọ̀sẹ̀ kan láàlò torí pé àwọn ètò kan ń bẹ tí wọ́n fẹ́ tó pé ìjọ

0: níbẹ̀ ni ó ti gbìnà ìyá kó tó wá di ọ sátidé táwa fẹ̀ lójú ẹ̀yìn nínú ẹ̀ ni wọ́n ti sí ilé ẹkẹ́ bí ẹsẹ̀ ni mọ́mú ọwọ́ ẹ̀ sáà ń dò mí ni pé
1: àní
0: ẹni mọ́mú ọwọ́
1: àjọ débẹ̀ ni mo jẹ́ rí
0: ọmọ wọn ní ọlọ́sọ̀ọ̀sì mo kíyìn alájẹ àǹbàlẹ́ àṣìṣì mo kíyìn ọmọ wọn bàdàn ní olúyọ̀lẹ́ ìbàdàn mọ́jàmọ́jà tá a fi kọ́ra àwájú lẹ́rú ìbàdàn tí mẹ́rú tẹ́rú ẹ̀ náà tún mẹ́rú bàbá mi john ajibọlá olúwọlé ọkọ ọmọ mi olúbùmí olúwọlé ológun ẹrú ńlẹ̀ báyìí ìyá ọlọ́jọ́ bínú. Abimbola ń jáde lọ polówó ọjà báyìí ṣé a máa lọ báyìí torí wọn lọ́rùn gbèsè. ẹ wo mo ń padà bọ̀ ó tún kà àwọn nǹkan kan tí mo fẹ́ já yín sí tẹ́sán wípé dandan ni kí lè ṣe alágẹlú polówó yín ẹ kú kalẹ̀ mọ́ ń bọ̀.
2: Ladilu FM 96.7.
3: Ọlọ́wọ́ gbọ́ngbọ́rọ̀ is turning things around. Thanksgiving,

0: ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olórun máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣe ní ilé ìdáná tí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣe tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Ládìlú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stadium ibodàn ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ikede pataki lati owo awon apapo ile ise aladani akonirin ajo fun umura ati haji tijoba Nigeria ti Saudi fowosi Association for Hajj and Umrah Operators of Nigeria ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji ti ilu Nigeria ti amosi nakan ti fun wa ni gbedeke asanpari owo Hajj 2027 ni ojo 26 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo eyi te fe ba wa ninrin ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ile ise to ba jo megbe ahun ni kan ni sanwo yin fun o lati mo won e wonu iwe iroyin punch to jade lojo monday August 31st, 2026 ta wa yi tabi ke kan si office won to kale si number 6 odadi pupo oduwole street ojodu lagos telephone 0706738-3369 tabi 0811604-5859 ero alatagba awon ni ahunswz@gmail.com ati ahunsouthwestzone@gmail.com alobo alogba alodewa sori re

0: frequency 312 ẹ̀sì tẹ́ǹbọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágilú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

aṣojú lórílẹ̀-èdè wa Nàìjíríà sí àjọ ìṣọ̀kan àgbáyé ló ti ṣàlàyé pé ààrẹ Bọ́lá Tinubu òun náà ló ní ẹ̀tọ́ láti rìn yan fàǹdà ní orílẹ̀-èdè Amẹ́ríkà nínú ìpàdé àpapọ̀ ti àwọn orílẹ̀-èdè ti ìṣọ̀kan àgbáyé. Àgbáríjọpọ̀ àwọn ìgbìmọ̀ ìdí ìtúnrisí ìyànnìsípò àwùjalè eléyìí tó ń bọ̀ náà ni wọ́n ti ṣàlàyé pé àwọn kò fẹ́ kọ́nu kọ̀ nínú ìyànnìsípò ọ̀hún. Tehran náà ni kọlu ikọ̀ ọmọ-ogun orílẹ̀-èdè Amẹ́ríkà tó sì jẹ́ pé ó tó àwọn ọkọ̀ agbépo mẹ́ta tó jẹ́ tó orílẹ̀-èdè Amẹ́ríkà eléyìí tí ọwọ́ bọ́ǹbù àrá tí ó bà. Ààrẹ fún àjọ FIFA Infantino òun náà ló ṣetán báyìí láti díje dupò lẹ́ẹ̀kan sí ní báyìí ẹgbọ́ ròyìn òun lẹ́kùnrin rẹ̀.

aṣojú ni orílẹ̀-èdè wa Nàìjíríà sí àjọ ṣọ̀kan àgbáyé ẹni tí ń ṣe aṣojú Jimo Ibrahim òun ló ti ṣàlàyé pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni orílẹ̀-èdè Amẹ́ríkà kò ní ẹ̀tọ́ láti mú nínú ìpàdé àpapọ̀ eléyìí tó jẹ́ ti àjọ ṣọ̀kan àgbáyé eléyìí tí yóò wáyé ní New York lórílẹ̀-èdè Amẹ́ríkà Ibrahim náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé pẹ̀lú àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan ààrẹ Bọ́lá Tinubu nípa àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó ti ṣe tó bí ọdún bíi 18 sẹ́yìn òun náà ni orílẹ̀-èdè Amẹ́ríkà kò ní ẹ̀tọ́ kankan lábẹ́ òfin láti gbé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìpàdé àpapọ̀ eléyìí tí ó ń bọ̀ ibẹ̀ náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ó ní nínú òfin eléyìí tí ó rọ̀ mọ́ ti àjọ ọ̀hún tó jẹ́ ti abala kọkànlá eléyìí tó jẹ́ ti ọdún 1947 òun náà ni òfin ó fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà láǹfààní àti ẹ̀tọ́ ọ̀hún láti wọ orílẹ̀-èdè ọ̀hún àti jáde síta ibẹ̀ náà ló tẹ̀wájú náà rẹ̀ ó ní pé àwọn ìgbésẹ̀ eléyìí tí orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó lè gbé òun náà tí ó lè pe ti orílẹ̀-èdè wa ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó bá ṣetán láti kópa nínú ìpàdé àpapọ̀ ọ̀hún òun náà ló jẹ́ pé òfin ọ̀hún náà ló dáàbò bo ààrẹ àti mọ̀lẹ́bí rẹ̀ nínú ìpàdé eléyìí tí ó lè wáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà ẹni tí ń ṣe agbẹjọ́rò àgbà tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fàlànà òun náà ló ti ké pe àjọ amúnimọ́dá eléyìí tó ń rí sí ìwà àjẹbánu EFCC láti tanná wádìí owó kan ilé tó tóbi bílíọ̀nù 327 owó náírà eléyìí tí wọ́n pinya mọ̀ fún àwọn tí wọn kò rọ́wọ́ rí àti àwọn tí wọn kò rí nǹkan ṣàjẹnu orílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀ ni Fẹ́mi Fàlànà náà ló ṣàlàyé ọ̀rọ̀ síta lónìí tí ń ṣe àjọ ìsinmi níbi tí ó ti rọ àjọ ọ̀hún láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àyẹ̀wò ìwúwo fún orílẹ̀-èdè wa Nàìjíríà nípa owó ọ̀hún àti ibi tó wọlé sí níbẹ̀ náà ló ti wá rọ àyẹ̀wò ìwúwo ọ̀hún ẹni tí ń ṣe Sakachira láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àsomọ̀ ìjọba àpapọ̀ láti mọ ibi tí owó ọ̀hún tí ó wọlé sí àti láti rí pé àwọn tí owó ọ̀hún tí wọ́n pín owó ọ̀hún kí wọ́n fi ojú wọn léde kí wọ́n sì fi ojú iná òfin níbẹ̀ náà ló ṣàlàyé pé ó tó bí àwọn mọ̀lẹ́bí tó tó bí 3.2 million àwọn tí ó yẹ kó jẹ́ àǹfààní owó ọ̀hún ṣùgbọ́n tó dé pé àwọn ìka ìdá ọ̀hún náà ni wọ́n pe àwọn owó ọ̀hún tí wọ́n sì lò ní pòǹpò ó wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé irú eléyìí ó fi ojú hàn wípé ìṣàkóso eléyìí tó ń bẹ lóde òun náà ló jẹ́ pé wọn kò ní ìfẹ́ aráàlú lọ́kàn tí ó sì jẹ́ pé wọn kò ní ìwà àkóyawọ́ nínú ìṣàkóso sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn àgbààgbà nínú mọ̀lẹ́bí fẹsẹ̀ngbòà eléyìí tó bẹ̀rẹ̀ ní ìjẹ̀bú òde òun náà ni wọ́n ti kéde báyìí síta wípé àwọn ṣetán láti wá ojútùú sí àwọn ọ̀rọ̀ eléyìí tó jẹ́ sí ti ìyọnisípò ti àwùjalè eléyìí tó jẹ́ ti ìjẹ̀bú òde nínú ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí ó jẹ jáde òun náà nípa àṣẹ eléyìí tí gómìnà ti ìpínlẹ̀ ti ogun tí ó pa pẹ̀lú ẹni tó jẹ́ àwọn ayọnisípò ti ọba tọ́jẹ́ bíi mẹ́sàn-án níye nípa pé kí wọ́n tètè yan ọba ọ̀hún léyìn òṣọ́ka níbẹ̀ náà ni ìpàdé pàtàkì òun náà ni ó wáyé nínú mọ̀lẹ́bí ọ̀hún tó jẹ́ pé àwọn ọmọọba obìnrin àti àwọn ọbabìnrin náà ni wọ́n pé jù tí wọ́n sì ń ṣe ìpàdé ọ̀hún lẹ́yìn ìpàdé ọ̀hún náà lẹ́ni tó wá jẹ́ adarí fún ti ẹgbẹ́ ọ̀hún tó jẹ́ alága nígbà kan rí fún àgbáríjọpọ̀ àwọn àyẹ̀wò owó lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí ń ṣe ọ̀túnba owó yẹmí òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta níbi tí ó ti ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé ìpàdé ọ̀hún òun náà ni ó jẹ́ pé àwọn ti forí okòó sọ̀dùn nípa ìgbésẹ̀ eléyìí tí àwọn yóò gbé láti rí pé àwọn tètè yan ẹni tí yóò jẹ àwùjalè

àjọ ẹ̀ṣọ́ ojú pópó parapọ̀ mọ́ àjọ ilé tó jẹ́ ti elétò ààbò ti àbáraẹniláàbò ló fún ti ìpínlẹ̀ ti anambra òní ni wọ́n ti kó ogun lọ́gọ̀ àwọn òṣìṣẹ́ wọn sí orí afárá ilé tó jẹ́ ti first niger láti ọjọ́ keje títí di ọjọ́ kọkànléní ogún látàrí bí wọ́n ṣe fẹ́ ṣe àtúnṣe sí ọ̀nà ọ̀hún tí ó sì wà ní títì pa níbẹ̀ náà ló jẹ́ pé àtẹ̀jáde ilé tí wọ́n tẹ̀ jáde láti ẹ̀ka ilé tó jẹ́ ti ìtanijí ní ti àjọ ilé tó jẹ́ ti ẹ̀ṣọ́ ojú pópó ti ìpínlẹ̀ ti anambra parapọ̀ pẹ̀lú ti ẹ̀ka ilé tó jẹ́ ti ìròyìn pẹ̀lú ti àjọ nscdc ẹni tí í ṣe margaret anabi àti ọkadìgbò edwin àmúyẹ́jì náà ni wọ́n ti fi àtẹ̀jáde ọ̀hún síta ìpè àwọn ṣetán láti ṣiṣẹ́ parapọ̀ láti jẹ́ kí àwọn tí yóò mọ náà nà wọ́n àti àwọn akọ láti sínẹ́dọ̀ àti láti darí wọn fún lílọ bíbọ̀ àwọn ọkọ̀ láàrin ọ̀sẹ̀ méjì ọ̀hún ibẹ̀ náà ni anábẹ́ ṣàlàyé wípé ìfọwọ́sowọ́pọ̀ ọ̀hún ọ̀nà ni láti dẹ́kun sókèrè fàkèrè eléyìí tí ó lè suyọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ti orí afárá ọ̀hún níbẹ̀ náà ló ti wá rọ àwọn awakọ̀ àwọn amárúwá àwọn kẹ̀kẹ́ láti tẹ̀lé àwọn àlàkalẹ̀ òfin eléyìí tí àjọ ọ̀hún ti ń bá fún wọn kí wọ́n sì rí pé wọ́n sì mẹ̀dọ̀ nígbà tí wọ́n bá ti wà lójú pópó ìròyìn ìtàn àgbáyé ló ń lè sì tí ìgbọ́ yín láti ìkànnì ti lágẹ̀ ìlú 96.7 òkè gajù kì ní báyìí ìròyìn ti ilẹ̀ òkèèrè

abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè Iran ti ṣe bàjá Ghaliba. Òun náà ni ó ti ṣàlàyé pé ìkọlù ilé ti orílẹ̀-èdè Iran tí wọ́n kọlu àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn tó jẹ́ nǹkan agbépo wọn. Òun náà ni kò sẹ́ látàrí bí wọ́n ṣe kọjá lórí odò ti Strait of Hormuz.

0: sórí ètò àkọ́kọ́ ìgbàlà pẹ̀lú apostle Paul Oluwadamilare Kọ́láwọlé aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Imale Falafia Ibadan tàbí Omi Adio Ifedawapo Cooperative Building opposite Omi Apata Local Government Development Area SCDA Omi Apata Ibadan. A ó ṣàwárí ohun tó ń dojú kọ, wá sì rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.
1: Ọmọ ìgbàlà wálé o, wá o, ọmọ ìgbàlà wálé o, wá wọlé ayọ̀ ilé ayọ̀ tó.
2: Ẹkú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Orúkọ mi ni apostle Paul Oluwadamilare Kọ́láwọlé láti inú ìjọ Greater Works Revival Evangelical Church. Àkórí ọ̀rọ̀ mi tòní ni Jesus can heal you. Jésù lè wò ọ́ sàn. Láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni mo ti ń bá wa sọ̀rọ̀ yìí. Mo sì mọ̀ pé lónìí ọ̀rọ̀ yìí yóò tún yín sílẹ̀. Kó tó di pé mo tẹ̀síwájú, ẹ jẹ́ ká sáré gbọ́ ìkéde.
3: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club. Eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministry ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀pọ̀, foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn, kò sì tún rúra rẹ lágbára, tí ó máa wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ Greater Work Revival Evangelical Church 3 Alakija Street, lẹ́yìn Nigerian Tribune, Ìmọ̀lẹ́ Fàlàáfíà Òkè Àdó Ìbàdàn. Fún ìbéèrè tàbí àlàyé, tàbí kó WhatsApp sórí 08064282050 tàbí 09078251311. Ṣàbẹ̀wò lórí ojú òpó ayélujára wa www.pkgm.org. Rántí pé gbogbo wa pátá là ń gbìyànjú láti fọra wa mọ́ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́, láti jẹ́ kí àwọn èèyàn náà kúrò nínú ìbálòpọ̀ àìtọ́. We are making ourselves sexually pure to make others to be sexually pure.
2: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, ayérayé Ọlọ́run ìyanu, mo gbàdúrà ní pé gbogbo etí tí yóò gbọ́ ọ̀rọ̀ yìí, mo gbàdúrà pé jẹ́ kí wọ́n di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ rẹ lónìí. Jáde kó tú ìdè lẹ́yìn ọ̀rẹ́ yìí, kí gbogbo ògo ọpẹ́ àti ìyìn kó jẹ́ ti Jésù Kristi Olúwa wa. Àmì. Bẹ́ẹ̀ mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni mo ti ń bá wa sọ ọ̀rọ̀ kan lórí Jesus can heal you. Àkórí ọ̀rọ̀ mi yẹn ni pé Jesus can heal you. Jésù lè wò ọ́ sàn. Mo jẹ́ kó di mímọ̀ fún wa pé kò sí àìsàn tí Jésù lè wò sàn. Ó lè lajú afọ́jú, ó lè jí òkú dìde, ó lè tú ẹnikẹ́ni sílẹ̀ nínú gbèkò ẹ̀ṣẹ̀. Kò sí nǹkan tí ó lè ṣe, agbára ẹ̀ wà síbẹ̀. Nígbà tí Jésù Kristì tó wà nínú ayé fisikálì, Bíbélì sọ, ó ní akiri ṣore ni, ó ló ń lọ káàkiri, ó sì ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Nípasẹ̀ orúkọ ẹ̀ lónìí, ó sì ń ṣe iṣẹ́ àmì, torí pé Jésù Kristì sì wà láàyè. Jesus can heal you. Jésù lè wò ó sàn. Mi mọ ọwọ́ àìsàn tó wà nínú àgọ́ ara rẹ, ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kó mọ̀ ni pé Jésù lè wò ó sàn. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo ti ń kà náà ni màá tún kà padà. Ẹ jẹ́ ká sáré wo ìwé Isaiah chapter 10 verse 27. Ó ní yóò sì ṣe ní ọjọ́ náà ni a ó gbé ẹrù rẹ̀ kúrò ní èjìká rẹ̀ àti àjàgà rẹ̀ kúrò ní ọrùn rẹ̀, a ó sì ba àjàgà náà jẹ́ nítorí àmì òróró. Bẹ́ẹ̀ ni sọ fún amẹ́, ó ní pé ní ọjọ́ náà, èmi lọ́jọ́ náà, Ọlọ́run tún fẹ́ ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu èmi nínú gbogbo ayé ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi. Ó fẹ́ ṣe ìwòsàn àgọ́ ara yín. Ni a ó gbé ẹrù rẹ̀ kúrò ní èjìká rẹ̀. Mo fẹ́ kí kiní kan yí èrò tó ń gbọ́ mi ni pé ta bá rí ẹrù kẹ́rù tí èṣù tó ń gbé sí èjìká rẹ̀ tàbí tí àwọn ẹ̀ka ènìyàn tó ń gbé sí èjìká rẹ̀, Ọlọ́run á tú ẹ sílẹ̀ lónìí. Á bẹ sọ ẹrù yẹn lórúkọ Jésù àti àjàgà rẹ̀ kúrò ní ọrùn rẹ̀. Ta bá rí àjàgà àìsàn nínú ayé lónìí, wà á gba ìwòsàn, wà á dẹni ìtúsílẹ̀, wà á máa lọ lálàáfíà. Ẹ jẹ́ ká tún wo nǹkan tí Bíbélì sọ fún wa nínú ìwé Ìṣe Apostélì, Acts chapter 10 verse 38. Àní Jésù ti Násárẹ́tì, bí Ọlọ́run ti da ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí. Ẹni tí ó ń kiri ṣe oore, ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ṣé ti gbọ́ báyìí? Bíbélì sọ, ó ní Jésù Kristì akiri ṣore ni, aṣore kiri ni. Ó ní ó ń lọ, ó sì ń wo gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú, ó ń wò wọ́n sàn, torí pé Ọlọ́run ó wà pẹ̀lú rẹ̀. Jésù tá à ń sìn kì í ṣe Ọlọ́run òkú, Ọlọ́run ààyè ni. Agbára ẹ̀ wà síbẹ̀, ó dẹ̀ sì ń ṣiṣẹ́ àmì, ó dẹ̀ sì ń ṣiṣẹ́ ìyanu. Ìgbà tí mò ń wàásù lọ́sẹ̀ tó kọjá, mo ní Olúwa ní pé kí n gbàdúrà fún àwọn èèyàn tí wọ́n ní àìsàn kan lára, pé kí n bẹ̀rẹ̀ láti bí agbárí, kí n bẹ̀rẹ̀ láti bí orí. Mo dẹ̀ sọ fún wa pé nínú orí wa, onírúurú nǹkan ló wà ń bẹ̀, bí awọ orí wa, bí irun wa, bí etí wa, bí imú wa, bí ojú wa, bí ahọ́n wa, àgbọ̀n wa wà ń bẹ̀, bẹ́ẹ̀ náà ni eyín wa wà ń bẹ̀, àwọn èrìgì wa náà ó wà ń bẹ̀, inú orí wa náà ni gbogbo ẹ̀ wà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní àìsàn kan ní ọrùn yín, mo fẹ́ kẹ́ mọ̀ pé Jésù Kristì lè wò yín sàn. Bóyá o tiẹ̀ gbé kólà sí ọrùn ẹ báyìí, bóyá ọrùn yẹn ti ṣẹ́ tàbí kó jẹ́ pé o ò lè fi ọrùn yẹn sùn. Ó máa ń dún ẹni tó máa gbó kólà, ó lè sùn. Kólà yẹn wà á yọ lónìí, wà á dẹ̀ gba ìwòsàn ẹ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní hospital tó jẹ́ pé ọrùn yẹn ní problem nípa ọrùn yẹn, ẹ lè yí ọrùn. In fact, ọrùn yẹn ó máa di ohun tẹ́gbẹ́ ẹ máa yí padà, ẹ máa yí sọ́ọ̀sì, ẹ máa yí sósì. nkan ti mo fe ke mo ni pe iwo to nbo mi e nkan ti mo fe ko mo ni pe Jesu Christi agbare o le wo san oya iwo to je pe o ni problem nipa won o le yi orun yen dada orun ti Steve o ti do soju kan to ba fe yi bayi a ma dun e o ya loruko Jesu mo gbadura bayi bo wole radio e gbogbo arun karun ni orun e ta ba ro nkan ti o je ko yi orun loruko Jesu gbogbo ide yen o jadanu ide ti esu fi di o to fi di orun e ti o je pe orun yen o ma ru e gbogbo gugun orun yen ma ru e loruko Jesu yen bayi wo san loruko Jesu o ya bere si ni yi orun yen bere si ni yi orun yen bere si ni yi orun yen bere si ni yi orun yen nkan yes Jesus o ya orun e o gba mi nira loni Owe o gba iwosan loni loruko Jesu mo gbadura fun gbogbo egungun owe o ya egungun owe kolon ko to loruko Jesu o de tito loruko Jesu ta ba ro ko to se lodi se egungun owe loruko Jesu o ya loruko Jesu atu osile loni gbogbo idiwo ati idina ti o je ki o ma yi orun sotun ko ma yi sosi o ya loruko Jesu gbogbo idiwo yen olorun mu kuro o ya gba iwosan nkan to le fe run yen se be si fi se ko ma yi sosun ko ma yi sosi atu osile o ya gba iwosan loruko Jesu ebi ka sare lo si lati bi ejika e ta ba ri ohunkohun boya ejika yen o ndu eni o ya gba iwosan loruko Jesu gbogbo irora ninu ejika yes gbogbo irora ninu ejika olorun mu osan loni o ya ejika e o gba itusile loni ejika yen o gba itusile loni o ya mimi ninu aya yes your chest region yes loruko Jesu gbogbo chest pain irora aya yes irora aya loruko Jesu o ya loruko Jesu o ya irora aya o ya mo pase fun eni mi idalaba o ya pora loruko Jesu o ya atu osile o ya gba iwosan loruko Jesu o ya yes that chest pain is gone in the name of Jesus mo gbadura pe irora aya yen o ya ko pora loruko Jesu Jesu lu osan o wo aya yen san loruko Jesu yes eyin obirin breast cancer jejere o ya breast cancer mo so tele pe gboro oluwa yes iwo jejere aya yes to wa lara obirin loruko Jesu mo ni pe ko bi no danu loruko Jesu jejere aya jejere yes breast cancer go in the name of Jesus mo so tele bayi jejere aya o ya pora loruko Jesu pora loruko Jesu mo ni ko gbe danu loruko Jesu jejere aya yo ni pa loruko Jesu o ya this breast cancer will not kill you in the name of Jesus receive your healing in the name of Jesus Christ I curse breast cancer mo fi iwo jejere yes iwo jejere mo fi obu loruko Jesu o ya gbe iwo san loruko Jesu atu osile loruko Jesu atu osile loruko Jesu atu osile loruko Jesu lung problem yes gbogbo lungs disease yes gbogbo iwo to je pe ti mu siga debi pe lungs e o ti do to ko function dada mo gbogbo adura bayi pe loruko Jesu lungs e ko bere si ni sise dada loruko Jesu ko bere si ni sise dada yes heart disease yes gbogbo arun okan heart condition loruko Jesu o ya mo so tele sinu okan e loruko Jesu okan e o gba mi na loni loruko Jesu any form of disease in your heart today you are liberated in the name of Jesus mo so tele iwe aisokan gboro oluwa jade loruko Jesu o ya atu osile gbogbo eyin te ni aisokan o ye bere sini gba itusile loruko Jesu o ye gba itusile e gba itusile yes eje yes ni se wa si dokan ni yes gbogbo arun eje yes high blood pressure yes o ya mo palase fun ni loruko Jesu iwo high blood pressure o ya disappear o ya pora loruko Jesu gbogbo eyin te ni BP mo so tele si iwo high blood pressure hypertension loruko Jesu o ya pora ninu ara arakunrin pora ninu ara arabinrin pora ninu ara arabinrin loruko Jesu atu osile loruko Jesu hypertension low BP loruko Jesu o ya mo palase fun ni pora ninu ara arakunrin pora ninu ara arabinrin loruko Jesu o ya gba iwosan loruko Jesu liver disease arun to sele ninu ebo foro e loruko Jesu mo so tele bayi iwo arun ninu ebo foro arakunrin iwo arun ninu ebo foro arabinrin loruko Jesu pora arun yo ni pa loruko Jesu lima hashikabala ha libro kosopra a o ya gba iwosan loruko Jesu atu osile o ya aisan inu ebo e o ya o pora loruko Jesu o ya gba iwosan loruko Jesu o ya gba iwosan loruko Jesu yes mo so tele si kidney problem kidney arun kidinrin kidney stone o ya e gboro oluwa e pora loruko Jesu ta ba ro ohunkohun ti o je ki kidney e ko function dada kidney problem o ya mo pa lase ni idalaba pora loruko Jesu gbogbo kidney ti o sise bo se ko sise mo o ya gbogbo kidney e o ya mo so tele sinu kidney e kidinrin e ko gba iwosan atu kidinrin e sile loruko Jesu ki kidney bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Let your kidney begin to function very well in the name of Jesus Christ. Receive healing in the name of Jesus. Yes, yes, yeah, your stomach region. Yes, yes. Gbogbo àrùn tó ń ṣẹlẹ̀ nínú ìfun. Yes, your intestine. Every disease in your intestine. Receive healing in the name of Jesus. Let everything that is not of God in this your intestine, yes, give way in the name of Jesus. I speak to your intestine. Let your intestine begin to function properly in the name of Jesus. Ki gbogbo ifun e ko bere si ni sise loruko Jesu. Loruko Jesu, ifun e ko bere si ni sise. Ifun e ko bere si ni sise. Oye, gba iwosan loruko Jesu. Gba iwosan.

fún gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́run kọ́lé ayọ̀ fún. Ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe.

0: Ọlọ́run máa rólẹ̀ bilẹ̀ títí ti ṣèyàlú nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun titun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11-13 September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán. Àti ṣòru láago 12 òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán. Àti ṣòru láago 10 alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp, kilomita 18, Ìbàdàn Ife Expressway, Òsèngere Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayè, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ńbẹ́ o.
1: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà, kẹ́ fi pààrọ̀ ọkọ̀ tẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, Australia, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333, 09083301333, 09083301333.

àrùsílẹ̀ tó ìyanu ní gbogbo. Amẹ́rẹ́rẹ́ jáde fún gbogbo èèyàn. Ẹ kò rí bàbá yẹn tí ń retí ìtìjú ló yàrá rẹ. Jésù fẹ́ jáde sí ọdún ìyanu nípasẹ̀ ìdè. Pásítọ̀ Ọlọ́wà ní ìdarí ẹ̀. Pásítọ̀ Gbẹ̀ngàn Fara Ìró. Prọfẹ̀tì Sam Ọlọ́wẹ̀rẹ́. Àwọn olórí ẹ̀mí Adé Yinka Láṣeyọrí. Pásítọ̀ Ifẹ́ Olúwa Dógìyàn. Evangelist Akore Taiwo. Pẹ̀lú mínísítà Ẹ̀lọ́dún Mùráyọ̀. Pásítọ̀ Rina Fọlọ́nṣọ́ yóò máa sọ̀rọ̀ àṣẹ. Látọjọ́ Convention Thanksgiving. Let us Sunday 13th September. Let us go to our Europe. Go by the job of the last city.

lálẹ̀ yìí mo need a couple ilé tó jẹ́ pé o lè sa olólùfẹ́ dáadáa lálẹ̀ yìí tó ní ẹ̀bùn fún wọn lálẹ̀ yìí lábala let's celebrate ourselves tó bá lè lu àwọn ẹ̀sà tó múrì mi wú lálẹ̀ yìí tó fi sa olólùfẹ́ á wà ńbẹ̀ o èmi kò ní sí ńbẹ̀ o máa fún àwọn couple mi méjì mẹ́ta láǹfààní tó máa mú kan lálẹ̀ yìí tó bá lè sá tó lè lu àwọn ẹ̀sà yẹn lálẹ̀ ìmà tó tẹ̀wú sọ fún pé tó bá ṣe ń wọlé báyìí náà máa gbẹnu sí ọkọ̀pù náà tó láǹfààní àti gbẹ̀bù yẹn wọ́n tó bá lè sá dáa tó lè sá olólùfẹ́ dáadáa wù mí lálẹ̀ yìí ẹ̀tẹ̀ láìfù ní àdẹ̀ tẹ̀ sí ń sẹ̀ ní àṣẹyẹ nìkan ní àfihàn received. ẹ̀yìn wo lẹ́ ń ṣe wedding anniversary nínú oṣù yìí

ẹ dé ká ṣe báyìí pàápàá lálẹ́ yìí. Ó tún ní ẹ̀kọ́ tí mo tún fẹ́ gbé yín dé bẹ̀ lálẹ́ yìí ní táìmù tá a wà yìí. Mo máa ń sọ ọ̀rọ̀ yìí, ó bá àwọn tí ó jẹ́ young person wí, ní kẹ́ ṣe young. Tell one in marriageable age. Don't let me use the word young here. Tell one in marriageable age. Age, take pay a thing who pay Mufeni Olulufe. But I'm finding it very, very difficult. Which is your Nolufa? I mean, go for your t-shirt. That's the economy. But I did be low up or low up on time to Hawaii. I'm going to pay to the economy. Ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ sún sẹ́yìn ẹni tí ò tí ilé bọ́ rẹ̀ ẹtún ní kò náà tún mọ̀ bọ́ọ̀yàn. Adam ọ̀pẹ táìmù tá a wà yìí tí ó bá ṣe ìgbéyàwó fẹ́ obìnrin tí ò yọ oúnjẹ tí ò yọ gbàdání chances wà kí ló fẹ́ ìgbéyàwó bẹ́ẹ̀ kó tètè forí ṣánpọ́n. Time to our way ni o be iṣẹ iwadi so ri pe idi ni pe ni time to our way generation yato si anforiti anforiti o po mo aye anforiti ti lo do awon ko wa ti won si ti won si majo mono pe a baby ya ma things are right mi ni ko si ni ko se ma si mi gbo se ko time ti o si nkan kan a jo duro a jo ma push a jo ma lo time yen ti n lo not all but o ti n lo ṣugbọn ni mi adun lale ti ma le gbele ta awon couple fe gbo mi le bayi ṣe le share experience yin bi agba to lolufẹ yin duro ti yin titi tọlọrun fi wa pick call yin pick call yin o le ma pick ewu yin to ṣe understand but to yẹ pe at least ẹgbà tẹjọ bẹrẹ látàyè yàrá kan ayàrá kan ó di pé ẹgbà room and parlor àfẹjẹ upgrade kún yàrá kan díẹ ẹtún lọ ẹgbà self con ẹlòmíì dẹ̀ láti bi yàrá méjì yẹn ó ti lọ lé ẹ ẹlòmíì dẹ̀ láti bi yàrá yẹn ó tún bọ́ sí 3 bedroom flat ẹ̀mí bọ́ sí 2 ma fẹ́ kẹ́ ṣe ẹ̀ lálẹ́ yìí. Má gbàgbé olólùfẹ́ tó bá le tí ó bá le sa olólùfẹ́ tó le sọ àwọn ọ̀rọ̀ dídùn yẹn.

0: láyé tẹ̀ yí káṣẹ́ lálẹ́ yìí o àkọ́kọ́ mú kan tó bá ti di 11 sọ ẹ lọ mọ́ tá lọ ẹ mọ́ tá lọ báyìí wọ́n kọ́ ti mú ẹyọ kan 25 lọ ta mẹ́ta slot mẹ́ta yẹn ó kú pè hello advice mo fún yín o hello hello ẹ kalẹ́ ẹ sún kúrò bí rédíò yín bọ̀dá yìí o mi ò gbọ́ yín o
1: ẹ kalẹ́
0: sà ṣé olùfẹ́ yín wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ yẹn ọwọ́ àǹbẹ̀ oyà kí lorúkọ yín sà mr and mrs kíni
1: ayọ̀bami
0: mr and mrs ayọ̀bami ìlú wo lẹ ti ń pè mr and mrs ayọ̀bami ìbàdàn ni ṣé girlfriend yín nìyẹn àbí fẹ́ǹsì yín àbí ìyàwó yín àbọ̀kọ yín àgbọ̀ ẹ́ mi ń gbọ́ yín o
1: ìyàwó mi
0: ṣe understand the game tí mo fẹ́ play pẹ̀lú yín lálẹ́ ṣá ṣe understand the game tí mo fẹ́ play pẹ̀lú yín mi ò gbọ́ yín dáadáa fún mi ní reception yín o ẹ understand there àbí ẹ gbé fóònù fọlọ́lùfẹ́ yín.
1: Thank you.

0: dáadáa. Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káṣe ni ilé ìdáná ti wà lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káṣe tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Union Board ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣe ìyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ẹ̀rà. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru. Lọ́jọ́ Sunday àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 10 alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp kilomita 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ńbẹ́ o.
2: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun ẹ̀yìn tó ti dilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Tẹ́ tún fi upgrade bó ṣe car, truck, bus. Strela ipò yóò wù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ràá lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Àǹdù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.

0: sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkúrí tọdún yìí ó gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́bùn pop park filling station tó wà lórí bridge world ládojúkọ jájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000
1: gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal ìlera káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni plus 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos PBR distributor call 0704-318-3929 50 bitters NAFDAC ìjọlọ tẹ.
2: Lagilu FM 96.7
3: Oni tèmi lẹ́tọ̀ọ́ Oni tèmi pẹ̀lú Martini ọmọ ọba.

jẹ́ kí lọ mú cash ẹ̀ báyìí láti wá mú cash ẹ̀ first 25,000 naira báyìí kí lọ kọ́ mú báyìí tí má ti wá mú tán ló máa jẹ owó yẹn ẹ̀ wá ka lẹ́tà tí mo fẹ́ kà fún yín mo rí àwọn kọ́ọ̀ yín mò ń bọ̀ mo rí àwọn ìpè yín tó ń wọlé lórí facebook mo rí sọ́lé olúgbilé Samson Ademola Aziza Ibrahim Muhammad àwọn ni good evening well done ṣàdúgbò wọn ọpẹyẹmí awẹ àwọn ni well done bro ọni ẹkú ètò lórí tiktok mo rí maxi my finest presenter ta ni gbàdàn nìyẹn báyìí ó ṣe dáadáa well done my bro mo rí ayọ̀mídé anoluwapọ̀ commissioner of love ti àpètò abọ́lájí jams wọ́n ní good evening sir olóyè gbẹ̀ngà fayọ̀mí alága onítẹ̀mí nìyẹn tẹ̀mí fans family wọ́n ní different people different experience kí wà pa káàbọ̀ lọ́la wọn enjoy program yìí gẹ̀ bọ́lá jẹ́ alára pé wọ́n ní good job mb náà orí mb láti orílẹ̀-èdè united kingdom ẹ̀kasẹ̀ ilé àríyìn o sọ́dé kí lọ mú first nǹkan comment tán láwọn kọ́pù tó pé wọlé lẹ́ẹ̀kan yẹn bọ́sì bìkan ti máa deck ara wọn lọ́wọ́ báyìí o ẹni tó ronú lọ yẹn náà sí deck yẹn pé no I try ká dá sí kò sí ta fẹ́ ṣe ni sí ta fẹ́ ṣe eléyìí tó túmọ̀ sí yín fún yín pé tí ọ̀dọ̀ tí yín bá ń dùn tàbá sọ pé ẹjẹ́ ká báwọn tí ò dùn ẹgbẹ́ pé fi ṣe táìmù iṣẹ́ kí yẹn kan sì máa jà àwọn ibìkan wọ́n ń deck ara wọn lọ́wọ́ ọkàn ní múrò fún àwọn múrò ẹ mọ̀ rú nǹkan yẹn

0: mo pray pe run kan yen o gentle man dun yan Olorun wa pelu won Olorun Olorun what the prayer I can do Olorun wa pelu yin o so pe ma yen o je yan dada ni he's a very good man let me buy kuku ti ati logan hello
1: hello mo ti
0: hello sir
1: e kale
0: o
1: ti mi ba ni to ni iya lobirin yin le fe o
0: mi n gbo yin
1: e to ba ni iya laye lobirin yin le fe o
0: en to ba ni iya laye lobirin e le fe kini di ki lo sele te fi le fe se ko da kiyan ni iya laye ni ani
1: iya yawo ni se mi je iya yawo ni se mi je to ni yawo iya yawo mi lo so mi de to ni yawo lo gbe le won
0: lo so yin de ti o yawo
1: lo so mi de to ni yawo ìgbà tí mà ṣe ń fẹ́ mi tàn fẹ́ra ó fẹ́ràn mi gan o nígbà tó ti rárá di pé tó ti rí mo wọ sọsọ dẹ tí mo bá ti ṣọ́ọ̀ṣì ní a lábájá fẹ́lẹ́ ní ọmọ níbẹ̀ fẹ́lẹ́ níbẹ̀ ẹni ò lè fẹ́ mọ́ mi bí mo rìn máa fẹ́ eré mo pé o ọjọ́ tó dọ́ṣàn ìyá àti gbogbo àwọn ìpínlẹ̀ òun ọ̀fọ́ wọn fún mi ó ní torí kí ni ó ní torí òun ọ̀rẹ́ àkẹ́sí tí mo lọ
0: ẹn tó bá ní ìyà láyé ẹ̀yin ò lè fẹ́ ẹ ti generalize ẹ̀
1: mi lè fẹ́
0: mo ní ti yín ó ti dá nǹkan sí yín lọ́kàn só tẹ bá ń wáyàn sí ẹ máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o ní ìyà tó bá lóun ní ìyà ẹ máa ní
1: kúrò tó bá lóun ní ìyà
0: ayà nìyẹn o ni wọn fi láwọn ò ṣe mọ
1: apẹjọba sí ni ẹjọba sí pé tó bá péjọba sí pé wọn fara mọ kí n fẹ pẹlú àyè ìfẹ bá dápẹ yíyà nígbà tí wọn mú ìyẹn ìfẹ ní nìyẹn o tó tẹ ọmọ ẹwọ ẹgbẹ tó bọ
0: ẹ ṣeun àti pink point yín wọ́n ti ṣe à experience titi wọn àwọn ti wà stereotype titi wọn ọlọ́run ṣe àṣe wá lóríṣiríṣi olùrántí ayọ̀ adé only please leave the music of wandiko only because I remember my past memory.

0: ẹ jẹ́ kí n mú Juliet yẹn. Nọ́mbà tí mo pè lórí TikTok yẹn voice, mo ní kẹ́ send voice ni o, message lẹ́ send o.
1: Ilé Mr. Martini, orúkọ mi ni Wasiu Adébáyọ, Adébáyọ Wasiu, láti Ìbàdàn níbí báyìí. Tanka driver ni mi, trailer driver ni mi. Mo ní di ọmọbìnrin tó níṣẹ́ lọ́wọ́, mi ò kọ ẹ̀sìn. Kí ẹ̀sìn tí ibà máa ṣe, ibà ṣe Mùsùlùmí, ibà ṣe Christian, ibà dẹ̀ ṣe traditional. Kọ́sá ti jẹ́ ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run, tó sì ní ìfẹ́. Mo fẹ́ ọmọ tí ò ju láti bí 20 sí 35 years lọ. 20.
0: Ẹyin tí ẹ wà lórí TikTok yẹn, ẹ bá wa tẹ like yẹn, ẹ bá mi gbé like yẹn sókè, ẹ bá mi gbé like yẹn kó lọ fà.

0: jẹ́ kí n tún mú ẹ jẹ́ kí n mú Juliet kan mo tún ti mú Romeo kan lórí WhatsApp ẹ jẹ́ kí n mú Juliet kan hello.
1: Hello sir.
0: Hello madam.
1: Yes sir.
0: Companionship àbí soulmate ẹgbóhùn sókè o.
1: Companionship.
0: Companionship. Age wo ni?
1: Èmi mo pè ní lẹ́ẹ̀kan pé widow ni.
0: Widow ni age wo?
1: 42.
0: Orúkọ yín ìkan nínú orúkọ yín. Temitope iṣẹ́ wo lẹ̀ ń ṣe?
1: Civil servant.
0: Nílùú wo?
1: Ìbarapá sir.
0: Ìbarapá lẹ ti ń sọ̀rọ̀ yìí?
1: Yes sir.
0: Okay. Ẹlẹ́sìn wo ni yín?
1: Christian.
0: Ṣé Christian náà lẹ̀ ń wá?
1: Bẹ́ẹ̀ni sir.
0: Christian náà lẹ̀ ń wá. Okay. Companionship lẹ̀ ń wá báyìí?
1: Bẹ́ẹ̀ni sir.
0: 45 to 50.
1: Yes.
0: Ye describe ara yin te se ri fun wa.
1: Ah.
0: E describe ara yin be se ri fun wa.
1: Okay. Mo ga die. Mo de lo na wa.
0: E ga die.
1: Ha?
0: E ga die.
1: Be ni kuru ni de gaju.
0: E kuru e gaju.
1: Be ni.
0: Okay. Ṣé pupa abẹ dúdú?
1: Dúdú ni ìdẹ pupa mo ṣùgbọ́n.
0: Okay, sórí ọkùnrin wo lè wá wọ́n báyìí, irú mi wo lè wọ́n báyìí?
1: The person that will be me is in ọkùnrin.
0: Ẹ?
1: Àkẹ́rí ẹni tó máa níbẹ̀rù Ọlọ́run.
0: Tó máa níbẹ̀rù Ọlọ́run. Ṣé wà lórí WhatsApp? Ṣé wà lórí WhatsApp?
1: Bẹ́ẹ̀ni sir.
0: Ó yẹ ẹ send the message yín o.
1: Mo
0: pe nọmba kan ṣe mu nọmba tí mo pe yẹn.
1: Bẹ́ẹ̀ni
0: sir. Ẹ mu ìṣẹ̀lẹ̀ yìí o nọmba tí mo pe lẹ́ẹ̀kan yẹn ṣe mu.
1: Yes sir.
0: Okay, ẹ send picture yín recent picture yín bí oríṣi márùn síbi orúkọ yín.
1: All right.
0: Àti ìlú tẹ ti ń pè. All right. Temitope nìyẹn. Temitope 42 civil servant. Temitope 42 civil servant. Láti Ìbarapá ni wọ́n láwọn ti pè wọlé. Wọ́n láwọn ní companionship làwọn need. Companionship làwọn need. Wọ́n ní from the age of 45 or 50. Wọ́n ní Christian làwọn Christian nìkan làwọn fẹ́. A máa rá àwọn tó yẹ pé Muslim làwọn náà fẹ́ bọ̀ Christian nìkan ni àwọn.

0: ẹni ọlárẹwájú náà ni Romeo ti mú sọ yìí is 51 years wọ́n ni marital status separated genotype AA civil servant ni wọ́n civil servant lẹ́sìn Christianity ni wọ́n is 5.5 feet tall is slim and strong and healthy yes and HIV and STD negative now we feel more need a companion from the age of 35 to 50 Christian and Muslim so te ba n gbọ n bayi looking for a companionship te ba ni interest in man yi on affair not that fair like a chocolate color looking handsome so te ba ni interest ninu won te yin na n gbọ n bayi somebody serious ni o about to that time you wo companionship number ti mo pe yen send details yen si bayi te ko sibe pe I have interest in online waju ẹni tẹ bá ní interest nínú ẹ send the message I have interest in susu person she understand a le wà easy àbáyẹn ẹ dé kí mú láti ilé kí n tó mú kọ láti yan ọ̀bọ̀n ẹ kí mú kọ mi bí ẹ lọ́wọ́ tó bá di next week a máa tètè wọ ọbẹ̀ dáadáa ní next week mo promise yín next week ẹ dé kí n tó mú juliet kan sí bye 09123708675 aago mẹ́wàá la máa ń bẹ̀rẹ̀ ètò yìí ìní ọjọ́ sunday láti aago mẹ́wàá ní ọjọ́ sunday night 10 p.m. la máa ń bẹ̀rẹ̀ but now ó ṣeé ṣe lọ́jọ́ wednesday ká máa ṣe lórí tiktok lọ́jọ́ wednesday máa fi bánà ẹ̀ síbẹ̀ lórí tiktok lọ́sọ̀ tiktok ni martini onílé ajé ẹ bá ti rí bánà yẹn bẹ̀ ẹrú ibẹ̀ yẹn sì á máa ríra wa báyìí lójú kúrò ojú àwọn agbẹ́kọ̀ yẹn náà sún sẹ́yìn máa wò ó turn around so a jẹ́ pé a máa fi sọ́wọ́ ọ̀sán ẹlòmíì torí network ẹlòmíì inú òkè sí nílé wọn ẹlẹ́kẹ̀ mú romeo kan sí lálẹ́ ẹlẹ́kẹ̀ tó mú romeo kan sí ẹlẹ́kẹ̀ tó lọ mú juliet hello
1: hello
0: ẹ̀ka lẹ́sà mi ń gbọ́ yín níkẹ̀ tó pè wọlé tọ́nsìn ṣe wà lórí whatsapp
1: mo wà lórí whatsapp
0: tẹ bá ti wà lórí whatsapp nọ́mbà yẹn ẹ send message age wo ni
1: 43
0: ni ẹ dẹ̀ ṣe tán báyìí láti fẹ́ adénìkẹ́ tẹ bá rí tẹ láìkí ẹ iṣẹ́ wo lẹ́yìn ṣe iṣẹ́ ọwọ́ wo lẹ́yìn ṣe
1: Vulcanizer.
0: Okay. All right.

0: jẹ́ kí n tún mú Romeo mi bá.
1: Hello sir.
0: Hello, Baba Farmer ti pe number fun ise lente fe lo fun ni.
1: Mo ni ìdílé ti tó ètò pè ta ìsìn tán ta
0: provision. Provision, ok, o ti yé mi. Wọ́n ti mú, wọ́n ti múlẹ̀, wọ́n ti mú. Wọ́n ti mú. Ọ̀rẹ́ mi Farmer. Ti like to yin ti ẹnu. Ìpẹ́. Hello.
2: Hello.
0: Hello, Ekale.
2: Ekale.
0: Yes, sir.
2: Mr.
0: Festus. Sorry, oh. Ah, nipa iti nipa ti school ti mo so. Back to school bag ti mo so fun yin pe a fe se lori eto yi. Ogba yin te ti ran wa lowo adupe o. Eyin te tun ma ran wa lowo school ti sumo bayi o ti sumo. Awon ko de n pe mi wole a ro nkokan. Wi pe ka to won ni pe lila tin ku esan rode. Awon kan wa tun je ololufe eto yi. Tó jẹ́ pé àwọn lẹ́nìkan tó pè mí wọ́n ní pé àwọn ní ọmọ méjì pé àwọn jẹ́ abarapá wọn ríran pé táwọn bá lè jẹ àǹfààní nínú àwọn bags yẹn fún àwọn ọmọ àwọn torí àwọn tí ìlú owó ra bag fún àwọn èèyàn àwọn fún ọmọ àwọn àwọn méjèèjì tí wọ́n wà ní ilé ìwé pé tí má rí bag yẹn báyìí pé ó ti ya. Wọ́n ti ran. Ọ̀rẹ́ tí ni mọ́ọ̀chì ni àṣà nìkọ́ṣà máa ń mánéèjì ẹ̀. Àwọn àwò pé òkè irú àwọn báyẹn ṣì wà reasonable. Ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀ ń gbọ́ mi báyìí tẹ wà lórílẹ̀‐èdè àbẹ̀wà lókèrè. Tẹ́yin náà fẹ́ support wa pẹ̀lú bags yẹn. Pẹ̀lú school bags for ọmọ tó ẹ̀ṣẹ̀ ń wọ wọ́n sì fẹ́ wọlé báyìí. Bag la fẹ́ fèsì báyìí. Nígbà táyẹn size le jura lọ. Bag èjì kan náà wọn á lo báàgì yẹn. Ẹ lè reach out sí mi lórí nọ́mbà yìí. Wọ́n á fún yín ní details. Gbogbo ẹ̀yin tẹ support wa náà. Ẹ ti support wa láti ẹ̀yìn wa dúpẹ́ lọ́wọ́ yín. Thank you very much. Ẹ dé kí n pe nọ́mbà yẹn báyìí. Ẹ kàn reach out sí mi kókè Mr. Martini ọ̀kẹ́ ń pè kí details fáwọn back to school. Ní ó dẹ̀ pé báàgì ẹyọ kan 12,000 ni ẹlẹ́ra 5 ẹlẹ́ra 10 ó dìpẹ́ǹdì tó lọ́nà bá ṣe fi sí yín lọ́kàn ẹlẹ́ra méjì ẹlẹ́ra ẹyọ kan ẹlẹ́ra 5 ara àwọn onítèmi àwọn project tá a fi máa ṣe nìyẹn a ti ń ṣe bọ̀ láti ẹ̀yìn wá àwọn àyàtúnyà ẹ̀tẹ̀lẹ̀ àwọn fanage homes la máa ń yan ṣùgbọ́n eléyìí a fẹ́ fi ṣe ti school bag báyìí fáwọn tó jẹ́ pé wọn kò rí àǹfààní láti kó ìwé fi báàgì kówe lọ school tó ń fi àpò ọ̀rá kówe lọ ṣakaṣaka it's art of giving. Showing love to them. Okay. Ọ̀sẹ̀ tí wọ́n tí o mọ tí ó lọ skúù tí o mọ̀ pé tó lọ pẹ̀lú àpò ṣaka. Ọ̀sẹ̀ tó ti fẹ́ padà dé tí wọ́n gbé báàgì ní lọ́wọ́ tí o ti rìn dùn. Tí o kọ́ bú sẹ́yìn pé olùmọ̀ kó náà fi ṣakọ díẹ̀ ládùúgbò. Ẹ ti rò mí pín ní. So ẹ lè reach out sí mi. Àbí lórí Facebook mi Martini Salau. Àbí Instagram mi náà @Martini. Promise me, ọmọba reach out sí mi bẹ́ẹ̀ náà orí nọ́mbà tí mo pè yẹn 090-1408982-08. Hello.
2: Hello.
0: Mr. Festus láti bo. Okay.
2: Mo interest lórí Sister Kehinde.
0: Ẹ ní interest lórí Sister Kehinde. All right. Mo ni Juliet kan bi bi yo. Juliet yi. Fola loruko Juliet yi. 41 years ni. A civil servant ni. She's a single mother of two who need a companionship from the age of 45 or 50. Ola won fe nti oga. Ola won fe to ra ga die. From the age of 45 to 50. A number ti mo pe yen. Ke se number studio line ma ti pe number yen ba yo. Baby me you are my one and only. Ede kin tu mu Juliet kan si lale yin, ede kin mu Juliet kan si 091-23-708-675. Juliet, ede kin tu pe Ola, 41. She's a civil servant, a loyal state minister in Uyen. She's a single mother of two. Ola won nilo companionship. Ẹ fẹ́ pò náà níṣẹ́ tó ń ṣe tí kò ṣe pẹ́ nìkan máa disturb ẹnìkan. Ṣùgbọ́n fẹ́ pé àwọn tó máa nù tọ́ọ̀kì ni wọ́n. Ọláwọ̀n ò dẹ̀ fẹ́ ẹni tó kú. Àwọn láìkẹ́ ẹni tó ga. Àwọn náà ń ra pupa. Ó gbá yẹn lọ títí. Wọ́n ní pointed nose. She looks very beautiful. Ó dùn wò dáadáa.